0: 72 hours with God. Pẹ̀lú bàbá wa bàbá Adua AK-47. Ó máa wáyé lọ́jọ́ Friday May 29, Saturday May 30, àti Sunday May 31 ọdún yìí. Lórí òkè náà mọ̀ wọ̀ ìlú Àpàtẹrẹ Ìbàdàn. On the 31 yẹn gẹ́gẹ́ lọ́jọ́ tá a bí bàbá Adua AK-47. Ẹni tí Ọlọ́run lò nínú ayé onípojúpo káàkiri àgbáyé. Ó yẹ gbogbo ènìyàn já pàdé lórí òkè Adua náà mọ̀ wọ̀. Ibi tó ti fọ́pọ̀lọpọ̀ èèyàn ló ń jẹ lọ́fẹ̀ẹ́. Ìwọ náà máa bọ̀. Àwọn jàǹkàn-jàǹkàn sí Ọlọ́run aláyè ló máa wà ńbẹ̀. Tó ẹ mọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí láti wọ ròdù Ìbàdàn. Ẹ wọ mọ́tò ejòkú, mọ́tò ejòkú, ẹ wọ mọ́tò Àpàtẹrẹ. Lórí òkè Adua náà mọ̀ wọ̀. Fẹ́kúnrẹ́rì àlàyé. Mẹ́mbà sí ní kẹ́ ẹ máa pẹ̀. 0903-393-3006 tàbí 0066-48-1455.
1: Ìbò fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà. Ìfẹ́ inú rere sí ènìyàn. Ẹ bá mi kọrin ẹ̀yin alààyè tẹ́ ẹ máa rírí Ọlọ́run àti ẹ̀yin tẹ́ ẹ gba Ọlọ́run gbọ́ nínú ayé mi. Ọ̀sẹ̀ yìí ni ọjọ́ ìbí mi. On the 31st oṣù yìí la bí mi. Mo wá gba ìtọ́ni láti súre fún gbogbo èèyàn tọkàntọkàn. Pẹ̀lú àwẹ̀ nínú kí n súre fún yín kí oníkúlùkù kó lè lẹ́rìí. Ẹ wá bá mi kọrin yìí. Matthew, mo dúpẹ́ mo fi yìn fọ́lùwà. Mo dúpẹ́ mo fi yìn fọ́lùwà. Ayé ò torí mi rajà lọ́dọ̀ bàbá òní kú sí. Mo dúpẹ́ mo fi yìn fọ́lùwà. Tẹ́lẹ̀ àtẹ̀wẹ́, mo dúpẹ́ mo fi yìn
2: fọ́lùwà.
1: Mo dúpẹ́ mo fi yìn fọ́lùwà. Wọn ò torí mi nájà lọ́dọ̀ bàbá òní kú sí. Mo dúpẹ́ mo fi yìn fọ́lùwà. Ayérayé ò ṣe o, mo dúpẹ́ mo
2: fọ́lùwà.
1: Ohun tọ́lùwà ti ṣe, mo dúpẹ́ mo fi yìn fọ́lùwà. Ayé ò torí mi nájà lọ́dọ̀ bàbá òní kú sí. Mo dúpẹ́ mo fi yìn fọ́lùwà. Matthew, gbogbo ẹni tí ọdún bá lè kan sí fún, ó yẹ kó máa dá ọpẹ́ padà. Matthew, orí ti Sámù sọ ní ìwé Psalm 39:4, ó wí pé
3: Olúwa,
1: jẹ́ mọ òpin
3: mi
1: àti ìwọ̀n ọjọ́ mi. Bí ó ti rí, kí n má lè mọ ìgbà tí mo ní ní orí nǹkan báyìí sí. Kẹ́yìn ó lè máa fi ọgbọ́n ka iye ọjọ́ rẹ̀ tó kù. Matthew, mo fẹ́ súre fáwọn èèyàn. Mo tún lé ọdún kan sí nínú ayé. Matthew, tẹ́yìn bá lé ọdún kan sí, ẹ sọ fún pé kò ronú nípa nǹkan mẹ́rin. Number 1, ètò tí lò ó bọ̀ láti ọjọ́ yẹn tá a lò lò fún. Matthew, Number 2, ètò kù tó fẹ́ lò, ta ló fẹ́ lò fún. Number 3, mélòó nínú àwọn ọtẹ́ ẹjọ́ pé iye ọjọ́ kan náà, wọ́n ní ayé wọn dára, báyé rẹ̀ sì dára. Number 4, mélòó nínú àwọn ọtẹ́ ẹjọ́ tí ọjọ́ kan náà, ni a sì wà láyé ní àkókò yìí. Matthew, àwọn tó yẹ kí ẹni tí ń ṣe bá dé, kó fi dúpẹ́ nu wo. Number 5, Matthew, ẹ wá bi léèrè pé ní n tó ti dáyé yìí, ó tẹ èèyàn mélòó tó ti gbọ́kú wọn, ṣùgbọ́n tí wọ́n sì wà láàyè. Matthew, bàbá wa rí bẹ́ẹ̀, ìpè àánú Ọlọ́run ó dá sí ọ. Ìdí nìyí, o gbọ́dọ̀ máa dúpẹ́. Sorí 72 hours, èyí tá a fẹ́ ṣe ní oṣù yìí. That is on the 29, on the 30, àti on the 31. Bá a ṣe ṣeré. Number 1, ní on the 30, mo máa fún gbogbo àwọn ènìyàn ní báírò méjì. Báírò yẹn iṣẹ́ la fẹ́ fi ṣe o. Sọ̀rọ̀ èyí tó jẹ́ blue ọbẹ̀ yẹn. Gbogbo èèyàn tó bá mọ̀ délé yóò fún ọmọ rẹ̀. Àwọn ọmọ yẹn dẹ̀ máa pass exam. Tó o bá fi báírò yẹn, tó o bá fi kọ lẹ́tà, lẹ́tà yẹn ó gba ojú rere pàdé. Tó o bá fi kọ quotation, yóò bá ojú rere. Èmi ti gbé dé, mo dẹ̀ ń súre sí. Owó iyebíye ni mo fi lọ ṣe. Ṣùgbọ́n mo fẹ́ fún yín lọ́fẹ̀ẹ́. Ìwọ sàmúwe kan lọ́wọ́ bó o bá ti ń bọ̀ ní ọjọ́ Saturday. O nìyẹn ọ̀sẹ̀lẹ̀ lágbára Ọlọ́run. Ọjọ́ Sunday sẹ́rímónì nìyẹn. Tá a bá ti ń parí òru àwọn áńgẹ́lì, a bẹ̀rẹ̀ yẹn láti 10:00, 11:00, 12:00. Àwọn ìránṣẹ́ Ọlọ́run ńláńlá ní àgbáyé tó o rírí, o pàdé wọn níbẹ̀ lágbára Ọlọ́run. Gbogbo wọn fẹ́ wá sẹlibrétì Jésù nínú ayé mi. Lórí òkè lápá tẹ́ ẹ rẹ ní o. lapate re ni o Matthew leyin eyen ti awon ran si olorun ba ti celebrate olorun ninu aye mi ta titi da go merin ngbo bo wa di ni ogajo oru ale Sunday gbogbo wo wa ninu white white la wo Sunday gbogbo wo wa ninu white Matthew a wa gbe latago mejila wo yi majumo a wa da bi angele iyin ni o Paul ati Silas ene kan gbo mi mo gbadua on ti yo sele ta yo fi gbagbe ojo bi re koni sele si omo

0: 42 hours with God. Pẹ̀lú bàbá wa bàbá Adua AK-47. Wọ́n máa wáyé lọ́jọ́ Friday May 29, Saturday May 30, àti Sunday May 31 lọ́dún yìí. Lórí òkè náà mọ̀ wọ̀ ìlú Àpàtẹ́rẹ́ Ìbàdàn. On the 31 yẹn gẹ́gẹ́ lọ́jọ́ tàbí bàbá Adua AK-47. Ẹni tí Ọlọ́run lò nínú ayé onípojúpo káàkiri àgbáyé. Ó yẹ gbogbo ènìyàn já pàdé lórí òkè Adua náà mọ̀ wọ̀. Ibi tó ti fọ́pọ̀lọpọ̀ èèyàn ló ń jẹ lọ́fẹ̀ẹ́. Ìwọ náà máa bọ̀. Àwọn jàǹkàn-jàǹkàn ránṣẹ́ Ọlọ́run aláyè ló máa wà ńbẹ̀. Tó ẹ mọ́pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí láti wọ ròdù Ìbàdàn. Ẹ wọ mọ́tò ẹ̀jẹ̀ òkú, pátá ẹ̀jẹ̀ òkú, ẹ wọ mọ́tò Àpàtẹ́rẹ́. Lórí òkè Adua náà mọ̀ wọ̀. Fẹ́kúnrẹ́rẹ́ àlàyé. Nọ́mbà sí ni kẹ́ ẹ máa pè 0903-393-3006 tàbí 0066481455.
1: Matthew, sọ ma pa máa ń tẹ̀lé ti nọ́mbà ẹ̀yà. Ohun tó máa ṣẹlẹ̀ tí ayé fi máa gbàgbé ọjọ́ rẹ̀ lórúkọ Jésù ayérayé fagilé. Ayé kì í máa ti bá di òkú mọ́. Matthew, ohun tó máa ṣẹlẹ̀ tí wọ́n fi ṣe no fún ọjọ́ ìbí rẹ̀ ẹ̀mí mímọ́ ò ní fààyè gbà. Mo fẹ́ súre fún yín tọkàntọkàn fún ọjọ́ ìbí mi. Number 1, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa o, gbogbo ẹni tó ń gbọ̀n Olúwa lẹ́nu mi. Gbọ́ ta ló kọ́kọ́ pàdé lọ́jọ́ tó lajú sáyé. Bó o ṣe lajú, òun ló kọ́kọ́ rí sí ayé. Ṣùgbọ́n tó jẹ́ pé ẹni tó bá ti rí kò ní rí nǹkan rẹ. Gbogbo má jẹ̀mú ọjọ́ yẹn, ayérayé bàjẹ́ báyìí. Matthew, ta lẹni tó fọwọ́ kan ọ, ọwọ́ àkọ́kọ́ tí máa kan ọmọ. Màmá ṣe ń fa jáde láti inú ìyá rẹ̀. Ó ní mí ni o, ẹni tó fọwọ́ kan ọ, tó jẹ́ pé gbogbo nǹkan tó bá ti fọwọ́ kan òun ni màá bàjẹ́. Tó wá ba òkú jẹ́ mọ́ ọ lára lónìí. Má jẹ̀mú ọjọ́ tá a bí ọ, tó o bá sàmì, má jẹ̀mú yẹn bàjẹ́ láàárọ̀ yìí. Matthew, mo ń sọ nípa ìbí mi. Máa gbọ́ sà, ẹnìkan ń gbọ́ mi. Ta lẹni náà tó mú nínú ẹ̀jẹ̀ ìbí rẹ? Ó rí pé wọ́n sọ fún Efraimu. Bíbélì wípé bó ṣe ti Efraimu ni ògo rẹ̀ yóò fòlọ bí ẹyẹ láti inú, láti ìlóyún àti láti ìbí. Ta ló mú nínú ẹ̀jẹ̀ níjọ́ tá a bí ọ? Tí a fi òwú mu, tí a fi ọgbọ́n mu, ìyá rí òkúkú mọ̀ bá ti fi nǹkan nù. Ta lẹni náà tó múnú ẹ̀jẹ̀ rẹ? Gbọ́ ọ̀rọ̀ Olúwa, gbogbo ohun tí a ṣe sí ọ nígbà ìbí. Mo lo má jẹ̀mú ọjọ́ tá a bí mi. Má mi so máa sàmì. Má jẹ̀mú ọjọ́ náà, ó bàjẹ́ lórí rẹ láàárọ̀. Orí tiyín ni mi fi jẹun. Ọ̀pọ̀lọpọ̀ ti ń sẹ́ndì ẹ̀bùn, dádé ẹ̀bùn ọdún, ẹ̀bùn bá di ìgbà mọ́ tí mi ò ti expect. Matthew, àbó orí àánú ṣe ń wọlé. Ó wá wò pé so mo tó báyìí lọ́wọ́ yín. Ẹ̀gbọ́n ọ̀rọ̀ Olúwa, mo lo má jẹ̀mú ọjọ́ tá a bí mi. Ọ̀sẹ̀ mi rèé, ìyá mi ń rù mí káàkiri lọ́jọ́ náà lọ́hùn. Lọ́sẹ̀ yìí náà ni wọ́n ń kí wípé ẹ pẹ̀lẹ́ o, ẹ máa rọra o, ẹsẹ̀ ọ tẹ̀lẹ̀ láyọ̀ o, èmi lẹsẹ̀ ọ tẹ̀lẹ̀ o. Matthew, ẹsẹ̀ dẹ̀ tẹ̀lẹ̀ láyọ̀ lọ́jọ́ náà lóòótọ́ ní Ìbàdàn bí báyìí, ní UCH, ní Ìbàdàn bí báyìí. Mo gbàdúrà gbogbo ẹni tó ṣàmí, mo lo má jẹ̀mú ọjọ́ tá a bí mi. Tó o bá lè ṣàmí lórúkọ Jésù, gbogbo má jẹ̀mú tó dìde ogun sí ọ, má jẹ̀mú yẹn lana láàárọ̀. Matthew, tó bá jẹ́ pé a mọ inú yàrá tí a bí mi sí UCH ni, ó yẹ ká lọ bẹ àwọn ẹ̀kọ́ ni. Ìgbà táwọn àmọ yàrá yẹn ń kọ́, ìyá dẹ̀ ti lọ́n tiẹ̀. Ìgbà sámọ̀ pé UCH ní Ìbàdàn bẹ́ẹ̀ àdúgbò ni, University Teaching Hospital Abikinle máa ń pè ibẹ̀ yẹn ni. Nìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀. Ẹni kan ṣàmì, gbogbo ẹ̀yìn tẹ̀ ń bẹ ní UCH tẹ ẹrù lónìí. Ẹ̀gbọ́n ọ̀rọ̀ Olúwa, ọwọ́ tó mú ká bí mi wẹ́rẹ́ nílùú Ìbàdàn. Mo pa á ní àṣẹ, ó yà kó bí ẹ̀yìn náà wẹ́rẹ́. Gbogbo ẹni tó wá rù ní aláboyún, ẹ̀gbọ́n ọ̀rọ̀ Olúwa, àṣẹ ìbíwẹ́rẹ́dà, ó yà kó wọlé tọ̀ yẹn báyìí. Mo lo má jẹ̀mú ọjọ́ òní. Gbogbo ẹ̀yìn tẹ́ diwọ́ di sẹ̀ sínú lórúkọ Jésù, agbára ìbíwẹ́rẹ́, ó yà kó bọ́lu ayé rẹ báyìí. Mo bá ẹni tó la yé àtọ̀run sọ̀rọ̀. Matthew, má jẹ̀mú ọjọ́ tá a bí ọ, ọjọ́ ìkúnlẹ̀ ìyá rẹ̀. Má jẹ̀mú ọjọ́ tá a bí ọ, omi wo ni a fi wùrọ̀? Ta ló mú ní omi náà tó sọ pé òun fẹ́ ṣèjàmbá? Ohun tá a gbà lọ́wọ́ rẹ lọ́jọ́ ìbí lórúkọ Jésù lónìí o, bàbá mi dà padà láàárọ̀. Mo dúró náà má jẹ̀mú orúkọ Jésù. Mo dúpọ̀ nínú má jẹ̀mú ẹ̀jẹ̀ Jésù. Mo dúpọ̀ nínú má jẹ̀mú agbára Jésù. Gbogbo ẹni tó bá ṣàmì, ẹ̀gbọ́n ọ̀rọ̀ Olúwa lórúkọ Jésù. Àánú mo bèrè, ìrànlọ́wọ́ mo bèrè, ojú rere mo bèrè, ó yẹ kó dìde fún ayé yín. Ọwọ́ ìrànlọ́wọ́ dà, ọwọ́ ìrànlọ́wọ́ dà, ọwọ́ ìrànlọ́wọ́ dà, ọwọ́ ìrànlọ́wọ́ Ọlọ́run lórúkọ Jésù, ó yẹ kó dìde fún ayé rẹ. Ayé rẹ gbà yanu. bẹ́ẹ̀ ló máa rí. Ó ṣe bẹ́ẹ̀. Mo pe gbogbo ẹ̀yin èèyàn ńlá, gbogbo ẹ̀yin olókìkí, gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ Kristi nínú ayé mi. Mo pè yín sí ọjọ́ bí mi. Ẹ wá bá mi celebrate Kristi nínú ayé tèmi náà. Mi ò pè yín tẹ́lẹ̀ rí o, ṣùgbọ́n fúngbà àkọ́kọ́ yìí, mo invite yín o, mo invite yín o, lórúkọ Jésù. Ohun rere lẹ́mọ̀ ṣe ni ayé. Ọjọ́ Sunday gangan ló bọ́ sí. A dẹ̀ celebrated. Aago mẹ́wàá láti bẹ̀rẹ̀ celebration títí d'aago mẹ́rin àbọ̀ nírọ̀lẹ́. Lórúkọ Jésù yóò dára fún wa. A gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bọ̀ sí orí òkè inú mọ̀ wọ̀ lágbára Ọlọ́run. Gbogbo àwọn branch wa òní mọ́tò máa dúró sí. Branch wa ní challenge. Mọ́tò máa ti bẹ̀rẹ̀ máa sí kó àwọn èèyàn láti ọjọ́ Thursday títí di ọjọ́ Sunday ni mọ́tò máa kó àwọn èèyàn sórí òkè yóò dára fún yín. Àti branch wa tó wà ní Jẹ́bọ́dé láàárọ̀ Thursday iṣẹ́ kan tá à ń ṣe lọ́wọ́ ní challenge pẹ̀lú omi a máa parí ẹ̀ láàárọ̀ Thursday yóò dára fún yín. Ìwọ náà máa bọ̀ yájọ gbàdúrà ó ra ànúgbà ní ọjọ́ Sunday gbogbo èèyàn pátá. O máa láǹfààní láti bọ̀ mí lọ́wọ́ yóò dẹ̀ dára fún ọ. Èyí tẹ́ ẹ wà ń bọ̀ sí 72 hours ó ti bẹ̀rẹ̀ Friday, Saturday, Katobawo Sunday. Ẹ jẹ́ kí n fún yín ní phone number yìí. Èyí tẹ́ ń bọ̀ láti Èkó tẹ́ fẹ́ wọ mọ́tò ní Ẹgbẹ́dá ní Water Bus Stop ní Ẹgbẹ́dá. Mọ́tò máa wà ń bẹ̀. Phone number yìí lẹ máa pè. Gbogbo ẹ̀yin tẹ wà ní Sango Ọ̀tá tẹ wà ní Yànà Pájà. Ẹ̀yin ẹ pé phone number yìí. Ọ̀fẹ́ lẹ gbé mọ́tò de orí òkè yóò dára fún wa. 08033456865 ìyẹn láti Èkó. Gbogbo ẹ̀yin tẹ fẹ́ wá láti Èkó. 08033456865 ẹ pé Pásítọ̀ Adégòkè sórí nọ́mbà yẹn. Èyí tó wá jẹ́ wípé àkúrẹ́ lẹ ti ń bọ̀ ẹ pé Pásítọ̀ Gideon sórí nọ́mbà yìí. 08136291 44 08136291 44 Èyí tẹ́ ń bọ̀ látàkúrẹ́ nìyẹn o. Gbogbo èyí tó wá jẹ́ wípé láti Òṣogbo lẹ ti ń bọ̀ ọkọ̀ ọ̀fẹ́ lẹ́yìn náà máa wọ̀ lórí òkè inú mọ̀ wọ̀ ẹ pé Pásítọ̀ Michael sórí 08137 4 05284 08137 4 05284 Pọ̀ ẹyin tẹ wà ní Èkó ní Ìkòròdú ẹ pé Evangelist Ayọ̀ sí orí nọ́mbà yìí 070 849 064 91 Ẹyin tẹ wà ládùúgbò Ìkòròdú 070 849 064 91 Ẹ mọ̀ bá wọn bọ̀ sórí òkè. Ẹyin tẹ wá wà ní Ìjẹ̀bú Òde. Ẹyin ti Ìjẹ̀bú Òde ẹ ti ní nọ́mbà lọ́wọ́ nọ́mbà mi Sekúndayọ̀mí. Ẹ̀yin ẹ pé ọ̀fẹ́ lẹ máa gun mọ́tò dórí òkè ní ọmọ wọ 08052258695 08052258695 Ẹ̀yin tẹ wà níjẹ̀bú Òde. Mo gbàdúà lórúkọ Jésù. Ẹ ṣe rere. Màmá ẹ máa ráàánú gbà. Dádì ẹ máa ríràn lọ́wọ́ Ọlọ́run. Ọwọ́ yín yóò tẹ̀ yanu. Bẹ́ẹ̀ ló máa rí. O ti ṣe bẹ́ẹ̀. Jésù Olúwa wa.
2: Ọjà lórí òkè kò mọ ọkọ àpàtẹ́rẹ́ ìwé wa.
3: Flash FM 105.5.
4: Official Sounds with DJ Gav Pop. DJ Gav Pop. Gav Pop.

0: fún rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kickstart Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́.
0: Rìn jìnà.
1: Ná owó díẹ̀.
0: Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 800.

0: to see your doctor.
1: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.
2: Power Oil, hey, Power Oil.
3: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgálà ayé.
4: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
5: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
6: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun.
7: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
8: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
9: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀.
10: Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ.
9: Kúkú mọ́ nínú.
10: Gbéralẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
8: 0807 112 4000.
9: Flash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: Sun King àwọn tèmi nìyẹn.
1: Sola ti ra lọ́dọ̀ wọn ṣé kò tíì tó ni.
0: Kì í ṣe Sola nìkan ni wọ́n ṣe o. Wọ́n ń ta àwọn smartphone gidi ṣùgbọ́n ohun tó dùn mọ́ mi ni wípé o lè sanwó díẹ̀ díẹ̀. Bí ejiro ṣe ra Samsung rẹ nìyẹn o, bí Emeka ṣe ra Techno rẹ nìyẹn, bí Tọ́pẹ́ náà ṣe ra tiẹ̀ nìyẹn, èmi fúnra ra mi náà. Sori Samsung gidi tí mò ń lò yìí ni mi ò tiẹ̀ tí ì sanwó tán.
2: Bẹ́ẹ̀ni o, bóyá owó rẹ pẹ́ tàbí kò pé pẹ̀lú Sun King, ìwọ náà lè ra smartphone tí ojú rẹ rí báyìí kí o sì máa sanwó díẹ̀ díẹ̀. Wọlé sí ilé iṣẹ́ Sun King èyíkéyìí káàkiri orílẹ̀-èdè yìí tàbí kí o bá Eva sọ̀rọ̀ lórí WhatsApp nípa títẹ nọ́mbà yìí 0817-946-6478. Má gbàgbé o, òfin àti májẹ̀mú wà. Sun King, jẹ̀gbádùn náà gbàlódé.
3: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì celery.
4: SELARIE salary.
3: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
5: TURLERIC turmeric.
3: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
6: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata-ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.
7: Flash FM 105.5.
8: Ìlú ọ̀run máa fẹ́, ìrì àánú ó yá máa fẹ́, tí ojúmọ́ bá ti mọ́ ní ìrì máa ń fẹ́, ojúmọ́ ò ní mọ́ kiri ó máa fẹ́, àṣẹ olúwa ni. Gbogbo èèyàn sọ bí àkókò ìrì òwúrọ̀ dé. Ẹ wá gba ìyanu láti ẹnu bàbá wa nínú olúwa. Apọ́sí Dr. SMO Mustapha JP, bàbá ṣe bí ọba, olùdásílẹ̀ ìjọ Ọlọ́run Seat of Christ Golden Church, Land of Reality, tí National Camp wọ́n wà ní, ṣe bí ọba International Power Line Camp, kìlómítà 54, Lagos Ibadan Expressway, Lufuwa pẹ́ ìpín. Apostle, oh yeah!
9: Gbogbo èèyàn ẹ tẹwọ́.
10: Everybody stretch your hand for blessing.
9: Ẹ kọrin náà tẹ̀lé mi báyìí
10: pé. Come sing this song after me. That.

0: lójú òpópónà ṣàgbùgbù ipá rẹ lẹnu iṣẹ kódà ṣàgbùgbù ipá rẹ láàrin àwọn tiẹ bó ṣe ilé ijó ṣàgbùgbù ipá rẹ lábẹ bó ti lè wù kórí ibi tó bá lè là ń bá kíkanjú o ṣẹṣẹ nílò láti máa gba àṣẹ láti gbé ìgbé ayé tó nítumọ ìwọ gangan la fi rán gbé ìgbé ayé tó nítumọ live it 100 mtn.
1: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì síbi ìdúkan àti iyọ̀.
2: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ẹjú ṣe kú gbogbo ilé báyìí?
1: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
2: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
3: Dangote salt give food ogbonge taste. Plus, it carry the Dangote name, who I trust. My people, time don't reach to shine eye when you reach your salt. Oh,
4: Dangote salt. Choose quality. Choose Dangote salt.
5: Ọdún iléyà ti dé. Ayẹyẹ àti ìgbàládùn ti wá bẹ̀rẹ̀ wa yìí.
6: Ṣẹ̀gbádùn ẹ̀dínwó tí ò lẹ́gbẹ́ lórí gbogbo ọjà Itel lásìkò pọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ ọdún iléyà yìí.
5: Ra fóònù Itel City 200 ní 139,900 naira péré.
6: Tàbí kó yára wá ra Itel A200 Plus fún 129,900 naira péré. Kó o sì tọ́jú ẹ̀dínwó 5,000 naira sápò.
5: Pẹ̀lú àwọn ẹ̀bùn mìíràn tó máa gbà lójú ẹsẹ̀. Bí power.

tomato sachet. Oh, Sonny, oh. Mo fẹ́ràn Sonia tomato sachet gan. Ó rẹ̀ dòdò, ó ki, ó dùn. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn orí àtọ̀ yò. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ dùn.

0: May 29 lórí ilé agbára ẹ̀mí mímọ́ Holy Ghost City ẹ̀ mẹ̀rẹ̀. Agbègbè kílà òpópónà Mọ́sọ́sẹ̀ Ìbàdàn sí abẹ́ òkúta níjọba ìbílẹ̀ ọ̀dẹ́dá nípínlẹ̀ Ògùn. Agbára ìmọ́lẹ̀ bá ti ń gbani lọ́wọ́ ìṣòro. Bẹ́ẹ̀ náà lọ́lọ́run ìpè yìí tún máa bùkún gbogbo wọn ní tẹ̀mí àti ní tara. Bí ẹ̀bùn owó, oúnjẹ, aṣọ àtàwọn mèremère mìíràn lóríṣiríṣi. Nígbà tọ́lọ́run bá lo ikọ̀ rẹ̀. Àpọ́sù Dr. Láyẹmí Ọmẹlẹ́dùmọ̀rẹ̀ number 1 Adédìbúkọ̀. Ọkọ̀ fẹ́ máa wà ní Mẹ́rẹ́kù City àti ní gbogbo ẹ̀ka ìjọba Ìbàdàn. Ọyọ́ Aláàfin kò sí ẹ̀lẹ̀ àti Aṣẹ́rọ́ Motor Park Abẹ́òkúta 090-4545-5286. The same Jesus.
1: Even in Naija, that hot pounded yam and soup can wait because a penalty is about to be taken. Deadlines, emails, and presentations can wait. Even if the match goes into extra time, we are watching. Sleep can wait. The FIFA World Cup 2026 starts June 11th to July 19th. All 104 games, pigeon commentary, and 4 dedicated channels. Yes, everything can wait. Enjoy the FIFA World Cup live on SuperSport for as low as 6,000 Naira per month. Only on DStv.

0: in the new Dano Choco 3-in-1. It's tasty, creamy, and satisfying. Taste it, love it.
1: Un agbábọ́ọ̀lù. Ariwo àwọn olólùfẹ́ bọ́ọ̀lù. Ìlú. Ayọ̀ àti fèrè. Ní pápá eré ìdárayá. Gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù tí ń retí ti dé o. Ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí. Arsenal, àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
2: Leandro Trossard, and tapped in by Bukayo Saka, history makers.
1: Ní ìhà kejì, àwọn defending champion lówólówó wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or, Ousmane Dembélé.
2: Dembélé!
1: Àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé ń retí rèé o. Láti ìlú Budapest, ṣùgbọ́n yóò hàn lórí big screen. Mú màwòrán gbangba nílùú Ìbàdàn. Champions League Magic Night 2026. Ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan. Bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀, ṣẹfẹ̀, fipá, ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM. Ìyẹn ní MOF 21 ní Ring Road, Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù. Jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026. All Mobility ló ṣagbátẹrù ẹ̀ pẹ̀lú àtìlẹyìn Blazit. Media Partners, Splash 105.5 FM àti Lágbelú 96.7 FM.
3: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
4: S-E-L-A-R-R-I-E. Sálárì.
3: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
5: T-U-R-L-E-R-I-C turmeric.
3: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
6: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
7: Here you go there.
8: Mom, you didn't add milk.
7: No need to. Taste it and see why.
8: Wow, but how?
7: Is it milky?
8: Yes.
7: Is it creamy?
8: Yes.
7: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
8: I love it, Mommy.
9: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
10: Milo!
11: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.

0: òpópónà ṣàgbùgbù ipá rẹ lẹnu iṣẹ kódà ṣàgbùgbù ipá rẹ láàrin àwọn tiẹ bó ṣe ilé ijó ṣàgbùgbù ipá rẹ lábẹ bó tilẹ kórí ibi tó bá lè là ń bá kíkanjú o ṣẹṣẹ nílò láti máa gba àṣẹ láti gbé ìgbé ayé tó nítumọ ìwọ gangan la fi rán gbé ìgbé ayé tó nítumọ levit 100 mtn.
1: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣíbí èdùkọ̀ àti iyọ̀.
2: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí èdù ṣe kú gbogbo ilé báyìí?
1: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
2: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.

0: jẹ good mama ni mo tun ni lẹsẹkẹsẹ isodo tun si
1: ọdún iléyà ti dé ayẹyẹ àti ìgbàládùn ti wá bẹ̀rẹ̀ wà yìí.
2: Ìṣẹ̀gbádùn ẹ̀dínwó tí ó lẹ́gbẹ́ lórí gbogbo ọjà itel lásìkò pọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ ọdún iléyà yìí.
1: Ra fóònù itel city 200 ní 139,900 naira péré.
2: Tàbí kó yára wá ra itel A200 plus fún 129,900 naira péré. Kó o sì tọ́jú ẹ̀dínwó 5,000 naira sábò.
1: Pẹ̀lú àwọn ẹ̀bùn mìíràn tó máa gbà lójú ẹsẹ̀ bíi power bank àtàwọn ẹ̀bùn látọ̀dọ̀ itel ní tààrà.
2: Yára wá ra tìrẹ báyìí. Ìpolongo yìí yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ 15 oṣù karùn-ún sí ọjọ́ 15 oṣù kẹfà.
1: Itel, gbé ìgbé ayé tó rọrùn.
3: Brian, drink up your cup of Calvel Choco and let's go!
4: In a world filled with many ragged robots, it's up to architect Bisola and her assistant Brian to keep the peace and rebuild the city.
5: We'll need the power of numbers to help us measure.
6: And more cups of Calvel Choco to improve your math-solving skills to help you complete your mission.
3: Let's get up and go!
4: Give your kids Calvel Chocolate and enrich them with the necessary vitamins they need to get up and go.
7: Europa League Final, May 16. Conference League Final for May 27. Champions League Final for May 30. Hey! All the finals live only for Supersport on Top Go TV.
8: From as low as 5,800 Naira per month.
7: Reconnect today. Go TV. Love it.
9: Ite meji omi orombo lemoni, sibi edukan ati iyo.
10: Kí ló ń kó pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
9: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
10: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
11: Gbogbo ọjọ́ ni ìbẹ̀rẹ̀ ọ̀tún. Ìbẹ̀rẹ̀ ọ̀tún láti ṣàgbogbo ipá rẹ̀. Ṣàgbogbo ipá rẹ̀ lójú òpópónà. Ṣàgbogbo ipá rẹ̀ lẹ́nu iṣẹ́. Kódà ṣàgbogbo ipá rẹ̀ láàrin àwọn tiẹ̀. Bó ṣe ilé ijó, ṣàgbogbo ipá rẹ̀ lábẹ́ bó tilẹ̀ wù kórí. Ibi tó bá lè là ń bá kíkanjú. O ṣẹ̀ṣẹ̀ nílò láti máa gba àṣẹ láti gbé ìgbé ayé tó nítumọ̀. Ìwọ gangan la fi rán. Gbé ìgbé ayé tó nítumọ̀. Live it 100 MTN.
12: Ṣade, kí ló dé sí láyọ̀ ní Dómìṣẹ́ ọkùnrin tábìlì rẹ báyìí?
13: Mo ń kó àwọn àkókò Indomie mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
12: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
13: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nù Indomie. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
12: Mo ń lọ lé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò Indomie tèmi náà jọ.
14: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó mà Indomie moment yìí kọjá rẹ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ, kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfun yáfun. Lọ sí www.indomie.ng/myindomie moment.

0: pẹ̀lú lílò dédé. Ìdáàbòbò wákàtí méjìlá Dettol ṣe àtìlẹ́yìn fún adáyébá àwọn oníjà kòkòrò fún bí wákàtí méjìlá. Dettol ní ṣe ààbò fún ẹbí rẹ lódì sí bí ọgọ́rùn kòkòrò tí ń fa àìsàn.
1: Dettol be 100% sure.
2: Ìbúdó oró orílẹ̀-èdè Nàìjíríà ó lé ní ẹgbẹ̀ta agbègbè tí MTN Foundation ti dé ní pẹ̀kẹ́ wọn pẹ̀lú ètò ìdàgbàsókè àwùjọ kí ni a lè jọ ṣe pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ agbègbè ni owó jẹ́ ètò ìlera tó kúju owó àti ìdásílẹ̀ ibùdó àyẹ̀wò ara ti wà nípasẹ̀ ètò yìí. Ǹjẹ́ o jẹ́ mọ̀ bóyá agbègbè rẹ ló kàn láti jàǹfààní yìí?

0: wallahi e igbagbe oro ana
1: oro ra
0: no de
1: nti won pe ni itan ni bomo bomo ba ba itan yo ba ro ba itan
0: kitan la wa ba un
1: e won ti won hu wa ki wa na to di tan kitan nko njo won hu ki no de tan fura wi pe ah wi pe ah
0: ah
1: yo ma di tan
0: ah omo yo ba
1: e jo ta ba re ni to fe fun wa le ran odun
0: yes
1: a o gba
0: awa yo se pa
1: e wa jo
0: eh eh
1: emi o fe a fun eleran tan
0: eh
1: eh o wa le ri kan interest pe wa gberan pada
0: ko je fere ta fun le ma bayi
1: ah eran wa le o
0: nibo ah
1: me
0: okay o ah ile ya ko la bayi
1: to
0: eni loju arafa
1: ope ni folohun
0: ah awon to ngo ke arafa so layo lagbara lowo olohun adua wa o si gba orilede Nigeria Olorun o la wa lori awon adojuko ti a ba nkoju tori barabarokun ni o pada radie yoba to ni baro barokun ke radie won mo nti a wi o oro na fi so ibi ti alafia ba tin joba ibe na ni fokan bale ma wa
1: beni
0: he ibe na si le yin o ti ma dupe lọpẹ o si ti ma ye wa gbogbo gba be ko ni bi
1: be na ni ope fọlọhun
0: a ma dupe fọlọhun eyin a si le ma rope dalagba lọwọ oba dani waye e ga ro wo ma Nigeria de si lọrun bayi ti fute do iroyin assorted iroyin
1: assorted
0: wallahi lagbede laaro yi e tin je latana ko to do ni atemi ati ope lọrọ a jo fun tan yanyan ni aro yi ah elefe to be
1: fun
0: tan ti fun te do special special do kola iroyin lele kunle omo ni fowo se mo je muhammed ali yesu wa jamon dasu kilo sele
1: I'm fine
0: abi gan so te
1: ni o lo le
0: o se gba mo so pe mama mu yen se yeye mo yeye is bad
1: so
0: tani si
1: won ti olorun lasiko yi
0: Allahu akbar Allah astaghfirullah astaghfirullah
1: oh yeah
0: astaghfirullah astaghfirullah
1: gbogbo
0: awon ran de o astaghfirullah
1: boni astagh o tun muti la ro o ti e tun se tola
0: wallahi mo ago mefa ko lu to mo pe ah mo pe mo gba me lojo arafa
1: yan ti mu dodogo ni ko jeun
0: o ma gboju lo be adua ti gba
1: wala kan ga mo le
0: mo ti towo so lo laaro
1: yi
0: joko ma yoju so ma
1: o turu njo to ye ko gba we
0: melo
1: wule gan se dokita ni ora re po to be ni
0: ro exercise lara nti yan le fi burn fat ina lele
1: kabo baba fatima e ma ti bon bon
0: e wa o kilo sele Hey, orumuke.
1: Orumuke.
0: Eh,
1: ah, nkan si o. Meje ti lo wa nsi o. E ka ro ekoye to la porengede oni lojo isegun.
0: Olorun.
1: Oni na si ni ojo 24 be ni ninu osu karun calendar ba yi. Sugbon to ba je ti osu oju orun ni ojo 9 lo ni je ninu osu 12. Bẹ́ẹ̀ni ti ọdún 1447 lẹ́yìn ìjíranù. Ọlọ́rẹ́wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ adé òsèlú ọkọ̀ mẹ́lifán solóyìn rí ọ̀kan ṣoṣo àjànàkú tẹ́gbà àgbòjì ẹ̀fọ̀n pàpọ̀jọ́ káàbọ̀ sórí àkọ́tún ti fún tẹ̀dọ̀ ìròyìn lóòrọ̀ tòní.
0: Ilé
1: funfun báláwo ni wọ́n ń pè bí? Bẹ́ẹ̀ni Washington IB alágbàlá ọ̀kín fẹ́lẹ̀lẹ̀ alágbàlá ògòǹgò fẹ́lẹ̀lẹ̀ ń gbòòrò ìbàdàn náà láwa ti fún tẹ̀dọ̀ ìròyìn. Náà ló tún débi ìṣe rẹ̀ ti fún tẹ̀dọ̀ ìròyìn show ẹ̀lẹ́ ń bẹ̀ wọ́n ẹ̀ kú kalẹ̀.
0: Ọkẹ́ o ẹjẹ́ agbéra kàsídà ká bẹ̀rẹ̀ sí ní ìdábòlẹ̀ gẹ́gẹ́ bá a ti kọ̀wé ẹ̀.
1: Jọ́mọ̀.
0: Ìwé ìròyìn Punch ń bẹ wájú mi The Nation ó ń bẹ lákàtà ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀. Ṣùgbọ́n àkòrí tí mo rí ń bí ó ti tó jẹ́ mẹ́ta. Ta ti máa ń gbọ́ pé àsìdè pain them.
1: Ìdè sweet us.
0: Ìdè sweet us. Àsìdè sweet us. Ìdè pain them. Wike lónìí lógo yẹn. Ó ní jẹjẹ́ mọ̀ pé bí fúbárà ti kú ò lórí ìlànà mo fẹ́ díje dupò gómìnà. Ó ní ṣe o pẹ̀lú àsọ́lẹ̀ àdéhùn alálàáfíà tí wọ́n ní lẹ̀ tẹ́lẹ̀. Àdéhùn sèré àlìkáwà ní tẹ́rí yẹn ẹrù ọlọ́run ni ẹrù ọlọ́run nìkan wá kọ́ àtẹni tó ṣe náà òun náà dì mú ń bẹ̀. Wike ló wí ọ̀rọ̀ jáde fọmọ nàìjíríà láti gbámú.
1: ó dáa tó ìwé ìròyìn punch náà ló gbé ìròyìn jáde ní apá ọ̀dọ̀ tèmi ń bí tó sì ń kà jáde ni wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ti wọ́gi lé owó kan tá a fẹ́ yá lọ́wọ́ báńkì àgbáyé tẹ́lẹ̀ o fún ti ọ̀rọ̀ agbára iná ọba. owó yìí ti ṣe $1,073,000,000 $717,000,000 ṣùgbọ́n inú òkùnkùn bírímù náà ṣì lórílẹ̀-èdè nàìjíríà wà àwa fẹ́ yá owó láti fi ṣètò pípèsè iná ọba kí àìró lágbára iná ọba tún lè wà dáadáa. ṣùgbọ́n ìjọba àpapọ̀ ni ló ní owó ṣe mọ́ ì. Are we going to continue in the okunkun?
0: Ṣùgbọ́n tí a rò pé máa pe fi okunkun. ọmọ tí wọn bí gan láti inú oyún ló ti mọ
1: ohun gan tún mọ tí ò bá
0: ó mọ láti inú oyún ló ti rí àṣírí rẹ.
1: mi ò fẹ́ mẹ mi ò mẹ́ni tó lókìkí jù láàrin nepa àti michael jackson bàbá.
0: nepa ni
1: tó rọ ọmọ tábí lónìí gan ó ti mọ ng
0: ó ti mọ orí ìṣẹ́jú mélòó. òkè o ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà náà ti kéde ọ̀lìdé fún abáyé o wípé lórí ti ọdún iléyà o ọdún ńlá ti a bẹ̀rẹ̀ lọ́la ẹ̀ a ṣe lọ́la ẹ̀ àtọ̀la àtọ̀tọ́la ká máa fi sọdún àtúmọ̀ o àwa àtiyín àjọ wà lẹ́nu iṣẹ́ lọ́la o kẹ́yìn ó lè mọ ríròyìn gbọ́ ńlá wa fi wà lákàtà bí.
1: ayé àtẹnuṣẹ lọla.
0: awí àtẹnuṣẹ lọla.
1: wí
0: àtẹnuṣẹ lọla. wí àtẹnuṣẹ lọla. àkẹ́ o ẹjẹ́ àtúgbà yìí kẹ́ ẹ tún gbàrà kà sí
1: náà. let's go.
0: látàrí bí a ti gbọ́ lápá bí wípé dangote àti iléeṣẹ́ ẹbùfọ́pọ̀lẹ̀ nnpc wọ́n ti bẹ̀sẹ̀ bọ́ ṣòkòtò kan náà lórí ọ̀rọ̀ owó tí wọ́n máa bá owó epo dé ńlẹ̀ táwọn sì ń sọ̀rọ̀ pé a máa gbé epo wọlé ní iṣẹ́ kẹ́nìkan wá jẹ gàba lórí epo rọ̀bì ńlẹ̀ yìí kò jọ monopoly.
1: Kí wọ́n ṣí polytechnic ẹ̀lẹ́kọ̀ ẹ̀bù ìfọpo tó kù náà sílẹ̀. àmọ́ n tó fẹ́ pé wàá jù náà ni pé kálẹ̀ ẹ̀bù ìfọpo tiwa kó wà ní ipò ìṣiṣẹ́ ìyẹn ló lè pé wàá máa lọ gbépo láti ilẹ̀ òkèrè yẹn rádaràdá ń sìn náà ni
0: ìyá
1: ojú bẹ́ẹ̀ lọ. yìí wátìdà ló sọ̀rọ̀ daily post ló gbé.
0: kí ló sọ o.
1: ó ní gbogbo àwọn ọmọlẹ́yìn kristi tí wọ́n ní pé ti peter obi làwọn ń ṣe lọ́dún 2023 níjọ́ kínní àná. ẹ̀yin tinubu ni wọ́n mọ̀ wá tòsí lásìkò yìí kẹ́ ẹ. now they are turning at the back of tinubu pé ti tinubu ni wọn ṣe báyìí o
0: àtúntì
1: bẹ̀rẹ̀ nu bá ṣe máa dọ́gbọ́n lu ẹ̀sìn wọlé nu fún a.
0: ṣá lẹ́sìn.
1: àwọn olóṣèlú ìṣá
0: ọ̀nà kan tó mú àjù náà nìyẹn.
1: àwọn olóṣèlú ìṣá
0: ọ̀nà kan tó mú àjù nàìjíríà
1: náà. ẹ wọ́n ní kinní kan christian supporter peter obi mùsùlùmí tó support peter obi ṣé ò sí.
0: ìṣèdè.
1: tó padà wá sẹ́yìn tinubu.
0: ìyá.
1: why we
0: don't like. sọ ma bínú ni báyìí ní ìsìn.
1: ẹja bínú.
0: so ti n binu ni.
1: torí ngbà tí lala koko fẹ̀fẹ̀ bá dé tán.
0: kí ló lè fa lala koko fẹ̀fẹ̀.
1: okun kan gan ni.
0: gẹ́gẹ́ bá a ti wí a ti fún yín pé ìjọba àpapọ̀ ti kéde holiday.
1: ẹ fẹ́ tún wí.
0: wednesday thursday is a holiday láti ṣe ọdún idil adha celebration. àmọ́ o ààrẹ orílẹ̀-èdè

0: dishing goodness for every side of you.
1: Okay, a cabo pada si it's a siwaju ti footed or nyewa lori kani te fe te fena latima gbowa kiti kiti splash 105.5 nari ibi olohun wa ni ibi edumare si tin je ma gbo aketekete na nu papa julo yin eyan wa ti e wa loju opo bani dore wa comment yin e tun dabole si awa tomi anjeri yin ti wa nbi lapa bi ka dabole fun yin ni ti dinu ti dunu le ma gbo ti fun te do wa oro lide ni eja koko sare jole isin o koko se pataki na
2: ndun mi
1: no popo popo bodo ba de bai omo mo laye john inu wa mo dun o ku ose meji lati ma fa eran kiri adugbo
2: be ni laye ode oni nko
1: o ko la gan mo ti re ha yo mo be pe daddy what's happening now mo lo si je
2: ba won teran 1.2
1: ah bi gori my life
2: eh e kan yan so eran mo bedroom e
1: so da mi ba wi
2: in le wa ti
1: in le ba wi
2: Iti ko yin gan be yan peran tan iwo e
1: ah
2: e toju e e kun lada e bi se design
1: o le bo de
2: o ni e ze artwork o ni e ti kin wa shine de ma sha fi send si
1: quality
2: meji awon ewo buruku
1: so ma pa awon yun won ni nchan fi seran gan won a o ri mo lu re bi si yo kini ike mo lu re mo sun
2: ni mo sun ni
1: o wa me
2: ike alasun le
1: ile as like alasun le la mo lu hey ara le de ti ijoba apapo to fun wa eja bere nbe
2: bere
1: ijoba apapo orile de nigeria won ni won kede e ya wi pe ori combo ni papa julo bi holiday o ti waye lola ode ti se ojo ru wednesday ojo keta den logbon atojo ba thursday ti se ojo keji den logbon osu karu odun 2026 ta wa yi leyi ti o ma wa fun olun ti idil kabir ti je ti odun awon muslimi jake jado orile de nigeria ti lawujo agbaye bi won ti se o won ni pelu eyi won si tun kede re wi pe eto abo yo gbopon Neti buto oro orile de Nigeria, pelu bi awon omo osise le se ologun, awon osise letu abo lolokan ojo kan ti won ma wa, lawon aye to se koko se pataki, gege bi ijoba apapo orile de yi ti wi, lati pase ni ti se alakoso fun oro abele le yi, olubumi tuju ojo, lokede re yanya, lojo aje Monday, ngba ti o ma wi lati pase ni ti se akowe agba, nile ile ise ohun Magdalene Ajani lo shalaye nu atejade to wi o ni pe kere o
2: baun
1: kere o lo nile lalejo lokunrin lobirin lomode lagba ijoba apapo orile de Nigeria won ti kede ojo Wednesday atojo Thursday gege bi ojo lide
2: okay
1: fun ti odun leya o labadi mo wire abi wire
2: O wire
1: esa ti wo cinema
2: ti holiday ti children's day wa m
1: two of the above two in one ni
2: o nbeji
1: ba ti so do leya
2: won
1: fo ko kan pe meji ni se wa to gbo holiday children's day le ni ni
2: every Friday kun ni
1: Saturday le ba fi si oyin bi yan ti rinu jere e ma pale mo le asodun ayo
2: amen
1: sugbon o ai reran o airi o
2: e wa e tubo wa
1: a nwa airi
2: to ba di pe o wa o ri ojo kini ojo keji o fi aya eran
1: aibo aya eran wole ya
2: ko gbera re sori table ya
1: se ma di bodayin loke loni
2: bodayin wo
1: bodayin lulu lano
2: tufu o da to iroyin kan leleyin na la podo temi nbi Nibi ti won ni ajo ileto idanwo asewole eko giga gbogbo nle Nigeria Joint Admissions and Matriculation Board ta mo si JAMB won ni won ti mu ojo ketala osu kefa osu okudunu yun June 13 bayi ti o ma je ojo ti won tun ti fakale gege bi ojo aseropo abi alafidi alase jiro fun awon ti won foruko sile to gba form be lo lati se idanwo jambu njo kini ana sugbon ti won ni ore ofe lati se latari awon adojuko pepepe kan ti o waye nipa imo ero ati nkan mi lo niranran be ọjọ́ ajé Monday tàná ni àjọ JAMB ló ń gbé ìkéde lóde tí ó sì sọ di mímọ̀ pé ti ìdánwò alájùmọ̀ṣe ti aláṣewọlé ẹ̀kọ́ gíga yun Unified Tertiary Matriculation Examination tàmọ̀ sí UTME tọdún 2026 yìí ni ìdánwò àṣerọ́pò tàmọ̀ sí mop up exercise òun náà ni ó wáyé ní ọjọ́ kẹtàlá oṣù kẹfà ọdún tí a wà nínú rẹ̀ yìí ẹni tí ṣe olùdámọ̀ràn fún ìbára ìlú sọ̀rọ̀ fún àjọ yìí Fabian Benjamin nínú ọ̀rọ̀ tó bóde ní àná ọjọ́ ajé Monday ló ṣe lálàyé wípé ìdánwò tá à ń sọ yìí o náà ló wà fún àwọn tí wọn ò ní oore ọ̀fẹ́ àti ilé jókòó ṣe ìdánwò aláṣewọlé ẹ̀kọ́ gíga tọdún 2026 tó wáyé láàrin ọjọ́ 16 oṣù kẹrin sí ọjọ́ 17 oṣù kẹrin ọdún tá a wà yìí látàrí àwọn àdojúkọ kan àbí àwọn kùdìẹ̀kudiẹ kan àbí níbi a ti ń ṣe àyẹ̀wò ìforúkọsílẹ̀ tí ó jẹ́ wípé ojú ẹ̀rọ àbí ayélujára ó ń ṣe ségesège tí wọn ò fi ní àǹfààní láti jókòó ṣe ìdánwò ní àsìkò ìgbà náà àjọ JAMB náà ló wá mú ọjọ́ àbámẹ́ta sátidé o tí ṣe ọjọ́ kẹtàlá nínú oṣù kẹfà ọdún tá a wà yìí o wípé òun náà ni ìdánwò aláṣerọ́pò àbí aláfidí aláṣejìrọ̀ yìí tí yóò máa wáyé fún gbogbo àwọn olùjókòó ṣèdánwò tí wọ́n fojú hàn tó sì jẹ́ wípé àkọsílẹ̀ onímọ̀ ẹ̀rọ ìgbàlódé ni tí wọ́n ṣe biometric verification tí wọ́n sì ti fi ìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ náà ni wọ́n ṣe àforúkọsílẹ̀ ti ara wọn o láti jókòó ṣèdánwò ti UTME ṣùgbọ́n tí wọn ò láǹfààní láti lè ṣe ìdánwò yẹn nígbà náà nítorí ìdí kan àbí òmí àjọ òun náà ló ṣe lálàyé o ipò iṣẹ́ rí ìdánwò ti aláṣerọ́pò ọ̀hún òun náà ni òpin ìpele ti ìdánwò ti ọdún 2026 ti UTME yìí wọn ní kò sí méjì tí ń bẹ fún náà bí kò ṣe pé gbogbo tó kù tó fẹ́ máa rùn ńlẹ̀ ká gba kó ńlẹ̀ ní pàápàá àwọn tí ọ̀rọ̀ náà tó bá kàn kì í ṣe pé ṣèdánwò tán kinní kan wá ń sọ fún ọ pé ọ̀ dàbí ìdánwò wa èsì ìdánwò jáde orípò ṣe dáadáa wa ìwọ fẹ́ tún jókòó lé tún kankan jókòó o sí lára wọn o torí ìwọ ti rí i ṣe wọn ni ìdánwò ọ̀hún náà ni yóò máa ṣojú ìpele àṣekágbá tí ó wà ńlẹ̀ JAMB wá mú wá gẹ́gẹ́ bí ìmọ̀ràn fún gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn wípé kí wọ́n tètè lọ bẹ̀rẹ̀ sí ní ṣe àtẹ̀jáde ìwé àṣefihàn àkọsílẹ̀ olùṣèdánwò yẹn examination notification slips bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹfà oṣù kẹfà náà ni wọ́n ti láǹfààní láti máa ṣe àtẹ̀jáde yẹn printing wọ́n wá rọ̀ wọ́n wípé gbogbo àwọn ibi tí ó sì máa jẹ́ ibùdó ìjókòó ṣèdánwò kí wọ́n tètè mọ ìbẹ́lẹ̀ ṣáájú ọjọ́ tí ìdánwò yóò dé iṣẹ́ tí ó wàá dọjọ́ ìdánwò tí ó ṣe àwọn ọjọ́ ọdún ni ọ̀rọ̀ máa dùn ọ̀ lẹ́ni torí òun òṣìṣẹ́ kò sì rówó tó ìraṣọ ọdún nítorí náà nǹkan wọn ni wọ́n wá ṣe kìlọ̀kìlọ̀ pé lẹ́yìn orí ọ̀fẹ́ àǹfààní yìí kò sáǹfààní míì mọ́ o bá ọba ìyẹ́ lọ́dún yìí báyìí tọdún iyẹ́ nu ọ̀dọ̀ọ̀dún tí ń bọ̀ ní ti ẹnu punch ló gbé ìròyìn yẹn.
1: Fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ wà lójú òpó ìbánidọ́rẹ̀ Facebook wa àmọ́rírì yín o a kì yín gan-an púpọ̀ púpọ̀ ẹ ṣeun o Deborah Adetutu Ogini Ojo Deonson Denobu Ogunṣe Itọ́láre Iwájú Jelilat Ọlájùmọ̀kẹ́ Ìṣọ̀lá Kúrètà Jíbọ́lá King Akeem Ahmed Jogban Florom Omot Afolabi Akinyin o ẹ ṣeun gan-an púpọ̀ púpọ̀ ọmọlàjà tóyìn Afolawẹ̀ ó tó jọ méjì ó tó jọ mẹta ẹ ṣeun tóyìn egbinola cotrell tí ẹ bọ láàárọ yìí
2: ọpẹlẹ
1: wọn ní yayo èsì rẹ
2: tó
1: ti máa wí ọ yayo èsì rẹ
2: mo jẹ bí òkèlè
1: amẹsùrẹ
2: ókè wíà kò sí bí ọmọ ṣe lè dàgbà tó
1: wíwà ẹsùrẹ sudan ni wa o
2: kò sí bí ọmọ ṣe lè dàgbà tó
1: kọ bá múrú gbọn
2: lọdọ àwọn òbí rẹ
1: kọ pọ jù bẹẹ lọ
2: ìbá sì máa fa kọfẹ look 30 nígbà tí wọn pé 52 ni
1: ọlọrun darí jọ ṣé wàá jọ ti dẹ sí ni
2: àgbáwo fi rùgbọn lè onírùgbọn
1: ṣé wàá jọ ti dẹ sí ni
2: gbogbo ẹ ló fún fún
1: yìí mọkàjí mùtàrà adéwálé gbadé ẹka ẹ ṣe wo àrídáyà àwọn náà wà pẹ̀lú wa kórede adébáyọ̀ ẹ ṣeun gan púpọ̀ púpọ̀ kúnlélà wà àlàkànní Matthew Cash Akinade Eseun. Eja lo polowo aja lodo Oluwa desi. A npada abo ide o. E ku kale.

0: tọ akinka bo pada si tesiwaju ti futedo royin e se o e je wa lo si akata eni to ti je omoye bayi latinu egbe oselu ti Allied People's Movement APM lati lo soju onilegbimo asofin agba orilede Nigeria lati ekun ti arin gogun Oyo iyen Oyo Central Senatorial District Ambassador Olufemi Ajadi Ogun Toyibo lo tun ti se bebe tin se bi bebe gege bi ti se ni gbogbo igba lati nawo anu owo odunun si akata awon omo niyan ti won wo sakan bo ona ni odun ileya o ti se lo won ni ire mo nbo Olorun ni se Yoruba bo won ni ki ya logun odun ama o Olorun de latari bi won ti ni o ti bere si ni pe awon bagi resi bi edegbeta ni ye fun awon olugbe ti nbe ni ekun idibo re ati awon sanko kerima ninu egbe ati awon aworo sasa lawujo ni tibutoro ipinle Oyo fun ipalemo ti odun ileya idil adha eleyi ti o waye lola ode yi gege bi won ti wo sakun e latakata ambassador Olufemi Ajadi Ogun Toyinbo won ni igbese yi gege bi o ti je nkan inawo si ni lodo odun ge bi eyan ti ma wipe to asiko ta wa yi ki se asiko to jure rin tan yanya nkan gbowo lori gegege be si ni owo nbe lowo elomi nti won etun wa rada ati wipe sibe na ko fi mo ni akata awon eya nikan tin be lekodibo re leyi to npepe fun isokan inawo anu si ni ati ogbon igbese inu ife eleyi to waye lati nu re lati ma nawo odurun si akata awon omo niyan bi ti se nigbati odun oti de oni ngba todun wa ti wa de yi bo lati fe se agboro tun nawo si akata awon eyan wa kinu won le dun ka won na ki won le rerin ayo lojo odun ati leyin odun ba ma ba so pe daddy what do we eat oh no o le so pe to iresire oye ja bere si ni se fun awon eyan ti o ri owo ori o ati awon na si won sa ko pe to bo ni odun o ti se lo gege bi ambassador Olufemi Ajadi Ogun Toyinbo bo ti se alaye oni se ri o eyin anfani odun leya eleyi ti a mo wi pe odun ififun ni I ma fi ebon ranse ati igbese ati je gi isokan alafia ko ma gbogbe kajo ma gbe po laarin awujo ara wa won ni igbianju re yi o je yi ti ma se ni gbogbo igba ti o si tun yo asiko odun leya yi na sile won ni igbese alagbara to wa gbe yi ko tun se lai nawo re na si awon agbagba awure sasa ninu egbe ati awon ti won be ni ese kuku te di akata awon odo awon ti won lenu nbe lagbarin oselu na atawon eyan ti e tun so loselu o tun nawo re ti o si fi mo ni akata omo niyan nikan won ni igbianju yi o sa titi be na lo tun wo pe to o tun ku ni akata ka mi nikan o nawo re ni tibutoro ipinle Oyo lapapo Ajadi gege bi ti wo sakore wipe igbese eleyi to gbe yi gege bi ojuse ti ma se lati ri wipe to igbianju ka ma munu eni dun latojule sojule pelu bi odun ti se nbe lode yi ninu won ba nto lo nba fun ni ta ba tu yonu e na ta to fi fun omo niyan alafia o ma wa idunu o ma wa laarin ara wa ife o si le ma joba papa o bo ti je asiko ti nkan gbowo lori gogogo bayi ti eto oro aje si ni kilo subu ti ewun won ni opo awon eyan ti won ri anfani ije opo won ni won o le pa idunu won mara ti won si nse apejuwe igbesi alagbara ni nawo idunu si akata won yi gege bi nti o bo si asiko won ni se nta ba ti ireti ta ba ri dedo bayi o na ninu eni ma dun
1: won ni
0: inu awon dun o ayo awon si kun papa julo bi nkan ti gbowo lori yi kẹyin o tun wa awon sunsunsun ko si fun ni nkan niru asiko yi won lawon ki ambassador Olufemi Ajadi Ogun Toyinbo wipe edumare yo tun ma wa pelu re be si ni alafia ara re yo ma ji pepepe edumare yo si ba ni dimu lagbara lowo ba dani waye o won ki won na wipe to odun ayo ina la se o
1: o da e je kin wonu owe royin daily post lo ni won ba mo nbi asiko to wa nle laaro toni ni bi ti ani ti se alaga kaafata fun egbe oselu All Progressives Congress APC yun ojogbon nentawe yo what da lo ti soro wi pe nje mo pe omo leyin Christi gbogbo eleyi ti won se atileyin fun oludije dupo are tele ni odun 2023 Peter Obi oni nje mo pe gbogbo won bayi na ni won ti duro gbagbagba o si eyin are Bola Ahmed Tinubu ipe ti Tinubu ni won se bayi o soro oni ni ekun ajindo gusu le Nigeria le to je pe eyin Peter Obi ati egbe oselu PDP na ni won wa nigba na lohun oni nje mo pe gbogbo won lakoto eyin ara won ti faramu are Tinubu ore lo so ni bi iforowanlenuwo kan to waye lori eto ti Politics Today to ma n waye lori mo maworan ti Channels Television gege bi what da she so oni ni odun 2023 oni gomina melu na no be nu egbe oselu APC ni igba na melo la ni bayi lonka lodun 2023 awon mo ile igbimo a soju sofin melo la ni nigba na lohun melo la wa ni bayi o oni ni igba na adota senator sugbon bayi nko won ti di adorun ni awon ipinle kan bi ipinle Plateau Nasarawa ati awon ipinle mi be lati oke oya oni awon agbegbe to mo leyin Christi ngba na se be eyin Peter Obi ni won to si bi ifo lodun 2023 ko si se meji to fi mu won se be na o ọ̀rọ̀ ẹlẹ́sìn dé náà ni o ẹlẹ́sìn jẹ̀sìn ni wọ́n fi ṣe ǹjẹ́ àwọn ìrònú ẹlẹ́sìn jẹ̀sìn yẹn ṣì wá wà ń bẹ̀ báyìí òdodo bẹ̀ ni pé rárá ó ti di àfìsẹ́yìn tí eégún fi ṣọ onílọ́jọ́ tòní gbágbágbá ni wọ́n wà lẹ́yìn ààrẹ tinubu látorí gómìnà tó fi dórí àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin wọn gbogbo ẹ̀yìn ààrẹ ni wọ́n wà báyìí ni àjìdó gúúsù tẹ́ rí òun o ẹgbẹ́ òṣèlú PDP gangan ló gbé dání tẹ́lẹ̀ àti Peter Obi gan ní pàtó oní ṣùgbọ́n gbogbo wọn lọ́jọ́ tó ní kọ́ gbogbo àjìdó gúúsù pátápátá ni wọ́n ti lẹ̀kọ́ ẹ̀ sí ọ̀dọ̀ ààrẹ Bola Ahmed Tinubu. Yìnyín ni pé bí èèyàn bá ṣàdúró lórí pé n tí mo fẹ́ ṣe ní í ṣe bí ayé bá sọ pé adé ògún tẹ́lẹ̀ ẹnu tara ayé fi ń pa adégún ṣùgbọ́n eléyìí o ó yí padà ni wọ́n ti wípé adégún kì í ṣe ọ̀rọ̀ adé ògún mọ́ tó kò jẹ́ bí ó ti jẹ́ lórí ti fútẹ̀dọ̀ ròyìn ní òró tòní
0: yóò wá
1: ẹ ṣeun gan tẹ́ ẹ darapọ̀ mọ́ wa láti bẹ̀rẹ̀ títí di àsìkò yìí bó bá di láago méje àṣálẹ́ òní ẹja pàdé lórí ètò yìí tó wa lájùlé ìtàn níbi tá a ti ń ka ìtàn àròsọ ìrèké oníbùdó látọwọ́ olóyè D.O. Fagunwa kété tó bá ti di aago mẹ́wàá kọjá ogún ìṣẹ́jú ni kẹ́ pàdé Queen of Scorer olórí sport yín gangan nìyẹn Adéròǹkẹ́ Adéṣọlá aago mọ́kànlá ní kẹ́ pàdé Ọláyinka Agboola
0: lórí
1: ètò tá a pè ní Parrot Extra ayé kò ó tọ́ àlejò rẹ̀ fún tòórọ̀ tòní King of Voice Mọ́gàjí Káyọ̀dé Ògúnṣọlá ọ̀kan lára ti ń dà fún tòló láti díje dupò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tiwa lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP. Bẹ́ńkọ́ gbé ìròyìn ó di láago méjì ọ̀sán
0: lágbára lọ́wọ́ náà
1: láṣẹ dùmàrè ọlọ́rẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ adé òsì lorúkọ mi elephant solo ọ̀kan ṣoṣo àjànà kú tẹ́gbà àgbòjì ẹfun pápọ̀jọ mọ ń kí ní ti kíkẹ́ ayọ̀ lérí kùsù èkó
0: èsùà. Kúnlé ọmọ anífowó ṣe náà lorúkọ tèmi ojúlówó ní ìka ìfìsẹ́ntà yìí náà ni Muhammadu Iliya ẹ̀ràn ọdún
1: ẹ̀ràn ti
0: dé tán dẹ́sí fọgbalẹ̀ ọlọ́wọ́ ò ní já wa ń tàn mọ́ àjẹrun ọdún
1: láàlẹ́
0: ìjẹ́wó láíláí ọlọ́wọ́ tiẹ̀ ní àlẹ́ ìjẹ́wó ẹ̀ràn láàjẹ. Ok, ìyókù yóò tún di láago méjìlá gbára lọ́wọ́ ọlọ́run lórí gbàǹkangbèrò yìí.

0: 105.5.
1: Ẹkú dédé àsìkò yìí o, gbogbo ọmọ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọlámilékan Àlàdé. Iléeṣẹ́ AJK Green Sports Home and Garden Property. Àwọn ni wọ́n rán mi sí yín o. Wọ́n ní kí n kí gbogbo Mùsùlùmí àtàwọn ẹlẹ́sìn míì wípé a kú ìpalẹ̀mọ́ ọdún iléyá. Kò sí kékeré àkàn tí kìí nílé lórí ní agbára Ọlọ́run. A ò ní sin kọ́kọ́rọ́ kú o. Àmì àmì nìkan ò ràn. Iléeṣẹ́ AJK Green Sports Home and Garden Property ní kí ẹ tọ̀ lọ, torí wọ́n ń ṣe ẹ̀dínwó lórí àwọn ilẹ̀ wọn fún ti ọdún iléyá. Àwọn ilẹ̀ wọn tó wà ní Akinyele lẹ́yìn ọjà sásá tuntun tí wọ́n ń tà ní 6.5 million naira tẹ́lẹ̀, ó ti di 3 million naira báyìí. Ẹ wá máa gbọ́ o, èèyàn mẹ́wàá àkọ́kọ́ tí wọ́n bá san 1 million naira bí owó àsansílẹ̀, wọ́n ó gba àgbò tó tóbi dáadáa. Èèyàn mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì tí wọ́n bá san 500,000 nínú owó wọn, wọ́n ó gba àpò ráìsì méjì méjì. Ìfà ńlá lèyí tí fà bá wọlé tọ ni fàáfà làájì fa. Kété tí a bá ti ṣe iléyá tán ní àwọn ilẹ̀ yìí yóò padà sí iye tí wọ́n ń tà tẹ́lẹ̀. Ìwọ náà dìde fúyà lónìí, má jẹ́ kí àǹfààní yìí kó fò ọ́ ru o. Àǹfààní san díẹ̀ díẹ̀ ó wà o. Ẹ lè san owó yín ní ojoojúmọ́ tàbí lọ́sẹ̀ẹsẹ̀, tó bá sì jẹ́ lóṣooṣù lágbára ti yín ká, bẹ́ẹ̀ ẹ̀yin lè san lẹ́ẹ̀kan ṣoṣo. Kété tí ẹ bá ti ń san owó ni a ó ti lọ yọ ilẹ̀ tọ̀dọ̀ yín fún yín. Bẹ́ẹ̀ ni kò sí wàhálà ọmọ onílẹ̀ lórí ilẹ̀ wa. Tààràtà ni kẹ́ máa bọ̀ ní olú iléeṣẹ́ Green Sports Home and Garden Properties nílùú Ìbàdàn. Wọ́n wà ní ọjọ́ Roundabout Trinity Road opposite Trinity Plaza ọjọ́ nílùú Ìbàdàn. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lè yí o 081-462-8-7665. Ẹ lè tún pè wọ́n sórí 080-232-9388. Ẹ tún lè kàn sí wọn lórí ẹ̀rọ ayélujára AJK Green Sports Home and Garden Property. Ìwọ náà máa bọ̀, AJK Green Sports Home and Garden Properties ló káyọ̀ kóre dé o. Kò wá jẹ̀fà tí ò lẹ́lẹ́gbẹ́.
2: Wow, unlimited awu for all. Unavoidable land offer at Akinyele Ibadan, Oyo State for all. Either you are a trader, salary earners, or government workers. AJK Green Sports Home and Garden Properties are giving out Idil Kabir Celebration Awoof. A plot of land at Akinyele Ibadan was before a sum of 6.5 million naira before, but now are 3 million naira. Plus the first 10 people to pay an initial deposit of 1 million naira, we have the opportunity to collect one big round. And the second 10 people to pay an initial deposit of 500,000, we have the opportunity to collect 2 bags of rice. Because of the coming Ileya festival for all Muslim brothers and sisters and all various religion. And take note, for you can be paying instrumentally at ease. AJK Green Sports Home and Garden Properties. Location address is at Ojo Roundabout, Trinity Road, opposite Trinity Plaza, Ojo Ibadan. For more inquiries, you can contact us on 081-462-8-7665. Once more, 081-462-8-7665 or 080-234-2-9388. 080-234-2-9388. AJK Green Sports Home and Gardens Properties. Awu!
0: We educate. That's why we are respected. We inform. That's why we are loved. More music. We are the best. The Integrity Station. Splash.
3: 105. 105.5.

0: kú ojú mọ mọ ní gbogbo ibi tẹ tí ń kọ ìkànnì splash 105.5 FM ilé fún bàlá lóògbé fẹlẹlẹ nílùú ìbàdàn ilé bàbá àkàndé gangan ilé ọba àkàndé tí ò pé méjì lórí ètò jáwọn sí ròyìn eré ìdárayá láti ẹsẹ kùkú orílẹ̀-èdè nàìjíríà ilẹ̀ adúláwọ̀ àti jákèjádò àgbáyé lórúkọ lọ́wọ́ bọ́sìnì fún òwúrọ̀ tòní desmond to dj àgbàwo tọ́tán sọ àgbàwo tó ń fasẹ́ mu ni túndé ọláwúwo alẹ́ sexy ni olóòtú ètò já wọn sí o adérunkè adéṣọlá olórí sport òun náà ló kọ ti tèmi ẹ̀yìn tèmi onílọ́jọ́ ṣẹ́gun àṣẹ́gun kú àṣẹ́gun àrùn ó ti wá ṣọ́ọ̀jọ́ ẹ̀ ní kankújẹ nígun gàárẹ̀ ẹ̀ ní máa yán fónà a tún wá fi àkókò yìí a fi ń kí gbogbo mùsùlùmí mùsùlùmọ́ ipe àkú ìmúra ọdún ẹ̀ gbogbo mùsùlùmí jákèjádò ìlú ìbàdàn ìpínlẹ̀ ọ̀yọ́ orílẹ̀-èdè nàìjíríà àti jákèjádò àgbáyé ẹ̀wẹ̀ náà là ń kí pẹ́ kú ìmúra ọdún bẹ́ẹ̀ a sì ń kí àwọn ẹ̀ tí wọ́n ń gun àràfà ìyẹn lónìí tí wọ́n dà láàjì tán dà láàjà nǹkan kan mo wá fẹ́ ràn wọ́n létí o àìbá mọ̀ ẹ lè mọ̀ wà níkànnì ìbánidọ́rẹ̀ facebook splash 105.5 ìbàdàn ò ní wípé ẹ fọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà ẹ fi sínú àdúrà bẹ́ẹ̀ ṣe ń gòkè àràfà ìyẹn lónìí ipe kọ́lọ́n bá wa dáwọ̀ òbí dúró kó mọ kọ́lọ́n ọba òkè kó mọ bínú sí wa kẹ́mi wá mọ́ ṣòfò kó mú rọrùn borílẹ̀-èdè yìí kí ro òdùnnú kó torílẹ̀-èdè nàìjíríà jáde bẹ́ẹ̀ sì rèé gẹ́gẹ́ bí olúwa ṣe wọn Makinla gẹ́gẹ́ bó ṣe mọ́ sọ pé may nigerian nigerian survive kí dáadáa ti dùnú kó torílẹ̀ kó wo orílẹ̀-èdè kó sì bá wa torílẹ̀-èdè nàìjíríà kó bá wa tún ṣe kó fún wa láyọ̀ ọkàn kó fi wá lọ́kàn balẹ̀ kí gbogbo ẹ̀ ká padà wá dúpẹ́ ìyẹn lórí orílẹ̀-èdè nàìjíríà ẹ̀yin àlájá àtàlájá lẹ́yìn tẹ́ dàlájá dàlájì lónìí ẹ fọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà sínú àdẹ́wà bẹ́ẹ̀ sì rèé òun náà ni kórí fún gbogbo wa God bless the Federal Republic of Nigeria Ọlọ́run dákun kó bùkún orílẹ̀-èdè yìí kó bá wa tún orílẹ̀-èdè yìí ókè. Ẹ̀yin ládùúgbò Àlòbádé àbí torí tó ṣe kókó lákòókò inú o orí gbogbo ẹ̀dí kókó ta kókó Ọlọ́run ọba kó ṣàánú wa ni ó le lákòókò yìí láti jẹ́ ọmọ Nàìjíríà àmọ́ ìrọ̀rùn ni ó jà sí ìyẹn fún gbogbo àní rárìn fẹsẹ̀ sí àní ju ẹ̀ǹtàn wá àní ṣàforígbà bú ẹ̀jẹ̀ ń filẹ̀ bọ́. Ókè ẹ̀yin tèmi ẹ̀jẹ̀ ń lọ sápá bi tí mo mọ̀ pé ẹ̀fẹ́ nífẹ̀ẹ́ ẹsẹ̀ nífẹ̀ẹ́ láti gbọ́ láàárọ̀ ti tòní ni cashport ni o torí wípé iléyà cashport yóò ṣẹlẹ̀ ìyẹn lónìí níkànnì splash àti lagelu bẹ́ẹ̀ sì ni mo sì mọ̀ pátáàárọ̀ náà ti ń bìzàbìzà fún yín láti lagelu fm wọ́n ti jí bìzàbìzà fún yín lórí splash èmi nǹkan tún wá fẹ́ bìzàbìzà fún yín ẹran ọdún ti kọ́dìrì ẹran ọdún ti wá ń ta o àbí kí àbí ṣe tí oje tí mi ń tàn mí ni àbójú mi ń tàn mí láàárọ̀ pé káàṣì ẹ gbé wọn gborí wọlé
1: gidi jẹ́ mọ̀ ẹ mọ̀ pé káàṣì ẹ lásìkò tá a wà kìí ṣeré mọ́ báyìí ìgbà tẹ bá dé ta lágelu báyìí gan igi ó mọ̀ wípé nǹkan ju nǹkan lọ ẹran àgbo olórí gàgà ìyìn tí ìfẹ́ rí wo àgbo
0: ní láyé
1: ìwọ yẹn lọ ìwọ bọ́ọ̀lẹ̀ bí láìsè mọ̀ lù wọ́n fẹ́ gbé àgbò wọlé wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé go orí fẹ́ǹsì
0: àgbò ni o
1: wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé àgbò go orí fẹ́ǹsì àgbò gba géètì wọlé mọ́ eléyìí tó tọ́ sí pé ẹ ń bá jẹ́ báyìí tẹ bá gbọ́ bùsàbùsà ó ti dùnnú
0: ọdún yìí ti dùn
1: ó ti dùnnú
0: lẹ́yìn tó túmọ̀ sí pé bọ́ sójú òpó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ *347*1004*1 ash ó lè jẹ́ ìwọ ló jẹ́ láàárọ̀ yìí o *347*1004*1 tàbí www.cashier.ng ẹ̀yìn tiwa òun lẹ ti gbọ́ tálàfìdá ti sọ yẹn ó ti jẹ́ àmọ́ ìwọ àgbo ń lọ wàhálà àwọn supo àtàwọn kàṣó. Wọ́n ní láti lọ wọ ṣé ni ẹsẹ̀ wọ ṣé ni ara ni wọ́n wọ búgibúgi gbé wọlé ni pé ìní yìí ó hàn ta lẹ́nu pọ̀ ìrìn wọn lọ́pọ̀ ọlọ́nkọ láì ṣe wàdúrò ráwọn àwọn àgbòfinrin gbọ̀n àwọn àgbò tán ń pè jọ nǹkan náà àwọn yẹn gangan ni ọlọ́run ló lẹ̀mí èrò ẹ bọ́ sójú òpó káàṣì ẹ̀kẹ́ ẹ̀ta láàárọ̀ tòní torí wípé èmi náà bìzàbìzà fún yín lórí ètò ìjà wọn sí *347*1004*1 tàbí www.cashier.ng yọtò ẹ ọlọrun ọjọ orí ẹ bá wà lábẹ ọdún méjìdínlógún mọtò ẹ kàn lù olùtúlé kan dààmú ọdún méjìdínlógún sókè ni òun ló lè ta kò ní bàjẹ́ ókè ẹ jẹun wọnú ròyìn. lo ni sansan laaro toni o tori wipe idije ere ederaya bolo alafowoju sajo sile adulawo iyan basketball african league ohun na lo ti wo bi to lapere o to de je wipe playoff we Niki Gali on se daada o sojo meji sojo meta ti mo ti mu basket for African League wa eyin olulufere daya bola la fowoju sajo iyen lori eto ja won si ipele keta si asekagba quarter final o ti lanfani lati waye o to de je pe Kigali lole de Rwanda ohun na ni won tin gba ewo Al Ahly ati Angola Giants iyen Petro de Luanda gbogbo won pata ohun na won mu aye won o iyen ni ipele to kan ku si asekagba semi final idije basketball african league tori quarter final yen o ta lenu o din obobo tawari ale ale olede egypt ati rssb tigres won koju ara won petro de luanda ati ale ale ly awon mejeji na won bara won fa awon to ba wa jawe olugo ni ipele to kan ku si asekagba na wo asekagba idije basketball african league eje won lo si ere daraya tennis bola alafowoju sajo eba ere daraya ebo la afiki gba lori table yen table tennis ewo iroyin to ni se pelu table tennis yi o dabi eni pe mi atalafida la pada jo gbe yewo laaro to ni o bo mi tutu si mi lokan gidigan ni o bo mi tutu si mi lokan gidigan to de je pe mo e fo kan bale yin temi awon to je onimo nipa ere daraya bola afiki gba lori table a mu wa sori eto ja won si ta soro lori e tori wipe kini bolu alafiki gba lori table o lede Nigeria extinction o tin lo be ah mo wa yoba to ba mu kodri in ta agbo mo to fi je pe awon ta mo a fe mo won mo laye awon momo biliki suni aye segun tori ola aye funke osona ike aruna kodru jo bi eni pe sare tin lo tori to je mro ni wa ni pe igbele won ajo tori si ere idaraya bo la fi gba lori tabili o jade iyen lana Aruna Kodri to ye pe ohun l'African number 1 e mo bi mo se mo soro Aruna Kodri na pe ja aya ni omo ti a ni pele Oyo aje bi Oyo laari nkankan word number 76 ohun l'Aruna Kodri laaro inile oni ile eto mo ipo kerin lo si wa iyen ni ile adulawo le to je wipe oro ere ede bi la fi gba lori table orede Nigeria o ta koru omi irinwo mo ranti o dun mi in ba wo wuwo wa bi laaro olóòtú ètò yìí ni o torí pé mo mọ̀ pé wúwo wọ́n nífẹ̀ẹ́ láti mọ gbá bọ́ọ̀lù àfikì gbá lórí tábìlì ìyẹn tẹbu tẹnísì pé àwọn gan wọ́n sì mọ̀ gbá wọ́n mọ̀ gbá búkúbúkú tí èṣe kékeré kìí ṣe wípé a sì mọ̀ pé a máa ń rí oríṣiríṣi àwọn èèyàn tó máa ń gbá ṣọ́kẹ́ ìyẹn lágbolé lábúlé kí ló dé tó kórèdè Nàìjíríà ní àwọn ọmọ tá à ń rí táwọn rí wọn lọ́tún lọ́sì táwọn gba tébù tẹ́lẹ̀ àwọn èèyàn mọ tébù tẹ́lẹ̀ ẹlòmíín ibi tó mọ ẹ́ẹ̀gì ẹ́ẹ̀gì lásán tó mọ gbáde tán bá tagolo pọ̀ ní tí mò ń sọ ti yẹyẹ tẹ́ bá gbé sàlẹ̀ ibodè fọkọmọlété ó ti yá àwọn tèmi báwọn tẹ agolo náà tó lẹ̀ ẹ́ẹ̀gì yẹn pẹ̀ wáìtì báyìí ni wọ́n ti ẹlòmíín ò tiẹ̀ fi mọ gbà irú èèyàn bẹ́ẹ̀ tẹ́ ẹ bá tréni wọn tán bá rí ibi tó standard wọn mọ gbà dáadáa wọn wá disco bá kò tébù tẹ́nís gan Nàìjíríà wa tún kọ́ la tún ní talent tó yapa jùlọ agbọ̀n eéṣíà yẹn wọn crazy ń bẹ̀ yẹn níbi eré ìdárayá tébù tẹ́nís abikọ́dé adérọ́gba bá ń káwọn ara láàárọ̀ tún ní.
1: akójúmọ́ atọ́kùn akójú ọ̀gá ara lé a kà pé akómọ̀ra ọdún lágbára náà yóò bá wa láyé láàyè àti láàyè àlàáfíà.
0: ìbá mi ọ̀rọ̀ tébù tẹ́nís lórílẹ̀‐èdè nàìjíríà bomi tútù sí mi lọ́kàn torí ìgbéléwọ̀n Aruna Kodri sí mo rí láàárọ̀ ẹni tó jẹ́ wípé world number 4 world ó kéré jù top 10 lágbàáyé Aruna Kodri ẹ̀ bá ń bẹ̀ number 76 lójú mi ti la bẹ́ẹ̀ sì rémi ṣe mọ̀ ká lẹ́nu ọjọ́ mẹ́ta pé wọ́n mọ̀ ní Aruna Kodri nínà báyìí lẹ́nu ọjọ́ mẹ́ta àwọn alájídé ọmọ tayo mọ̀ ṣe dáadáa àwọn fatima bello ní nkankan tá a ní tó jẹ́ kọ́rọ̀ ẹ̀kọ́ tó wà mọ̀ kámi lára ni pé bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn mo láǹfààní láti gba accreditation WTT láti lọ cover event tán parí lẹ́kọ̀ọ́ ìmọ̀láde ọkọ ìyá ṣùgbọ́n mi láǹfààní ìyẹn láti lọ nítorí àwọn nǹkan míì tí mò ń ṣe mi fi láǹfààní láti lọ bóyá à ń bá tẹ̀ ráwọ̀n dáhùn díẹ̀díẹ̀ sí àwọn ìbéèrè yìí àmọ́ àwọn tí ń gba lábẹ́lé tá a mọ́ ń rí kọ́ọ̀dù mọ̀ kó wọ́n náà lè ṣẹlẹ́rìí pé tébù tẹ́nísì o láwọn abẹ́lé wa kò síbi tẹ́sí dé lórílẹ̀‐èdè nàìjíríà pàápàá jùlọ ní south west tá a wà yìí tẹ́ẹ̀tì ní rí àwọn ibìkan lábẹ́lé lẹ́sẹ̀kùkù tẹ́ẹ̀tì láwọn èèyàn tán mọ tébù tẹ́nísì tán mọ̀ gbá ìyẹn nígbàkúgbà àmọ́ kò lápa lára orílẹ̀‐èdè nàìjíríà.
1: Ṣẹ́yẹ́ lápọ̀dọ̀ tèmi ó dàbí wípé ṣẹ́gi orílẹ̀-èdè wa Nàìjíríà a ti ń fi àwọn eré ìdárayá mi lẹ̀ àti mo jẹ́ pé bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá gan kódà bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá gan
0: ẹwẹ́ fi bọ́ọ̀lù bẹ́ẹ̀ dà rẹ̀ náà kù zẹ́rò ni
1: kódà bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá gan òun gan ti ń fèrè lọ́wọ́ ta wà torí pé àmójútó mọ́ tẹ́ bá wo nígbà kan láàyè bóyá bíi 90s nigba yen ore de wa Nigeria agbon kokan lati ma produce awon to da ju ninu athletic te ba wo dada lodun 1982 awon ore de wa Nigeria atada Musa o sojo ore de wa Nigeria iyen ni India lodun yen na lo lanfa lati gba gold medal awon to se dada fun wa alawo to se dada awon bi Sunday Ebo bakan atada Musa Francis Sule avi Segun Toriola gbogbo awon yen awon labele labele ni won tin lanfa lati lo re mu won wa aye mojuba sao sakasuraju gbogbo awon eyan na tan se daada ni Delhi ilu ilu India nigba to lede wa Nigeria ta fin se daada ninu bola ninu table tennis ele to mo si pe gbogbo awon eyan na ese kuku na ti lo mu wa
0: sugbon ta ba wo e wo laaje taye currency wa ko tun dola wo ati taye currency jo gba table tennis
1: be ni daada daada daada daada e wo e wo e wo sugbon Nigeria a foju si yen mo a foju si awon yen mo a ti ro pe boya eh awon to wa nbe se ra awon to de wa nbe na ke se pa awon na won kere si won dagba si ni ta ba wo Haruna Kudri sin Haruna Kudri 37 years o na Haruna Kudri
0: a wa ni en to le replace
1: ta ni o fe replace Haruna Kudri ba ko Haruna Kudri o wa ni pe won o gba table tennis mo ta no fe replace Haruna Kudri
0: o ro table tennis n ka mi lara laaro yen yen ara le ko sugba ti mi o ni si oju opo le fun yin papa julo eyin baba wa te mo nipa awon kin labe ko suwa ti mi soju opo le fun yin
1: koda
0: soro
1: te ba wo dada tele tele gan tele tele o le de wa Nigeria awa mo la mo lanfa lati mo ni awon akole dada ninu awon table tennis yen te ba wo lodun 2002 ni Manchester ni lu England ni July 2002 omo ile de wa Nigeria Segun Toriola o ni first African ti o ko gba gold medal iyen ni idije ohun ni Commonwealth Games to waye ni ilu Manchester lo 2002 Segun Toriola lomo ile de wa Nigeria ti oko gba gold medal
0: 0706949 3000 tabi 0701447570 eyin ara ile eyin e ba wa da soro ilara oro table tennis in Nigeria
1: ele to tosi pe
0: o tin lo bi ta mo
1: leyin igba yen lati bi abi 2000 lati bi abi 2010 2014 awon ari na cord gan sese en dide okay awon ari na cord na sire agba na tin de kini replacement kini replacement ti o le de wa Nigeria kini replacement ta ni fun won gbogbo awon Segun Toriola tan so yen se ba ma Haruna Kudri ni replacement won so awon yoku ba ki wa ni replacement ele to tun si pe o le de wa Nigeria a ti mo in to kan lowo ta wa
0: en to si wa so wa mo to tun wa je koro yi ko mo ka mi lara ju ni wi pe en to je are ajo to ni sere daraya tennis ni ile adulawo omo orile de Nigeria ko do omo wa yi do shodi ohun ni pe se ipo ni baba nle se ko jo bi eni pe idagbasoke to le ba ere daraya tennis ko jo bi eni pe won le rara ati rara ni tori bi o si kan ya mi lenu pe laye soke abi ki no pe
1: ko ti se pe
0: e mi o tun fowo kan ta yo tun mo
1: ta ba te wo dada ke ta ba wo opolopo awon talent to lanfa lati wa ni ore wa Nigeria lowo ta wa yi gan nje won se amojuto won ijo le ti gbo pe won ni won ko awon won lo mo awon kan lese kuku wa lati je pe kan wa soju ile wa Nigeria e le gbo ni table tennis ele to
0: ko si 0706949 3000 0706949 3000 abi 0701447570 eyin ara le mo ni tin ba ri pe meji abi mesa gbe lori eto ja won si lori oro table tennis yi inu mi o dun si laro
1: so ele to so yuke ta ma so nipa igbese yi o ye ki ajo ina ka won oru lati ma se igbese yi tori pe atoke ni ba le lekun jijin sin be kunsun Nigeria ati ko loyin ko ya ka do epo ire ere idaraya kan o la lanfani lati duro si agbodo ma fan ko gogo ma fan kale baba se se bola la fese gba bakan ka mo se tebe ka mo sa won yoku gbogbo awon lejeji wa ti gbogbo lejeji ba lo tan ni si ki lo fe ku mo fun le de wa Nigeria to se o ku die ka to lapo odo temi
0: o da eyin le fe ron ba yin so wa loju opo kan ni ba ndore Facebook wa splash fm 105.5 ibadan mo ti ri pe kan gbe laaro hello hello e ka aro o ah won ti o ti lo o ti rebete 0706949 3000 0706949 3000 right pe line keji yu ko lo 0701447570 0701447570 feyin te ba fe pe wa ero table tennis Nigeria o ti ri ba kan elo apo ojumo o e ba awon oju opo yo to tori mo ri pe bawon pe yen se nwole ni njabo loju opo Facebook wa ile wo wa lati fi erungba yin na lati fi sowo elete text message elete soju opo Facebook wa yen splash fm 105.5 Ibadan maka yen sawon yan leti laro pin oro table tennis gba ta yen dagba bo bo lo se ri e wa wo si agbon kankan ari nkankan mo okay iko ewa gbogbo re monsters won na ni won ti foro lede loju opo kan ba ndore xc won pe awon ti mo pa won ti lo relegation bayi o sugbon atunse atatunto lo ku fa won lori ati pada wa sinu league agboje orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn kíní yìí ń tanná ṣùgbọ́n ipò ọ̀hún ó ń já bọ́ọ̀lẹ̀ Bẹ́ẹ̀ sì rèé, ikọ̀ Flamingos orílẹ̀-èdè Nàìjíríà yẹn kọjọ ẹwé obìnrin tọ́jú ni wọ́n wà lábẹ́ ọdún mẹ́tàdínlógún. Àwọn Makim Busari nakùnà ni wọ́n ní orílẹ̀-èdè Guinea nígbèsè àkọ́kọ́. Ìfigagbága ta ní ìlọ́kópa nínú ìdíje ìfẹ̀yẹ àgbáyé àwọn obìnrin ìyẹn nílùú Abidjan tí ìgbésẹ̀ àkọ́kọ́ sí wáyé. Ayò márùn-ún sódò ni wọ́n rán Guinea yà sọ́run orílẹ̀-èdè Guinea òyìn nakùnà ní ọ̀nà wọn. Ó dẹ̀ pé ìgbésẹ̀ kejì òun náà wọn ti ní yóò wáyé ìyẹn ní orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n next round àwọn qualifiers yìí bó ṣe yẹ pé wọn tí fi ọ̀rọ̀ léde lórí ohun tí wọ́n fi mú tán fi fẹ́ sùn síwájú ọjọ́ Sunday ló yẹ kó wáyé. Ṣùgbọ́n ó ṣe é ṣe kó jẹ́ wípé wọ́n sùn sọ́wọ́ iwájú. Ikọ̀ Super Eagles orílẹ̀-èdè Nàìjíríà Kọ́dìrì wọ́n gba ìdíje Unity Cup kọjú orílẹ̀-èdè Zimbabwe. Ìfigagbága yẹn ń rún mí inú bákanbákan. Ṣùgbọ́n ìdí tí inú fi ń wá ìmọ̀ bóyá torí pa àlọ́wọ́ cup ni bóyá torí pé Zimbabwe wà lára àwọn tá a gbá ní qualifiers wa ní sọ̀rí tó yẹ pé ọ̀mì òun náà lájọ ta nígbèsè méjèèjì tá a jọ gbá ló jẹ́ kó mọ̀ dàbí ẹni pé orí mi fẹ́ mọ tan náà lẹ̀ lórí ọ̀rọ̀ ìfigagbága yẹn àbí ṣé feelings mi yìí kọ́lọ́wọ́ sànú mi kẹ.
1: Ẹ mọ̀ pé tẹ́yìn bá ti rò náà pé ìfigagbága yẹn ṣùgbọ́n ibi kan lérò pé ìfigagbága yẹn náà kò yẹ kó jẹ́ ìfigagbága rárá tí ó nira fún ikọ̀ tó ń sojú orílẹ̀-èdè Nàìjíríà. Torí ta bá wo ìgbésẹ̀ àti máa ṣe bọ̀ wọ́n àwa náà là ń láǹfà láti ṣe dáadáa ju wọ́n lọ. Ṣùgbọ́n nǹkan tó kàn abẹ́ náà ni wípé àwọn tó fẹ́ kojú orílẹ̀-èdè yìí wọn gbọ́dọ̀ fi ojú tẹ́ḿbẹ́lú wọn. Torí iyin téèyàn bá fi ojú tẹ́ḿbẹ́lú téèyàn bá rò pé bóyá béèyàn ṣe fi sí lọ́jọ́ ti pẹ́ òun náà ló sì wà.
0: Torí àlọ́wọ́ cup ẹ̀ tún wá lọ́ọ́ máa gbá mini tournament tán tún wá máa nà yín.
1: Bẹ́ẹ̀
0: ẹ̀ jà wọ́n rí nǹkan búùsì
1: bẹ́ẹ̀ ni torí àwọn ọmọ Nàìjíríà ń sìn yí báyìí ó kálukú ẹ̀rẹ́ ló ń kálukú wà inú ó kálukú òdùn pé Nàìjíríà lọ sínú díje ìfẹ̀yẹ àgbáyé pé pẹ̀lú ìjákulẹ̀ tó bá wọn pẹ̀lú àwọn orílẹ̀-èdè tó yẹ pé kò tiẹ̀ káṣí ẹ̀ máa gbọ́ rárá etí ò tiẹ̀ ṣe é gbọ́ tó tún wá jẹ́ káwọn náà ti wá bá fi ìjákulẹ̀ kún orílẹ̀-èdè wa Nàìjíríà. Ṣùgbọ́n àti máa múnà ọmọ Nàìjíríà dùn náà gbogbo nǹkan tó bá ń gbé síwájú wọn náà àwọn náà gbọ́dọ̀ mọ ní láti máa ṣe dáadáa. Kódà a mọ̀ fi yẹn náà pàwọn ẹbá bá tiẹ̀ lọ sí wọ́ọ̀kọ̀ tá a sì ń wò tẹ̀sí ń jáwé lórí. Ṣùgbọ́n tá a bá tún wá lọ wọ́ọ̀kọ̀ tẹ́ tún wá ń pàdánù àwọn figagbága ṣé nǹkan mi ò ti wá dé báyẹn. So àwọn ló kù sí lọ́wọ́ báyìí láti múnà ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà dùn láti jẹ́ pé kán mọ̀ wípé ó sì wà ńlẹ̀ o. Ó kàn wá bẹ́ẹ̀ nígbà yẹn náà ni o.
0: Lójú òpó kan bandora Facebook wa Taiwo Ọdẹ́dínà Ọláyinka Òní Fadé Adélẹ́yẹ Ìyábọ̀ Mọ̀kẹ́ Àpọ̀jùmọ̀ Ọlámíkì ọmọ ìbílẹ̀ látàpàtà gàǹgà ẹ̀ṣẹ̀ gan-an àrọ̀wọ́ yín lójú òpó kan bandora Facebook wa. Ẹ náà lè wò wá lápá abẹ yẹn kẹ́ fi rúgbà yín kẹ́ fi ṣọwọ́. Ìyẹn lórí tí mo sọ láàárọ̀ ìpè eré ìdárayá tèbù tẹ́nísì bó ló ṣe rí nígbà tẹ́yìn náà tẹ́ ń dàgbà bọ̀ bó ló dẹ̀ tún ṣe rí. Ìyẹn ní àkókò yáwọn pé ń wọlé ṣùgbọ́n ni ìmọ̀ tó ń ṣẹlẹ̀ bábá ṣe ń gbé wọn báyìí òun náà ni kinní yẹn òun ló ń drop. Ṣùgbọ́n ẹ jẹ́ tún fẹ̀rọ̀ ìbánisọ̀rọ̀ wá síta 0706949300706949300 torí yóò wù mí kí n tiẹ̀ rí ẹ̀ka àbí méjì ká sọ̀rọ̀ lórí eré ìdárayá tẹ́nísì pàápàá jùlọ tó bá tiẹ̀ jẹ́ OG lórí pé ẹni báyìí ni mo wò gbá tí mo dàgbà bá mọ ní ìsìn ìgbọ́n kankan mọ́ ìyẹn nípa wọn 0701447570 tàbí 0706949300. Ok Kọ́dìrì ìròyìn yìí ó níṣe pẹ̀lú ìdíje ìfẹ̀ ẹ̀yẹ àgbáyé ṣùgbọ́n kó tó rí pé mo kàròyìn olùkọ́ ni yẹn. Ok àjọ tó ń rí sí eré ìdárayá bóyá fìṣẹ̀gbà ní orílẹ̀-èdè Iran àwọn náà ti jẹ́ kó di mímọ̀ wípé àjọ FIFA ló ṣèlérí fáwọn wípé àwọn ò rí fíṣà gbà o fún ìfigagbága ìdíje ìfẹ̀ ẹ̀yẹ àgbáyé àwọn ò rí fíṣà àwọn ò rí gbà. Ṣùgbọ́n ó jọ bí ẹni wípé fíṣà ò ti sá ìyẹn fún àwọn báyìí kò tí ì sí ojú wípé orílẹ̀-èdè Iran àyè wà fún wọn láti lọ sí orílẹ̀-èdè Mexico ṣùgbọ́n láti lọ yẹn fún ìdíje ìfẹ̀ ẹ̀yẹ àgbáyé. Ṣùgbọ́n ààrẹ orílẹ̀-èdè Mexico ààrẹ Claudia Sheinbaum òun ló ti jẹ́ kò di mímọ̀ wípé orílẹ̀-èdè Mexico ò ṣetán láti gba orílẹ̀-èdè Iran láti gbà wọ́n ìyẹn ní àlejò kan ó ṣetán láti gbà wọ́n ìyẹn ní ààyè kí wọ́n wá sí orílẹ̀-èdè Mexico kó ẹ pàwọn fìgàbàgà àwọn orílẹ̀-èdè Mexico òun náà ti gbà. Ṣùgbọ́n ó jẹ́ bí ẹni pà ń lọ sójú ọjà ṣé tá a bá padà dé á sọ̀rọ̀ ìyẹn lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Iran. Bá fẹ́ wọ́n díje ìfẹ̀yẹ àgbáyé ẹjẹ́ ọmọ tẹ́ẹ̀ bá fẹ́ wọn ẹjẹ́ dún lé ẹ mọ̀ mọ̀ dẹni bọ̀dì ẹ mọ̀ dẹni bọ̀dì láàmú ṣẹ̀dúrú yẹ kí ọ̀rọ̀ òṣèlú ṣó yẹ kó orílẹ̀ èdè Iran bọ́ọ̀lù aláfisìgbà torí pàtilẹ̀ àjọ FIFA ti mọ sọ pé ní tó bá jẹ mọ́ ọ̀rọ̀ òṣèlú àwọn ò fẹ́ fi sí bọ́ọ̀lù. Ṣùgbọ́n ó jọ bí ẹni pó ṣèlú ó ti ń wọ̀rọ̀ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà báyìí látọ̀dọ̀ àjọ FIFA ni ó tó fi mọ́ ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà àtàwọn ìjọba orílẹ̀-èdè tó kù tó fẹ́ gbàlejò ìdíje ìfẹ̀ ẹ̀yẹ àgbáyé yìí a sọ̀rọ̀ lórí ẹ̀tàbádé láti ojọjà ojú òpó káàṣẹ *347*1004 *1# agbó ọdún bọ̀ owó ọdún bọ̀ ẹ̀mọ́ gbogbo ẹ̀ àbáyé ààrẹ gbọ́dọ̀ bùnà lọ láwọn ajú máàmù gbogbo ẹ̀mọ́ ta lẹ́nu ẹ jẹ́ ń dá gbogbo kó lè pojú owó tá a bá padà dé ẹ̀wọ̀n sí ń tẹ̀síwájú ẹ̀kú kalẹ̀.

0: Kí ló ń sún ọkọ ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
1: O ní láti jẹ́ méjèèjì, ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà, kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
2: Ẹ̀yin náà mọ̀ pé mi à gbé yín trabàyè ni màá gbé yín débẹ̀ mi níjà yílẹ̀ ìyẹn lórí ìjà wọn sí mi. Ẹ káàbọ̀ padà látọjú ọjà ìkànnì Splash 105.5 FM ilé fún Bálágbègbè Fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn. Òun náà lẹ́wà lórí ètò ìjà wọn sí. Ẹ lè wò wá níkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook Splash 105.5 Ìbàdàn. Ọláyinka Onífádé wọ́n tẹ̀róngbà àwọn sojú òpó kan ní ìbánidọ́rẹ̀ Facebook. Wọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà pé wọ́tẹ̀ PTO pé Nàìjíríà a sọ credibility wa nínú eré ìdárayá tèbú tẹ̀nís. Ó ti ẹ̀yẹ kó sí lára àwọn eré ìdárayá láti sọ credibility wa nígbà tá a sì lọ sójú ọjà gẹ́gẹ́ tèmi àtàwọn tájọ wọn lé agbára láàárọ̀ ìsọnù pé eré ìdárayá tó yẹ kó lọ extension bá wa mọ ṣẹ̀ṣẹ̀ wà láàgùn mọ wá àwọn tálẹ́ǹtì fún òun ní tèbú tẹ̀nís wà lórílẹ̀-èdè Nàìjíríà. Ọláyinka Onífádé ní nígbà táwọn ń dàgbà bọ̀ Ṣẹ́gun Toríọlá Àtárùnà Kọdìrì àwọn wò wọ́n báyìí tó pọ́n sọ̀rọ̀ wọn fáwọn àwọn wò àwọn ohun wọn ṣe ń gbà lọ́dẹ̀ ń ṣe dáadáa. Àmọ́ Ọlọ́run ló lẹ̀mí èrò ìyẹn lákòókò yìí. Ẹ̀yin náà lè wò wá ń kànnì ìbánidọ́rẹ̀ Facebook láti fèròngbà yín láti fi ṣọwọ́. Ṣé ẹ wá rí i ẹyin tèmi mo tún wà ńlẹ̀ o torí pé Solar Telecom wọ́n ti kẹ́bù fún wa lórí ètò ìjà wọn ọ̀gbẹ́ni ẹ o. Torí pé àṣekágbà ìdíje UEFA Champions League ẹ mú prediction lẹ́lọ́jọ́ Friday 40 Solar Telecom wọ́n káwọn ẹ̀bùn tó tọjú àwọn Solar gbà fẹ́ kẹ́bùn wọ́n kẹ́bùn lẹ́yìn wọn bá wọn yẹra tí ò lọ́mọ nù tó bá ṣe dáadáa tó ní kí tó talẹ̀ tí ó wúlò fún òun náà Solar Telecom náà ni wọ́n kó wá. Ṣùgbọ́n dọjú ẹ ti Friday ẹ ti mọ fáìlì ọwọ́ ara yín fóònù yín ní fáìlì ẹlẹ́dọ̀jọ́ Friday ẹ mú prediction àṣekágbà ìdíje UEFA Champions League láàrin Arsenal ti fi ẹ̀sìn tẹ́ múlẹ̀. Mo kàn ní rọra gbé yẹn sí yín létí ẹ̀yìn tèmi kò ní bàjẹ́ bẹ́ẹ̀ sì rèé. Bẹ́ẹ̀ bá ṣe ń múra yẹn ẹ mọ̀ gbàgbé Magic Night o Team of 21 ẹ mọ̀ pé ṣe tiwa ni lápá bí ìyẹn nìkan ní ìbánidọ́rẹ̀ ìyẹn nìkan ní Splash àti Lágẹ̀dú ni pé àwọ̀ kò yin jọ láti jẹ́ kẹ́ ẹ wọlé kẹ́ ẹ gbádùn àṣekágbà ìdíje UEFA Champions League ó jẹ́ PSG ní wọ́tẹ̀lì ó jẹ́ Arsenal ní wọ́tẹ̀lì mo fẹ́ wá sọ̀tẹ̀ lọ́jọ́ náà ni ààyè wà fún ẹ sì mọ̀ pé mi ọ̀tẹ́ gbè mi gan olórí ọ̀tẹ́ gbè mi èmi gan wà ńlẹ̀ fún yín màá wà ńlẹ̀ fún yín ẹ fẹ́ mọ Jesse kan tí ń wọ̀n jọ́nà àbí ẹ jí odi Magic Night ẹ dẹ̀ mọ̀ pé lóríṣiríṣi náà làwọn àlejò pàtàkì tá a ní jọ́nà tí gbogbo ẹ̀ tí ó ta lẹ́nu lákọ̀ọ́kọ́ tẹ̀yìn sí rẹpẹ̀tẹ̀ náà ẹ o àwọn superstar kan ní wa ẹ kọ̀ọ̀kọ́ ṣalábàpàdé ìwádìí wípé a wá jọ wo àṣekágbà ìdíje UEFA Champions League lórí ringi Team of 21 nílùú Ìbàdàn ẹyin tèmi ẹ mọ̀ gbégbó ẹ̀. Okay. Lójú òpó káàṣì ẹ̀ *347*1004*1 pẹ̀lá ìjìnlẹ̀ ṣe yìí kò tó ní eré ìdárayá ìṣẹ́ kíkan nílẹ̀ adúláwọ̀ ìdíje Olympics jẹ́ odi mímọ́ wípé eléré ìdárayá ẹ̀ṣẹ́ kíkan 14 òun náà ni ó láǹfààní láti ṣojú orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn fún ìdíje Olympics ìyẹn ní LA 2028 torí wípé lọ́dún 2024 18 òun náà ni slot tí wọ́n fúnlẹ̀ adúláwọ̀ ṣùgbọ́n ní báyìí direct qualification èèyàn 14 òun náà ni wọ́n fẹ́ fún orílẹ̀-èdè wọ́n fẹ́ fún ilẹ̀ adúláwọ̀ lágbọ́n táwọn obìnrin 51kg, 4kg, 67kg, 65kg, 70kg, 75kg lágbọ́n táwọn ọkùnrin 55kg, 60kg, 65kg, 70kg, 80kg, 90kg àti 90kg náà òun ní parí sí àtàwọn tó bá jẹ́ wípé wọ́n gbé ju ìwọ̀n igun ọ̀rọ̀ wọ́n gbé ju ìwọ̀n 90 wọ́n gbé lọ Kọdìrì kó tó nípa lọ sójú ọjà lẹ́ẹ̀kan àjọ FIFA. Mo mọ̀ wípé òṣèlú ti ń pe eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá torin to je so be oro Chelsea Roman Abramovich orilede Russia ati FA akoko nu and then igba ogun orilede Russia ati Ukraine bi awon elere daraya won bi won se nafan lati mo fa si orilede won soke tan ba nkopa ni awon tournaments orisirisi tennis ni Formula 1 ni nkan kan to ajo mo Russia ni o lu asi orilede mi sugbon edije fe yagba e bolu alafesegba ajo FIFA Gianni Infantino la ko fi ori wa fi sere tori pe pelu ogun to sele laarin Iran ati orilede America na fi wi pe awon elere da e tin ma won ti squad tan release ti won lo ati officials to le tele won e fu won visa e je ngba kan ti won fi gba tori oro ti ajo FIFA tan se yi ati ijoba orilede America ko ye mi be si orilede Mexico lo e se fi wa teri si pe tan ba le gbafika baga ti won America e mo gbebo orilede Mexico
3: sey la kodo temi gege bi nkan te so na ni pe boyo oro selu ti won tori to wa le bayi orilede ti ti won fe wa kopa ninu dije fe agbaye ti e wa sese n fe ni dollar fun won pe
2: $4
3: ta ba je wo da dancing to ba je pe loto orilede America lo fe gbalejo orilede yen na won yege lati wa kopa ninu dije yi emi ro yi pe ko ye ki ajo FIFA kan kule je ki ere daraya ko darapo mo policies ara ko da ko mo eto oselu tori ere daraya yo kan yo loto tori ta ba pe ere daraya unity ni in to ile de Mexico so yi oni best option fun ile de fun ajo FIFA lati ye pe kan kule fun Iran to ba mo yi pe boya ba ti fe mo se nkan won nu pe are orile de America olole to lati mo so
2: lati mo so ti ajo FIFA
3: ajo FIFA se so to ba je pe ba won na ti fe se e so mo ga pe orile de meta yo gbalejo Canada Mexico ati orilede America igba to orilede Mexico de ti ni o da o awon fun won lanfani mi o pe ko se nkan to tun da jo FIFA duro pe lati fun won lanfani tori orilede yi na ti won ba lanfani lati kopa ta ba lanfani lati kopa nibe na unity ni gbogbo agbaye nwa so orilede America to orilede Iran pada pade nibi ti bola lawe se gba to burude be mi to wa be niyan
2: awon to wa lo je pe ki se orilede to wa pe orilede kan pe lo fe gba lejo di waju orilede America nikan ni se bo orilede Iran tan se gba qualifiers ti o waste ti won ni lowo ko
3: be bo je nigba te pe ajo FIFA na ti fi han I pe nkan bayi lo wa labe in ta won la fa lati ma sakoso sugbon ko ye ko ri be ti wahala ba se le ba yen sin looto won le mo looto na ta ba tu wo la gba be yen na orilede ajo FIFA na le mo wi pe tori idabobo
2: to abu
3: tori ale so igbese to orilede America le gbe to koda o le jo orilede to ba ye po orilede Iran gan lo gbalejo ko si bi ti won ti kadi ale
2: ti ru e o ti le sele
3: ko si bi ti ru o ti le sele awon le mo pe ka mo fi dabobo orilede Iran abi ka mo fi dabobo orilede America sugbon la podo temi mi ri pe boya ki ajo FIFA kan yan da ilu Mexico las orilede Mexico lasan fun orilede Iran ta ba mo pe awon le fi won so orilede America lati gbagba fi
2: dabobo e lo ka aro wa mo pe lomi tan die loku e lo e ka aro se ta ka se olose yi o oruko yin ati bi ti mo tin pe yin baba mi
4: ajaji oluyomi to sin
2: okay e ti je 50,000 naira lori cash e laaro toni awon customer ke wo pe yin lati bere account details yin se gbo mi 50k ohun na le je iyen nile ya passport wa laaro iko ni baje baba mi o asodun ayo oda abosa yes sir e ti cash e niyan oda aja lo sere daraya e je sare mere daraya mi ko to pa mo lo laaro toni Moses ta o ma won ati omo orilede Australia iyen Dempsey Makin ona na tin ni won ja ija mi iyen ni odun ta wa inu ere daraya e bodo alafiki gba lori kan kere iyen tennis French Open iyen ni Roland Garros Guy Mofiu o ti jada ninu idije na o si ti so baba idije je French Open to so mo French Open to gbeyin to ro pin sayi ohun na ni o feyin ti gbogbo awon ere daraya tennis bi Elinas Vitolina ni Felix Ogala Asime Novak Djokovic ni Stan Wawrinka gbọmọ pata náà ni wọn sì ń kí ipò oríire pé ó ṣe dáadáa fún ìdárayá tennis bákan náà Stan Wawrinka fúnra rẹ French Open tó gbẹ̀yìn òun náà gba French Open ó dẹ̀ ṣe ń tẹ̀síwájú lé ní New York Knicks eré ìdárayá NBA wọn wọ àṣekágbá ìdíje NBA finals fún gbà àkọ́kọ́ láti bí ọdún 37 yẹn 27 years wọn kú oríire anyways Pep Guardiola wọ́n se bàbá ìpàtì fún nínú pẹ̀lú agbábọ́ọ̀lù Man City. Ó lè jẹ́ pé Michael Jordan eré ìdárayá Bọ́lá fọwọ́jú ṣáájú orílẹ̀-èdè America wà lára àwọn tó kí wọ́n ṣe kíní fún pé fi mọ́ Vincent Kompany àtàwọn ọ̀nà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ó wù ní ká jẹ́ ránpẹ́ lẹ́nu fọ̀nà fún wọn. Stubborn orílẹ̀-èdè Spain wọ́n ti fi àwọn agbábọ́ọ̀lù ẹ̀sán kópa nínú ìdíje ẹ̀yà àgbáyé wọ́n ti fokàn wọ́n ti fi léde. Àwọn èèyàn yóò yà wọ̀nyẹn lẹ́nu pé kò sáwọn agbábọ́ọ̀lù máa dídí ìdájọ́. Ẹjọ́ dọ̀là sọ̀rọ̀ lórí. Títí ọ̀la tá pàdé lórí ètò to ja won si I don't care share ruko ti mi lo response mo tin ga lo tori mi o fo e ma kana mi ni gbo ku ire.

pẹ̀lú lílò dédé ìdáàbòbò wákàtí méjìlá Dettol ṣe àtìlẹ́yìn fún adáyébá àwọn oníjà kòkòrò fún bí wákàtí méjìlá. Dettol ń ṣe ààbò fún ẹbí rẹ lòdì sí bí ọgọ́rùn-ún kòkòrò ti ń fa àìsàn.

0: fo rẹ sofo.
1: Má fowó rẹ sofo.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kickstart Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́.
0: Rìn jìnà.
1: Náwó díẹ̀.
0: Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 800.

ó yá kí a máa kíra wa kú dédé wé gbogbo ibi tẹ́ ti láǹfààní láti máa gbọ́ ìkànnì yìí. Ìkànnì Plus 105.5 FM eléyìí tó wà nílé Fúbálábẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yá ta lọ́ta ọ̀tá ń jókòó ní ògbọ́dọ̀ voice out. A tún ti dé lọ́sàn tèní pẹ̀lú àwọn ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan tó jẹ́ tèrè ìdárayá níbikíbi káàkiri àgbà ńlá ayé lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Nípínlẹ̀ Ọ̀yọ́ àti ní ẹsẹ̀ kùkú ni a dúpẹ́ fọlọ́run ọba àánú o. Òun ló sọ lọ láyọ̀ àti àlàáfíà lánàá. A dẹ̀ tún ti wá darí padà. A ti darí padà bọ̀ ìyẹn lọ́sàn tèní. Ó máa dùn gbọ́gbọ́ máa kán sórí pa àti pọ́n gbó rẹ pàpà tó gàzalẹ̀ ó yá join together. Àbá sọ nípa ròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan tó jẹ́ tèrè ìdárayá. A tún láǹfààní láti máa túṣu rẹ̀ dé sálẹ̀ kòkò. Ìyẹn làwọn ìròyìn eléyìí tó takoko takoko. Bákan náà làwọn ìròyìn yàjò yàjò tó lóyìnbó ń pè ní breaking news. Bí bá ṣe ń balẹ̀ báyìí la máa fọ́n síra wàhálà. Ìyẹn lọ́sàn tèní ni o. Èmi nìkan kọ́ mo wà nílé agbára o. Desmond Tudiji. Àgbáwo tí ò gbọdọ̀ báwo jẹ́. Ó gan ni mí fi dáwa tí ó máa jẹ́ kí ọlọ́pàá ti máa gbá dáadáa níbi ibi káàkiri àgbà ńlá ayé. Tún dí ọmọ ọláwo olóòtú ètò ìhàlẹ̀ sọ́gọ́sì nìyẹn. Ọlọ́ọ̀lẹ́ ọ̀mùsẹ́ lórúkọ tèmi di top striker. Eléyìí tó gallant gan. Ó máa dùn gbẹ́gbẹ́ kẹ̀dẹ̀ máa kán sí. Ìyẹn lọ́sàn-án tèní. Ikọ̀ Super Eagles tó léde wa Nàìjíríà. Aago 2:30 7:30 PM ìyẹn lọ́sàálẹ̀ yìí. Ó ní ìfigagbága àwọn àti orílẹ̀-èdè Zimbabwe. Tá a bá ń sọ nípa ìdíje Unity Cup. Tá a ti ń fọnrẹ́ rẹ̀ láti bí ọjọ́ bíi mélòó kan. Ó máa gbìnà yá ní àṣálẹ̀ yìí. Níbi tí ikọ̀ ti Super Eagles orílẹ̀-èdè wa Nàìjíríà tí ó ti láǹfààní láti máa kojú orílẹ̀-èdè ti Zimbabwe. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé tọ́ba de lọ́la Jamaica àti orílẹ̀-èdè India ni. Ẹni ọba jáwé olúborí nínú ìfigagbága méjèèjì ni wọ́n jọ kópa lásìkágbá. Aago 2:30 ni o 7:30 PM ikọ̀ Flamingo sì padà sórílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n ń gbáradì padà báyìí o láti máa gbá ìgbésẹ̀ lẹ́ẹ̀kejì tí ó wáyé lọ́jọ́ Sunday. Ìgbésẹ̀ àkọ́kọ́ tó wáyé nílùú Abidjan níbi tí wọ́n ti rèé pàdé orílẹ̀-èdè Guinea ìyẹn nílùú Abidjan. Bí ejò àìjẹ́ ní kọ́ Flamingos ló ṣe pa Guinea nílẹ̀ bí ẹran. Góò 5 sódo ni wọ́n fi pa wọ́n mọ́. Ẹgbàgbà ṣeré nílùú Abidjan. Góò 5 sódo ni kọ́ ti Flamingos ló fi nà wọ́n mọ́bẹ̀. Lọ́wọ́ ajá igbe ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì tí wọ́n wáyé lórílẹ̀-èdè Nàìjíríà. Sá a lè sọ igbe fọmátì nìyẹn sá. Because ẹni ó rèé náà yàn mọ́ta bàbá rẹ̀ bí àmì ayò 5. Bọ́ bá dé orí ilẹ̀ tiẹ̀ gẹ́gẹ́ sẹ mọ̀ pé wọ́n máa lọ òkú rú ẹni bọ́ ẹ̀ mọ́ lọ́wọ́ ni. Àwọn ẹgbẹ́ wọ́n máa lọ òkú Guinea mọ́ ikọ̀ ti Flamingos lọ́wọ́ nígbésẹ̀ lẹ́ẹ̀kejì ọjọ́ Sunday ni ó wáyé. Ikọ̀ Galatasaray wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn ò lè di Victor Osimhen mú o. Àwọn ò sì lè sọ wípé kọ́ mọ́ tẹ̀síwájú nínú iṣẹ́ ìríjú rẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́ ẹ̀ńtọ́ jẹ́ ọ̀kẹ́ pàtàkì lára àwọn tó jẹ́ insider nínú ikọ̀ ti Galatasaray. Wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ wípé àwọn ìròyìn tí ń lọ nígboro ayé gbogbo ẹ̀ làwọn náà ń gbọ́ o. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé àwọn ọmọ ìgbé agbábọ́ọ̀lù ti ń bẹ lọ́dọ̀ àwọn. Àgbàwò tán yányán ni tá a bá sọ nípa agbọ́wọ́ iwájú atamọ́tàṣe lórílẹ̀-èdè àgbáyé lọ́wọ́ tá a wà yìí. Bí a bá ń ka atamọ́tàṣe tó mú yányán tí mùsèmúsè rẹ̀ mú ṣeṣe tó mú yányán. Nígbà wọn ó ba ika atamọ́tàṣe bíi 5 wọn ó dákọ Victor Osimhen mọ́. Wọ́n láwọn gangan mọ̀ wípé ìtí ń bẹ lọ́dọ̀ àwọn ilé ládìẹ ò ti níyì o. Bọ́ bá dé òde gbàǹkọ̀ báyìí níyì rẹ̀. Wọ́n náà gan mọ̀ wọ́n náà sì gbọ́. Àwọn ọmọ ìgbé ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù láti ilẹ̀ Yúróòpù gan lọ́lọ́kan ọ̀jọ̀kan bíi Gunners ni o, Real Madrid ni o, Bayern Munich kódà tó fi lórí ikọ̀ Barcelona. Gbogbo wọn náà ti ń fi ìfẹ́ hàn lórí Victor Osimhen. Wọ́n ní àwọn gan mọ̀ pé ẹja ńlá làwọn gbé níjọ́ kínní àná. Ṣùgbọ́n dídà lọ́dà tó máa fi dẹ́gbẹ̀ẹ́dẹ́ dọ́dọ̀ àwọn.
won ni bi Victor si me ba wa fe lo ta la won ta ni awon ta won o stop e wipe o le lo nigba ta won gan mo wipe awon iko karin karin yi ti an fi fe han yi awon iko to to gbangba sun lo ye ni o won ni o si Messi ni contract lodo awon di 2028-2029 sa 2029 gegegegege la de nri o tenu bodo won ni sugba o gbogbo en to ba wa ni fe lati gbe Victor Osimhen e ko le rara ko sa ma pin yan ko ma pin ya mo owo to gara awon o ti e wa bere rara for start awon o bere latore 150 million euro 150 million euro pe for start niyan o won ni tori pe awon gan mo ta won gbe dani pe ke seran olomi ko je wo se lo won je latodo awon iko ti Galatasaray everybody cash we go again laso yi awon owo to wa nle gara o je un ti e gbe siro le a bere pelu 50k a bo sori 100,000 bo sori 150k bo sori 250,000 naira 250k yen eyan meta ni 150k yen 100k yen eyan marun 250k eyan meta olova gan o 150k na tu wa nbe bakan na 50k bo se jani e lo se teni star 347 star 1004 star 1 ash ni o play 3 ticket get 30 ticket ti ton lo losan yi o osari bawo eyan se ngbenu si lataro ibo gbo bi an se ngbenu si lataro star 347 star 1004 star 1 ash jackpot teni yi o ton latike iwo to jeri o je losan yi pe kole o testify losan yi iwo no give testimony losan yi gangan ni o star 347 star 1004 star 1 ash play 3 ticket get 30 ticket oni beta play ticket oni beta o fi gba 30 ticket leyi osoka iwo na wa obi chance e se ma bright si so ti ye bayi in the next 20-30 minutes ayi koto ma po gbo o 250,000 naira fun eyan meta 100k fun eyan marun 50k fun enikan 150k fun eyan meji eri po lo beyen o n lo bi eyan bi mewa ko yen ti o je losan yi ma gora re ma wora re ran e ja roju oja ka lo pa akade ba ba toju oja de ki n wa so yin siwaju aku odun aku yedun o odun on ti wole tan se sagbawe e ma pa eyan wa loke arafa bayi awo eyan be ni arafa bi mo se n ba yin soro lowo lowo bayi won be ni arafa bayi won ti wa nbe lati idaji bayi o di igba to run ba fe wo bon soro from experience ni o kini n wi lenu olorun ti gbe ku ni kini n wi lenu o bo ba se oro haji ni awa na ti lenu nbe a le wi nkankan nbe a le so taba si n so ta ni fi igba kan bo kan nu ni o ta ni pe dudu ni funfun olorun ti ni ka wa na o le wi nkankan nbe from experience ni o eran pe arafa to wa re awon kan nbe to je pe won wa ni abe tenti do gbogbo bi ta n so arafa na ni o gbogbo bi ta n so arafa ni abe tenti elomi nbe ti o ni okun pupo ti o ni okun pupo ti o si agbara to nkan bo ba wa nbi ta n wi arafa na lo wa sugbon awon kan nbe to je pe awon o ti e tun wa gun arafa gangan lo lara won lemi wa emi e ma gbe mi re yin moju mi de be ni ko si ti an fe wi abi bi ti an ba ni won e de loku ti n ba lo bi kan ibi ti an ba ni won e de bi yi o sugbon won ma de ba sugbon fun ilera àbí fáfà ní ẹni tí agbára rẹ ọba gbé ẹsìn fún wa láàyè òfin ẹsìn gbà wá láàyè pé ká bá wà ń bì náà a ti wà ń bẹ ṣé èèyàn lè débẹ ṣùgbọ́n ó difficult díẹ̀ ẹ fi difficult ilẹ̀ ẹ di difficult mu ẹ fèmi àti difficult ilẹ̀ yájọ fèsì ẹ. alẹ́ mi gan tó ń kó àwọn èèyàn lọ sọ èmi ìjàkúmọ̀ ibi àwọn àlábẹ́ tẹ́ǹtì wọ́n ní ibi tẹ́ ẹ wà yìí àràfà náà ni o fún ìlera ọ̀pọ̀lọpọ̀ tí ò nílé torí bí tó ń ṣe díẹ̀ tó rìn díẹ̀ o mo ní ṣé ẹbí èèyàn lè débẹ̀ wọn nìyẹn mo ṣe rí i pé àwọn àtọ́jẹ́ kínní bọ́ta mo kàn mú fóònù mi mo gbà sí google
Arafat Monte. O gbe wa ni bojolo. How many minutes? O fun mi ni 30 minutes. Mo ni 30 minutes. Arin de bensin. Mo ga kawo yan, mo ni e ja lo. Lemi na kero leyin bi. Ari bi bi awon anabi Olorun. Mo kan sa be leyin won ni bo lo se de be to sa ka mo ni e sa mo tele mi. Emi yi ti te gugu mo ti te sori gugu ma. Mo ga nko won lo ni. Ni mo nko won lo. Ni mo nko won lo. Mo ko won dara fa bayi. Gugu won ni a. So ti waji tele mo lakoko mi na re mo ni a. Se aye ti rorun ju gugu eleyi te nwi lo gbe eyan omo bi kan. Ah! Gugu o sa pejuwe fun o. Mo ko won debe o. A si wa lara fa lati aro. Agun, a tu agoke lo, mo ni emi oduro nsale o, oke yi, ani mo fe, ani

0: àwọn yòókù tí ajọ́ lọ́ni ọkùnrin mọ̀ tí wà lókè mọ̀ ni ẹ̀ ẹjọ́kùn bẹ́ẹ̀ àní ń wọ́n mojú mi dé gbogbo omi tó yẹ kí n mú dé mo débẹ̀ o Arafat Mount yẹn ibẹ̀ ni lẹ́yìn ìgbà tí bàbá wa Adam àti Eva lẹ́yìn ìgbà tí Ọlọ́run lé wọn kúrò ní ọgbà ìdẹ́ra tó lé wọn kúrò ní ọgbà ìdẹ́ra lẹ́yìn ìgbà tí wọ́n ti jẹ èso táwọn méjèèjì pín yà tí wọ́n kúrò ní ọgbà ìdẹ́ra tí wọ́n ò ríra wọn mọ́ ibi tí wọ́n ti padà pàdé orí òkè Mount Arafat yẹn ni wọ́n ti padà pàdé ara wọn nílé ayé ibi wọ́n ti padà pàdé ara wọn nígbà tí kálukú ti lọ tí wọ́n ti kúrò nínú ọgbà ìdẹ́ra tí wọ́n ò ríra wọn mọ́ tí kálukú ti tó lórí ti dorí ẹ̀ mú ẹni orí yọ ó dilé nígbà Ọlọ́run ti lé wọn kúrò mbẹ́ ibi wọ́n ti wá padà pàdé ara wọn o Mount Arafat yẹn orí òkè yẹn gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ni wọ́n ti padà pàdé wá ní mọ́ débẹ̀ kò débẹ̀ o fún díẹ̀ èyí àwọn èèyàn ń bẹ ńbẹ̀ báyìí Alhaji Isiaq Adekunle wọ́n wà lórí ọ̀kẹ́ àràfà báyìí a ti jọ sọ̀rọ̀ láàárọ̀ yìí darí wọ́n wà lórí òkè bàbá yẹn ọlọ́run ọba ń lọ́ra ẹ̀mí wọn every year ni ọlọ́run ọba ń fún wọn lẹ́mígún àti àlàáfíà àwọn èèyàn bẹ́ẹ̀ ó ti di ìgbà tí òòrùn bá wọ̀ tóòrùn bá ti ń wọ̀ lẹ́tọ̀ọ́ kúrò ńbẹ tóòrùn bá ti ń bọ̀ wọ̀ lẹ́kúrò ńbẹ from there báyìí mọ̀náyá bàríbà ọ̀dà bẹ́ẹ̀ tẹ́ǹtì ẹ̀rẹ́ sọ̀kò Champions Night. Ọjọ́ Sátidé ni o. Ọjọ́ Sátidé lọ máa wáyé. Níbi tí a ti láǹfààní láti wo àṣekágbá tó kíngbà kan kò rẹ́rìn. Bí ẹ bá ṣe ń ṣe nílùú Budapest lórílẹ̀-èdè Hungary, àwa náà mọ̀ ṣe ti a ní MAF 21 Event Center tó wà ní Ring Road ń bìbà yìí. Aago méjì ọ̀sán ni gbogbo dédé náà ó ti kún ẹ̀mọ̀ pọ́n Arsenal ń bí kò lọ báyìí. Bọ́ ọ̀bá tètè dé òní rága o. Àìjẹ́ sí rẹ́ẹ̀dì ọ̀lọ́ ni kánrin kése ọgọ́nàsì lọ́tún ọgọ́nàsì lọ́sì. Ọlọ́run ó ṣàjẹ́ kí ọgọ́nà nígbà bá parí ní aago méje kọ́mọ̀dé pé kálukú ọmọ bára wọn ń lé ni. Ẹ ti máa farú rẹ̀. Ṣé pé yóò fi máa lágbájá. Mo ti kú ọ̀nbẹ̀ yẹn láti ó ṣe kú 15 minutes mo ti kú. Kí ló dé? Ǹjẹ́ yẹn báyìí fi ń kú 15 minutes bíi kan ti nà yàn pa bíi 4 o. Èyí ó ti kú ọ̀nbẹ̀ yóò bọ́dà 30 minutes gan yóò. Ok, aago 5 gangan 5 PM gangan. Bó ni figagbága máa bẹ̀rẹ̀ 5 PM gangan ló máa bẹ̀rẹ̀. Bó ṣe jẹ́ nìyẹn o, tá a bá ń sọ nípa ti Champions Night 5 PM ní kick-off o. Desiosa àti ìlọtẹ́lẹ̀ àbá àti ìlọtẹ́lẹ̀ ẹjẹ́ àlójú ọjà ńgbà náà o wọ́n ní àlójú ọjà o ti Deswond báyìí ti ń sọ̀rọ̀ ojú ọjà ìmọ̀ múra kẹ̀kẹ̀kẹ̀kan sọ̀rọ̀ ojú ọjà ni ṣé wọn bàbá lọ́jà ni èyí ló dé tó wọn múra sọ̀rọ̀ ọjà gan báyìí gan náà ìlú gan lọ ń gbà lórí ọjà ọ̀hún gan ọ̀ ń gba kọmíṣán rí ẹjẹ́ àlójú ọjà bó ṣe rí bàbá lọ́jà ní ká lójú ọjà Desiosa ẹ kú kalẹ̀.
1: Out of airtime and you don't have money to top up. Out of data and you don't have money to top up. The GC Bank Airtime and Data Loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GC Bank Airtime and Data Loan.
2: Hello. I can't hear you. This market is too noisy.
3: Hello.
2: You know what? Please hang up. I'll call you back. Hello. Can you hear me clearly now?
3: Wow. Loud and clear. Are you still in that market?
2: Yes, so same market. I'm now using my Infinix Smart 20.
4: With voice print noise reduction, your voice stays clear, even in the noisiest places.
2: And guess what? No more storage issues. 4GB RAM plus 128GB storage. Everything fits. Plus this 5200mAh battery. All day power. No stress.
4: Infinix Smart 20 is here. Get yours now at all Infinix stores nationwide.

0: Smart 20. Clever voice, no noise, no limits. Smart 20. Upgrade your life.
1: Ọ̀rẹ́ ojúlùmọ̀ṣẹ́ ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí a ti ń jẹrin iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣìẹ̀ náà bọ̀ nàrà yọ Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀. Àti Cashport Iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Káàṣì ẹ̀ fún olóríire kan ní àgbò ńlá. Pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 Iléyà eléyìí ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kún kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀. Agbábọ́ọ̀lù ariwo àwọn olólùfẹ́ bọ́ọ̀lù ìlú ayò àti fèrè nípa fèrè ìdárayá alẹ́ tí gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù tí ń retí ti dé o. Ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí Arsenal àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
2: Leandro Trossard and tapped in by Bukayo Saka, history makers.
1: Ní ìhà kejì àwọn defending champion lówólówó wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or Ousmane Dembélé.
2: Dembélé!
1: Àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé ń retí rèé o láti ìlú Budapest ṣùgbọ́n yóò hàn lórí big screen mú màwòrán gbangba nílùú Ìbàdàn. Champions League Magic Night 2026 ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà mọ̀jẹ̀ kan sọ fún ẹ lẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ṣẹfẹ̀ fipá ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM ìyẹn ní MOF 21 ní Ring Road Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026. All Mobility ló ṣagbátẹrù ẹ̀ pẹ̀lú àtìlẹyìn Plazit Media Partners Splash 105.5 FM àti Lágbélú 96.7 FM.
3: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.

0: káàbọ̀ padà látọjú ọjà. Ìkànnì ti Splash 105.5 FM ilé tó wà nílé Fọmọláfẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn tó lọ́tọ́ tá jẹ́ ọ̀gbẹ́ni ọgbọ́dọ̀ Voice Out o. Bẹ́yìn bá sì ń darapọ̀ mọ́ wẹlé wò wọ́n láì fàndúrà níbikíbi káàkiri àgbà ńlá ayé. Ọyẹ́ lọ kànnì ìbánidọ́rẹ̀ Facebook ti ìkànnì ti Splash 105.5 FM. Lórí Jẹ́kẹ́mọ̀ Fan Family a wà ń bẹ̀. Lórí TikTok, ó wà ń bẹ̀ ọmọlẹ̀ rokoṣọ́ lálẹ̀ wò ó pílà. Ó yá Let's Go There. In advance, birthday, ó tún ti súnmọ́. Ọjọ́ kìíní àti ọjọ́ kejì ni o. First and second, nínú oṣù kẹfà. Èmi àti ìyá àbejì. Ìyá àbejì ni June 1st. Èmi ni June 2nd. Who be master? Ọlọ́ba. Who be master? Bóòni. O lọ vaga. Okay, you are welcome. Oh yeah, let's go there. I to lo say motherless home as usual. Basi man lo every year niyan. A tun lo be lodun ina. Olorun mo popo ni nsoro. A tun re se tore basi man se ni gbogbo odun nu. Olorun sin gbo adura. Adura gbogbo yin na gba o lagbara lowo lo. Awon eyan tan ma ba wa da si na. A no ti ma gbo bayi kaluko tun ti ma mura ale. As usual. E se nwo. E ku adura ti wa gbogbo gba. Ó yá láti ibẹ̀ yẹn pápápá. Mo fẹ́ gba orílẹ̀-èdè Spain wọlé nínú ikọ̀ Atletico Madrid. Nínú ikọ̀ Atletico Madrid, wọ́n ti ń gbé ìgbésẹ̀ láti jẹ́ wípé wọ́n fẹ́ iṣẹ́ Julian Alvarez. Wọ́n fẹ́ iṣẹ́ rẹ̀ lójú o. Bẹ́ẹ̀ bá gbàgbé, Alvarez lọ darapọ̀ láti inú ikọ̀ ti Manchester City nílẹ̀ Gẹ̀ẹ́sì. Ó sì wá dé nínú ikọ̀ Atletico Madrid. Ó di kanra jẹ́gbọ́n o. Ṣùgbọ́n ọgbà tó dé ojú tún ti wà lára rẹ̀ báyìí. Ojú lóríṣiríṣi ti wà lára rẹ̀ o. Ikọ̀ Bayern Munich ń wò ó, ikọ̀ Barca ń wò ó, bẹ́ẹ̀ làwọn ọkọ̀ míì náà tún ń wò ó. Wípé bàrìbà bọ́wọ́ bá ti ọmọ yìí yóò wúlò fá wa. Ikọ̀ Atletico ti wá gbé ìgbésẹ̀ akin báyìí o. Kí ni ìgbésẹ̀ tí wọ́n gbé ni wípé wọ́n ti gbé ìgbésẹ̀ wípé àwọn fẹ́ fẹ iṣẹ́ rẹ̀ lójú. Wọ́n sì fi kún owó ọ̀yà rẹ̀ tí ọmọ wọ bíi €10 million lọ́dọọdún. Yọ wá fẹ̀ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú asọ́lé wọn Yan Oblak tó jẹ́ pò náà ní gba owó jù nínú ọkọ̀ yìí. Ṣé wàá ríbi tọ́rọ̀ dé dúró yìí? Julian Alvarez ò tí ì fèsì o. Kò tí ì fèsì pé mo gbọ́ mo gbà. Ọkàn sá ń wò náà ni pé ẹjẹ́ wo ohun tí ó ṣẹlẹ̀. Torí pé ẹ mọ̀ yìí pé gbogbo agbábọ́ọ̀lù náà lọ́ máa ń ní ìpinnu. Ìpinnu kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ìpinnu kálukú ọ̀tọ̀ ìpínú ẹlòmíín owó ni. Ibi owó bá ti wà kò sí tó fẹ́ kàn pẹ̀lú fi àbí trọ́fì àbáṣe yọrí kan. Ṣé mọ̀ ń gba sálárì tó gara? Ṣé wọn ó fún mi lówó tó gara tó bá ti rówó ó ti tán? Kò ní nǹkan kan míì. Ìpinnu agbábọ́ọ̀lù míì ni pé kó rí ìfi ẹ̀yẹ gbà dáadáa. Lọ́wọ́ tá a wà yìí, Julian Alvarez ò tí ì sọ̀rọ̀ o. Bóyá yóò gbà láti fẹsẹ̀ rẹ̀ lójú àbí kò ní gbà, kò tí ì wí nǹkan kan. Ó yá láti bẹ̀. Láàárọ̀ mo ka àwọn agbábọ́ọ̀lù láti inú ikọ̀ ti Spain. Mo ka agbábọ́ọ̀lù fún yín. Mo ní kò sí agbábọ́ọ̀lù kọrí Madrid ńbẹ. À gbé yẹ̀wò lọ́sàn yìí. Torí gbé ìgbà àkọ́kọ́ rèé tí ikọ̀ ti Spanish team tí wọ́n mọ̀ lọ sínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé tí ò ní sí agbábọ́ọ̀lù kọrí Madrid ńbẹ. Ibi ẹ̀yìn ò sí Ọlọ́run wà ńbẹ o. Wọ́n pe ẹnìkan fún training material. Wọ́n pe Garcia Gonzalez Garcia àfi kí ló kọ tiẹ̀. Wọ́n pe fún ó wà lára àwọn mẹ́sàn-án tí wọ́n máa wà ní training á jẹ́bi training material. Kò sínú 26-man squad o. Mi èyàn sí Ọlọ́run wà ń bẹ́ o. Kéèyàn mọ́ bonú Ọlọ́run mọ́ra. A ṣàgbéyẹ̀wò rẹ̀ ṣùgbọ́n káṣẹ̀ ayíkoto láìpẹ́ mo sọ fún ìgbowó tá a pín lọ́sàn lọ bí ₦1.2 million lọ́sàn-án. Yes, a bẹ̀rẹ̀ lórí 50,000 a lọ sórí 100,000 from 100,000 to 150 from 150 to ₦250,000 *347*1004*1 hash ni o. Play 3 tickets, get 30 tickets. Ìyẹn náà wà. Play 3 tickets, get 30 tickets. Ìyẹn náà tún wà o. Play 3 tickets, get 30 tickets. Play 3 tickets, get 30 tickets. Bo se je niyan la pa be yin. E ja teso waju. Agu dede wo yo. Hey, oju oja. Oro oju oja yi gan na gan. Adupe f'Olorun o. Adupe oju oja o. Eyin a kan wa oja ti won ori. Agu dede wo yo ogbeni ti jani oloku dana.
1: Iyatọkun akudede ogbeyin arale akumura odun odun ayolase
0: ami o bo loro de duro
1: bakan na si ni
0: e ti e si dupe lohun ti an fun yin lowo lana
1: ibere te roko bere mo ko fi down si
0: emi ro pe
1: adupe lowo gbogbo awon ti won mo nawo si wa lagbara Olorun Olorun ni deyin na
0: da e ka ko won
1: Edinburgh ati
0: Adexo Mumba
1: lati Dublin okiki Jesu ati oga wa Jelil Adetunji na
0: nigba
1: mo fun pass gege be se ni fun opolopo ni won pada pe mi pe se se ki mo se mistake
0: nigba ti owo wole
1: owo wole so se si ni se mo se elo ni ko n da pada nu owo ti mo se so pe se mo se mistake
0: abi ta ni ko won tun fun be ta ni se se di teyan meta so ni
1: nigba ti won wa pada n bi awon yoku pe elo ni
0: to
1: bi a bo se ri la
0: so ri na no kaluku bi
1: a ti ko ti mo wa tun wa mo se mistake se ni o
0: former honorable oku ti lose ticket abi ki loku
1: nkan to kan ma dun mi ni pe ibi to se lo to tun wa tanfa ni o se lu wa ni pe bo ba gbiyanju ati depo kan boya won fun ticket inu egbe o ko yen oni yi pada
0: honorable
1: yen na le yo won je lo
0: o ti je gbe o ti je yen gbe lowo o ti e ti je gbe ma honorable na ni ati o dibo wole o ati o dibo wole o ti je yen gbe former honorable eki
2: oruko temi ni Abdulwasim Muhammadu Yusuf akorede oba kilapa mo ke ti wa kakere gba laye pe aku selata ra albarika to po lo fi se nkan ko le ni je lo ni jobaje aku mu rodun odun ayo odun dun la se ko de ni jase mo emi na dupe lowo oga wa double chief okiki Jesu Edinburgh lati Scotland Adesa Omoba ati gbogbo awon to nawo si wa kakere agbalaye ese o adupe o ina ni tanwo iwaju le ma lo eni wale lai lai o adupe o
0: bo se danu now e ja wo inu ole de Spain lo okay e ja wo inu ole de Spain lo e ja wo be lo won kede ipele ni 26 man squad ko si agbabolu Madrid kankan be siwaju akoko yi oluko ni Avaro Abeloa ija kan waye pe awon Spanish player to wa nu Madrid ni pe ko lu awon lati gba bolu se e ro pe ija ti won ja nigba na lohun lo pada farahan yi latari pe bi won o se mu eni kankan 26 man squad ki Madrid player yo kan o si ma si nbe ko se le ri
2: mi ro pe orisi meji ni ona yen pin si lodo temi ona akoko ni toluko ni ti won soro han pe pe boya ko lu awon ailu won en se won na merit pe ko lu won akoko nu ekeji ni ija gan ti Madrid gan ba orile de Spain gan ja tawon gan ba won fa wahala to ye pe wahala lotun lucy lati bi odun kan meji seyin e pe gbogbo ohun ti won ba se ni FA Spain
0: o se da
2: e pe yen na lopolopo gba o tun le kun wahala ti won ton face latodo oluko ni because ta ba wo dada re pe nkan ti o le de Spain ku jo maja gbosi be asi le ri be bi yeyo ka bi meji nu won to sumo pe won le run mo won le je bi bench warmer na o ni national team o to pe gbo 26 na ko ni o sa mo gba ball ta fi le mu awon player kokan to je pe awon gowo o e woru Mike Merino sin o lo fara pa olojo pipe o se pada ton make list yen na so awon de ni iru Avaro Carrera sinsin o na se gba ball to po ni sa yi yen fun iko Madrid even iru Dean Hutchinson na o si le make bench bi o ba te le wa ninu mokanla akoko
0: akoko wa no professional
2: so
0: data
2: won jadan so we mi ro pe ko si pe won da to kan wa bench but wahala lotun lucy won ni wahala pelu luko ni ikọ won ni wahala pele efe so to luko ni oto ta ba so to luko ni oluko ni man to se lapodo temi tori lopolopo igba ti felamendi ba gbadun avaro kera sin joko fun felamendi ni so ti felamendi den se daada julo laaye to yọ jọ ngba yen so tori to ni important match won lo felamendi ohun wa joko so le to tumọ si pe ko mu yanyan to laaye yen ni wa de fe mu yan lo si national team football mo ro pe en to ba mu yanyan julo ilede na lo nka lo ku gboro ko lo ke se pe ke a ma fi oju saju se se mi ro pe won o awon ni won o se daada to
0: so won lo ko ni se ja won le
2: oluko ni o se mistake lati ja won le yen ninu ko won so I to oluko ni wa se ni ilede spe o san mo ko lo se ilu nu ko je pe ogun ta tin se na ko na o pe o wule kuku ni to won fi back e pe won se daada
0: eh e mo pe ko si laye yi ko si nu ko si country na ti coach fe name squad fun tournament TFA o ni ni
2: won ni se be
0: eh won le nu se pe FA na so pe ma mu Madrid player kankan o abara nti awon Madrid player le bench nu awon ti an ti an mu
1: lakoro temi ogun ton ko se wo waju ko yi se nti o ye ki Gonzalo Garcia omo yen o da ju oponopo ton jo won waju lo
0: loto
1: eyan gba bọọlu fun iko ti Madrid o tun mo si pe dandan ni gbọn ko wo national team ṣugbọn te ba fe le eyan ko national team nje awon ti e pe si ibi to n gba yen nje won da ju iru eni be yen lo ta ba so nipa agbabọọlu yi agbabọọlu tan pe lati nuko Crystal Palace Jeremy Pino ko o gbiyanju o ṣùgbọ́n gbígbìyànjú tó gbìyànjú náà tán bá gbé ìṣe dáadáa wọn ṣẹ́gbẹ́ ara wọn ẹ̀yìn Garcia ló máa wà tàbá ń sọ nípa agbábọ́ọ̀lù Garcia dẹ̀ tún jẹ́ agbábọ́ọ̀lù tó jẹ́ wípé kò èmi rò bóyá pé ó ní nǹkan kan tí kò yẹ kí olùkọ́ni lè fi yọ ni pé utility player ni.
0: ó lè play lẹ́gbẹ̀ẹ́
1: ká ní ó jẹ́ pé striker sàn-án ní ìsìn tẹ́wá ní a ti pè àwọn lágbájá a ti pè àwọn tàmẹ̀dó kò dẹ̀ síbi tá ó tún lè ṣe mọ́ ẹ̀ ṣùgbọ́n kò sí nǹkan tí ẹ fẹ́ lò síwájú yẹn tí ò lè ṣe.
0: wọ́n ti pè fún training.
1: ó merit ju training yẹn lọ mò ń sọ tá a bá ń sọ nípa pé carreras ń tiẹ̀ spain ní àwọn player ní ẹgbẹ́ ibẹ̀ yẹn tí wọ́n dáa jù lọ. lóòótọ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú tí player gan máa ń regular fún ikọ̀ barcelona kò túmọ̀ sí pé a lè rí agbábọ̀ láti inú kọ Villarreal tó máa mọ bó gbà jù lọ. So on she don't start a book game for Madrid o tumo si wa pe o merit lati wo team yen dandan iko yi ni even ti ba se pe kini ti o fit gan ni agbabọọlu iko ti Barcelona left back won yi Alejandro Balde ko si n to yo ye ko yi omo yen na ma fi make list ta ba so nipa isowo gbabọ ṣùgbọ́n torí
0: ìgbàgbọ́ láti jírí báyìí
2: kò tún pẹ́ lórúkọ ẹ̀ dé
0: kílẹ̀rú
2: pẹ́
1: kàṣẹ́lú dé so ìyẹn dẹ̀ rí àgbà owó ni so lápọ̀dọ̀ tèmi ẹni tí ẹ nìkan tí mo bẹ̀ yá kó yẹ kó wọbẹ̀ náà ń gáṣíà ní ogún àwọn spanish player tó wà máa di ìwà rárá
0: sẹ́nìkan náà ni lọ́dọ̀
2: yẹn èmi rò pé dan ọ́sìn náà yẹ kó wà ń bẹ̀ pé bí wàá tẹ̀ jẹ́ pé yóò tẹ̀ make bench ní center half
0: tẹ bá wà wọn center half tí wọ́n kó jọ síbẹ̀ yẹn wẹ́ kubasi emeric lapote bibao eric garcia àti mark pubil then poro náà wà ń bẹ̀ ọ́ yà pé center half
2: ni pé lateral half ni poro
0: ok mark pubi atletico
2: pubi atletico center half
0: lo ṣe usin daju pubi lo
2: at least usin si le meet up standard pubi
0: wọn jọ wà lẹgbẹ ara wọn so mo jura wọn lọ
2: o le sọ pe at least o naa ṣe wa standard yẹ
0: tọwọ wa standard yẹ a jẹ yi pe ko le ko daju lo
1: lapọdọ tèmi ti pubi yẹn bá wà ní madrid yóò bẹnchi denilson
0: ok eric garcia.
2: Eric Garcia ní àǹfààní jùlọ lápọ̀dọ̀ mi látara pé ó tún lè play ayé mi.
0: gbogbo tó wà lẹ́yìn yẹn ló lè gbà.
2: ó tún lè play ní
0: defensive
2: midfielder. so ìyẹn ò ní ti fún láǹfààní jùlọ lápọ̀dọ̀
0: mi.
1: fúbi yẹn ẹ̀mí madrid atletico ni lọ́wọ́ ẹ̀yìn o.
0: then pau kubasi.
1: ìyẹn ò ní
2: pau kubasi ohun tiẹ̀
1: tí ó ṣe dáadáa ní pẹ̀lú fún un. kó tó dàgbà débi tó dàgbà dé gan ló ti wulẹ̀ wọ
0: then emeric lapote
2: Eric Lapote le mi ben oni iju pelu e at least de o si la podo te mi si better Eric Lapote lo lo bayi bo le boya wa le lo pe boya experience o agbalagba o
1: tori awon
2: o tun ni tori o ti le 30
1: o tun lanfani lati wo be ju opopolopo lo idi to je so be ni pe ton ba ni natural left foot
3: center
1: half. Ninu awon center half yen. So ngba ti yen ba ko right full back bi melo kan lo. So yen need di
2: Pubi yen na left left.
3: Meji won gbodo je.
2: Left foot.
3: Meji won gbodo je. Na
2: option
3: option
2: won so fun na
3: bi left. Meji won gbodo je. Tori option. O ra gba won tan wa nbe na niyan. So ta ba de wo.
2: Se bi Normand o sin be abi.
3: Normand o sin be. Lorente lo tun wa nbe lati
2: ya. Lorente lateral.
3: So ta ba wa won tan wo nbe ni ise pelu Usin. Mi ro pe anson sin a nwo si ra won ke se gba fi togbo
1: o se danso igan Madrid ti o pe ni o ti Madrid ba fit tan yanyan ko le wo team o.
3: Okay, e ja lo si oju oja bayi, e ja lo ka pada de, e ma gbagbe wi pe jackpot ti cash e ayi ko to yen o. Aye po to jackpot yo. Star 347 star 1004 star 1 hash. Star 347 star 1004 star 1 hash. Play one, play 3 ticket get 30 ticket. Play 3 ticket get 30 ticket. Eja loju oja kade. Bruno Fernandes soro si Roy King. Oro to so ka

0: ọdún iléyá.
1: Bí ọ̀rẹ́ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi, bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣì náà bọ̀ nàrà yọ. Iléyá Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹ láǹfààní. Iléyá Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport iléyá nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Káàṣì fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyá yìí. Bẹ́ẹ̀ni 500,000 iléyá ilé ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí i. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlágelu 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
2: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
3: Oh, Mama, what a pleasant surprise. You're welcome.
4: My daughter, I like the cheerfulness in your voice, especially after the fright Papa gave you. No thanks to diarrhea. Where is my grandson?
3: He left for school a few minutes ago.
4: Oh, so he's that strong enough to go back to school. I knew giving him ORS would do the magic and stop the purging. I even brought some more for you to keep in your stock.
3: Really? Thank you, Mama. The zinc tablets helped a great deal.
4: Zinc tablets?
3: Oh, yes. I gave the boy a fresh mixture of ORS as he was purging. And zinc tablets for 10 days restored the diarrhea quicker.
4: I see.
3: Mommy, yes. Baba.
4: Okay.
5: Yes, Grandma. I only came back because I forgot my exercise book.
6: With diarrhea, ORS replaces the water lost, and zinc tablets for 10 days stops the diarrhea faster and makes children healthy. If symptoms persist, take your child to a hospital.
7: Out of airtime and you don't have money to top up? Out of data and you don't have money to top up? The GC Bank Airtime and Data Loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 Naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GC Bank Airtime and Data Loan.
8: Casting Crown 2026 live in Ibadan.
9: Casting Crown is here before the throne of
10: Hey, hey!
0: Casting Crown 2026 elekesan ruere ni Ibadan apejopo ijosin giga julo nibi ta o ti ma fi ade wa lele niwaju oluwa olorun alagbara pelu akori olura pada the redeemer ojo sunday may 31 agokan san gbako ni eto ma bere ni rccg province 24 headquarters solution assembly opposite orita police station challenge Ibadan ministering pastor lukola timi johnson reverend mrs mercy oderide bukola kiade babatunise pastor ifeoluwa odogiyan toluwani sings the art keys and your favorite host Shadia Otieri, Pastor Matthew Okuwazo will be welcoming you all. Also featuring special legendary award presentation to Pastor Ayodele Abraham Adelegon and Pastor Paul Tao. Emagbagbeo, Adota Opo 50 widows, Loma Gaunji of Elojono. Bell, also tomorrow, Amwodo Lagbara. Don't miss it.
9: Ekabo pada latoju oja ikani ti lagelure lagelo 96.7 fm abikati eso ipe splash la wa jare nbo si je ipe omi eko eko na ni ati lagelo ati splash ati jo rupo na ni splash 105.5 fm ile mbara felele ni leba afa pin owo star 347 star 1004 star 1 ash success mo mu phone number ṣùgbọ́n o Bruno Fernandez sọ̀rọ̀ sí Roy King ó ní pé irọ́ yẹn pọ̀ ẹ̀ ń pa irọ́ kí ni nǹkan tí Roy King sọ ni pé Roy King sọ wípé Bruno Fernandez ó wà after assist ti ń lè yẹn ju success team lọ wípé assist ti ń lè yẹn ó wà after rẹ̀ ju success lọ pé ọ̀pọ̀lọpọ̀ ìfigagbága ló jẹ́ pé òun gangan láǹfààní àti mi àwọn ṣùgbọ́n àbí láti ṣe nǹkan mí pẹ̀lú bọ̀bọ̀ ṣùgbọ́n ẹni tí ó ṣàgbá bọ́ọ̀lù fún tí ó gbà á lé ní ọmọ wákàkì torí pé ó fẹ́ meet up pẹ̀lú assist ó fẹ́ break record yẹn ọ̀rọ̀ yẹn wá ni Bruno Fernandez wá ni ẹ lọ wo rẹ́kọ̀dù òun láti bíi sáà mẹ́ta náà òun èyí assist ṣe assist yìí gangan wà lára nǹkan tí man u gan fi gbé òun so fún di èyí ẹ̀ ń tóun kèé ṣe pé bóyá nítorí sáà yìí tóun ti ní pé bóyá òun ti súnmọ́ láti break record rárá o bóun ṣe ń ṣe láti bíi sáà mẹ́ta ni ẹ lọ wo rẹ́kọ̀dù òun ọ̀rọ̀ yẹn ó ní ṣùgbọ́n òun tiẹ̀ tún gba aago òun gba fóònù nọmba Roy King lọ́wọ́ Oligona Soya pé tó ń text ẹ̀ pé káwọn ọjọ́ pé ẹ wá man yìí kí ló tó ń lépa mi gangan ná èmi ò sáfù criticism ó lè criticize but mọ̀ parọ́ mọ́ mi tó bá criticize mi màá mọ̀ pé ó criticize pé okay, ó tó dẹ̀ jẹ́ pé constructive one ṣùgbọ́n mọ̀ parọ́ mọ́ mi irọ́ leléyìí tẹ̀ ń pa kí ló tẹ̀ ń parọ́ kí ló lè fẹ́ gbà nù rọ́ tẹ̀ ń pa pé èmi ò torí àṣeyọrí assist lèmi ò ṣe mọ́ mi àwọn mọ́ lèmi ò ṣe báwọn akẹgbẹ́ mi gbá bọ́ọ̀lù tó yẹ pé màá mọ̀ múra kẹ̀kẹ̀kẹ̀ láti ṣe páàsì fún striker ó ní ìrọ́lẹ̀ ń pa ọ́ torí pé ẹ̀ẹ̀mánú mi Bruno Fernandez lọ sọ bẹ́ẹ̀ á wí kẹ̀kẹ́ ṣùgbọ́n ẹja sáré fáwọn èèyàn lówó ná jago ṣe 50,000 naira iná 080 lọ́bẹ̀rẹ̀ rẹ̀ parí pẹ̀lú 1490. Ẹgbẹ́ kọ́ o ẹ má sowó lófo o.
10: ẹ̀ka sùn.
9: Láti ìkànnì splash láti ń gbé yín orúkọ yín àtàdúgbò tẹwàá ẹ̀. Ìkànnì splash fm láti ń pè yín orúkọ yín àtàdúgbò tẹwàá ẹ̀.
10: Ẹgbẹ́ mi àmì fáà tí wọ́n jẹ lónìí látòkè o.
9: Aráalé wá jà.
10: Orúkọ mi ni Adédọ̀kú Rasheed, ilé ọjà Nẹ́sà lẹ̀.
9: Àwọn alẹ́ kan náà tó jọ ni wá.
10: Ibundo nọmba yìí mi ò rí mọ́ ni Amusat.
9: Wà á nà.
10: Ọ̀gá ní Musa ìrẹ̀wò lónìí mi.
9: Èyà.
10: Nọmba ìgbà ìbàdàn iná ìrajọ wà.
9: Èyà. Sẹ́ẹ̀tì jẹ́rí aláhàpà. Sẹ́ẹ̀tì jẹ́rí.
10: Jẹ́rí ẹ̀gbọ́n mi mo kà tún ní sáyẹ̀wò láàárọ̀ yìí.
9: Èyà mo sọ náà.
10: Mo ṣe máa sọ pé
9: mo rí tẹ̀ ẹ́. Ẹ má rí lẹ́ǹtì yẹn náà mo sọ.
10: Ẹ má rí lẹ́ǹtì náà mo tún ṣe ṣáàtìwò lónìí.
9: Ọ̀dà kò sí wàhálà. Congratulations, 50,000 naira náà ni. 50,000. Bẹ́ẹ̀ni. Congratulations. Wọ́n máa pè yín, customer care máa pè yín. Tọ́, èmi náà mo ní kí n ṣàlàyé fún yín. Tọ́, ó dá o. Èmi náà wà gbédè àbí ṣe rò pé nítorí wọn ò ti bí mi ilé. Torí pé wọn àti bí mi ilé wọn gbédè ẹ wọ́n fèdè gbà. Àjọ wọn sọ lọ sí ònkò. Èdè ònkò náà ń pè. Jẹ́ lọ sórí 100,000 naira. 100,000 naira. 081 lọ́bẹ̀rẹ̀ rẹ̀ 4704 lọ parí rẹ̀. 081 lọ́bẹ̀rẹ̀ 4704 100,000 naira ni. Hello?
11: Hello? Yes.
9: Hello, Kasama?
11: Yes.
9: Ẹ kú dédé wòye?
11: Yes.
9: Yes, yes, náà ni. Orúkọ yín àtàdúgbò tẹ wá. Yes.
11: Ẹ jẹ́ ọmọ mi ń sọ̀rọ̀.
9: Láti ìkànnì Splash láti ń pè yín. Splash ẹ̀fẹ̀.
11: Orúkọ mi.
9: Yes.
11: Ìdè owó lorúkọ mi.
9: Ṣé ẹ rántí ó kọ yín mọ́ tẹ́lẹ̀ ni?
11: Mo rántí ìgbà tí ìmọ̀ bó ṣe jẹ́ ni mo ṣe.
9: Ṣé èrú wà lẹ́wà?
11: Làlátẹ̀ ni.
9: Làlátẹ̀ ẹ̀ mo sábà pè ìkànnì méjì náà ni. Mo ti ń gbọ́ fọ́ìsì yẹn. Mo ti ń gbọ́ èdè yẹn. Ìlú làlátẹ̀. Ẹ̀yin ti làlátẹ̀. Tọ́ ìgbà wo lẹ ti ń plè kaṣẹ̀.
11: Ó ti ṣe díẹ̀.
9: Ṣé ẹ ti jẹrí?
11: Lẹ́ẹ̀kan.
9: Ẹ̀ka èló lẹ jẹ́ ń gbà ni?
11: Ten.
9: 10,000 lẹ jẹ́ ń gbà ni?
11: Bẹ́ẹ̀ni.
9: Tọ́ àti bẹ́ẹ̀ni ẹ tí ì jẹ míì.
11: Mo ti join mi, ó ti tó bí ẹ̀mẹta gan.
9: Tẹ̀tútí, tẹ̀ ń gbìyànjú. Ṣùgbọ́n tí ò bọ́ sójú ẹ̀.
11: Bẹ́ẹ̀ni.
9: Tọ́ ọ̀dà. Congratulations, ó ti bọ́ sójú ẹ̀ lénìí.
11: Ẹlọ́run ṣe o.
9: Tọ́, congratulations. Ṣé wá lè dárúkọ yín fún wa báyìí?
11: Bẹ́ẹ̀ni.
9: Kí lo orúkọ mà?
11: Ìdòwú.
9: Sukrat Ajibike.
11: Bẹ́ẹ̀ni.
9: Ok. Akú múra ọdún, ṣé Muslim ni yín?
11: Bẹ́ẹ̀ni sá.
9: Ọ̀dà, akú múra ọdún, ọdún ayọ̀ láàṣì.
11: Yes, sir.
9: Congratulations, ẹ̀yin lẹ jẹ 100,000 naira lọ́sàn-án
11: yìí.
9: Congratulations. So, wọ́n máa pè yín. Ṣé gbọ́? Ẹ mọ bí wọ́n ṣe níjọ́ tẹ́ jẹ 10,000 mọ̀ pé wọ́n pè yín náà ni àbí?
11: Bẹ́ẹ̀ni.
9: Nígbà wọn fẹ́ fún yín lówó wọ́n béèrè àkáǹtì tèsí nǹkan kan àbí?
11: Bẹ́ẹ̀ni.
9: Bẹ́ẹ̀ náà wọ́n ṣe pè yín fẹ́lẹ́ yìí náà wọ́n á béèrè àkáǹtì tèsí yín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Congratulations bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ̀yẹn ọjọ́ mọ̀ ti lọ. Dẹ̀sí òsà. Ṣùgbọ́n láàrin ìṣẹ́jú péréte ọ̀rọ̀ tí Bruno Fernandez sọ yìí.
12: Èmi rò pé bóyá ọ̀rọ̀ ike ni
9: agbáyà
12: kò mọ nǹkan tí ń ṣe. Láàkọ́kọ́ náà tó bá sọ pé agbábọ́ọ̀lù bá ń gbìyànjú àti sassist. Èmi rò pé aburú wà nbẹ.
9: Wọ́n ló gbé lẹ́kàn ju.
12: Tó bá gbé tẹ́lẹ̀ mọ̀ pé lọ́pọ̀lọpọ̀ gbà. Tẹ́ bá ń lassist ẹ lè máa ṣe pé nọ́màlùmà iṣẹ́ yín nìkan ẹ̀ lassist. Bọ̀ tán bá rí pé ìròyìn bá ń gbé wá pé ó kù díẹ̀ kẹ́yìn náà báwọn kan tó ní akọọ́lẹ̀ nǹkan. Èèyàn náà ní lọ́kàn pé tèmi náà bá ebi àwọn yẹn ṣe ló kọ òun ò fi parẹ́. Àbí wọ́n ń sọ̀tàn sìn wọ́n ní òkè Thierry Henry o àti Kevin De Bruyne o. Àwọn náà ní ìtàn pé wọ́n ti ní assist 20 ní sáà kan. Wọ́n á sọ pé èèyàn kan ti dé 17. Ó náà mọ̀ pé tèmi náà rí mẹ́ta sí i. Yóò mọ̀ bí 20. Ó kọ yóò di mẹ́ta tí wọ́n mọ̀ kọ́ náà wè. Ó wá bá wọn kó tó di pé ìfigagbága tán. Ó wá wò pé ó tún kẹyọ kan tó ń le gbá.
9: Mo
12: sì lè ṣe kí n pàkọ́lẹ̀ yẹn rẹ. Ó gbìyànjú ẹ̀yìn mi ò rò pa burú wà bí kéèyàn gbìyànjú àti ṣàkọ́lẹ̀ nínú ìtorí pé n tó ṣe níìsín. Ní tí ó mọ orúkọ rẹ tiẹ̀ náà remain nínú ìtàn gbèsè APL nìyẹn. So lápọ̀lọ̀ tèmi mi ò rò pa burú wà bí ẹni tó ń dá sọ̀rọ̀ tí ò kàn. Ìyẹn ni tó wá jẹ́ pé báwọn service gan tó ń láǹfààní àti fún agbábọ́ọ̀lù akẹgbẹ́ rẹ̀ ní àǹfààní tí bá ń dá agbá gan lọ́pọ̀lọpọ̀ gbá gan làwọn gan máa sọ pé ojú ẹ̀ ti ràn mọ́ nǹkan yẹn jù. So lápọ̀lọ̀ tèmi rò pé nǹkan tó dáa ni.
13: le lọpọlọpọ igba ti xray aba so iro npa nkankan o ma n ṣafihan pe awọn gun fẹ lọ siwaju fun team tawọn ti play
9: abi lara
13: yato si bia ko n binu ko bi o ṣe sọ yẹn ko da igba to n fẹ daada fun man u cause iranwo to n ṣe fun man u ohun lo jẹ ki man u wa ni champions league spot bayi
9: jo ese yan ma ba yan ja pe yan sasi sori ko je
13: mi gbo ri na ni jomi lu cause bi agbabolu na ba nfe to ba le akole kan nipa awon mimi
9: won mo ni awon to so pe awon bi bo mi nbe to ye ko ti score fun ra re
12: kin ti e kin afi ma ro yen kan no wa ko bo se je striker ni john iroyin to ma ro yen edola ni pe ti kan ba re to wa n better position julo a fi pass ile ni kin lo emi o gbo ri en ti mo ma gbo gan ni pe eyan dada gba pe o ye ko fe nikan ni bo ko mi awon ko fun e ta so po to fun o to da ilara ni pe o ra pe se pe ninu tan gbesi aye man u lajo to ti ma so tan man u ore kin na ma so pe bi mefida to to da ju o ra pe won ti a fe ma gbe bruno fares yen si
9: ori
12: e egbe agba fe ma gbe ju lo
9: ori re na
12: ehn so o na fe won
9: pe ki lo data yin fi fe so dija
12: iwa to wo da ni
9: e kini ti
12: ah e ko ma mo wa be mo
9: e so wa en ton ba ja ni
12: mo ran yin si ni eyi te te biribiri lo wa mo ran yin si ni ke so pe ko ma se be mo jo mi se ti bo
9: tole mi o mo nto fa ija bayi ni isin se mi ni roy kini o de mura keke kan studio bi gba to je pe kini e ja ma lo jare tori nu ti nba mi to ba pe ju nwaju mi mo le la mic mo so o beta ka pari eto bayi e ka lu ko ma lo a so dun ayo bo se jenu o desiosa wa nbi baba loja nu o desiosa baba oja o tun tin loju oja o tun tin loju emi o yonda re bayi iroyin ni o wole bayi ti e la ta tun pade e ku kale

0: Ọlọ́gà.
1: Tọ́ ọba adúgbò fọlọ́hún.
0: Kàsà.
1: Ẹ kúlé ọmọ Nàìjíríà.
0: Ọmọ Nàìjíríà náà ń gbọ́.
1: A ti dé padà sí lọ́rùn lọ́sàn òní.
0: Gẹ́gẹ́ bí ṣe rí a.
1: Gẹ́gẹ́ bí a ṣe ń gbèrò yẹn gbàǹkan gbèdé o.
0: Tó.
1: Bó ti ń balẹ̀ ní yàjó yàjó. Táwa náà sì ń dàbolẹ̀ sí ti wọn.
0: Jọ́mọ̀.
1: Kò so méjì tẹ́yìn ó kàn máa ṣíjú pé kẹ́ máa fọkàn bá wa rìnrìn ẹ̀.
0: Ètè ti bẹ̀lẹ̀ jẹ́ ká ẹ̀gbọ́n odùwà nínú ọjọ́ eré o nínú ọjọ́ ìlú.
1: Ìkábọ̀ ìkábọ̀ àìní ìrúwà.
0: Màríwò.
1: Wà ṣé o mọ̀ pé àní jà lọ́sàn yìí?
0: Ṣé
1: kọ́ àsì ní jà lọ́sàn yìí?
0: Ṣo fẹ́ ká jẹ
1: ni? Má jẹ rọ má jẹ kí dẹ sí ó tún fi á sí.
0: Kí ló kan dẹ sínú ogun ọ̀rọ̀ tó wà lẹ̀?
1: Tó bá rí bá já inú rẹ̀ máa dùn.
0: Ẹ irọ́ o.
1: Inú rẹ̀ máa dùn sẹ́.
0: Ìwọ ló sọ̀rọ̀.
1: Kíni
0: pẹ́ ìwọ ló dọ̀rọ̀ lẹ̀ ìwọ ló dọ̀rọ̀ jálẹ̀.
1: Ọba
0: mi. Orin lèmi kọ. O ṣe a ní.
1: Ìbéèrè.
0: Àìdè ìrù wa. Mo sì níbà rí ìwo. Ó ṣe wá di.
1: Ọ̀dà kò sí wàhálà. Kúnlé ọmọ alẹ́ fowó ṣe mò ń jẹ́.
0: Tótó.
1: Ojúlówó ní ìka ìpìrìsẹ́ńtà yìí náà ni Ilíásù lórúkọ tẹ́ ẹ sọ ọmọ
0: o.
1: Ọ̀làlọ́dún. Wákàtí lókù.
0: O ní tìjú sẹ́. O máa fọwọ́ sọ́dọ̀ kọ́.
1: Má jà á débẹ̀ òun sẹ́.
0: A máa débẹ̀.
1: Àbí o má jà á jẹ.
0: Àgbáwo.
1: Má jò ó já.
0: Kò ní tìjú o. Irú ọjọ́ ní àràfá
1: yìí.
0: Ó yọ ọgbà òwe mi. Tó ti yé. Ipe àwòye
1: tó wá ní.
0: Àwọn aládàlá kan.
1: Sọlú alálẹ̀ bíìlì kẹrin. Sọlú alálẹ̀ bíìlì kẹrin.
0: Farabalẹ̀ farabalẹ̀.
1: Asi tu.
0: O gba awẹ.
1: Àná awẹ
0: isọ́tẹ. O mu ti laarọ. Tó tún yẹ kó tún wá mu ti lọ́sàn.
1: Alásùbàjẹ́. N'oúnjẹ gba agbára
0: ọjọ́
1: irú romboro irú romboro. Mo fi jọba gẹ̀lọ́ ládùúgbò sùn ni. Mo fi jọba gẹ̀lọ́ ládùúgbò sùn ni.
0: Àwọn ẹlẹ́rìn dòdò ń tiwọn o.
1: Ìrọ̀ kò tiẹ̀ wá. O mọ̀ ti jáwọ́ láti January.
0: Mo rò pé dókítà ti bá
1: wọn sọ. Wàlúwà o ti jáwọ́ láti January.
0: Kí
1: ni ọ̀pọ̀? Ní wípé láti January tó May bóyá ló ti mú ju mẹ́rin lọ. Abẹ́rẹ́ Ọlọ́run.
0: Bàbá òun bàbá.
1: Òní ọlọ́niyàn.
0: Ẹ̀mí gígùn ní
1: sọ́yà. Ṣùgbọ́n tí
0: ì ẹ kàtó gbọ́kọ̀gbìròyìn náà la gbédé ní kànní splash lọ́sàn-án tòní ìkànnì ọmọlúàbí níbẹ̀ láti ń kí n pé ẹ kó àmójúbà wa ẹ kó àmì tí gbọ́ wa ẹ̀yìn tẹ̀ ń wò wá ẹ kó àmójúbà wa àwa náà a kú àmójúbà yín bá àti ẹ̀ rí yín ọlọ́run ṣàmọ̀ nọ́mbà lé gbogbo wa.
1: Wàlá SW.
0: Ajẹ́ǹgbẹ́ ọlọ́rìnwájú Adéhùnsì Ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ lórúkọ tí mò ń jẹ́ Elephant Solo Yinre ọ̀kan ṣoṣo àjànàkú tẹ́gbà àgbòjì ẹ̀fọ̀n papọ̀jọ G Square Arco Sky Gíran Global Radio King of Scorer Continental and Intercontinental.
1: Ibà.
0: Ẹ káàbọ̀ ẹ kú kalẹ̀.
1: Ẹ ṣeun adúpẹ́ o. Ẹ já wá gbẹ̀rẹ̀ sí ìdábolẹ̀ ká sì gbéra tán ká gbára kàṣídà lórí àwọn àkórí ìròyìn. Eléyìí tí a mú wa rí lọ́sàn òní. Ṣé òròmọdìẹ tí ó bá kúkú dàgbà. Wàláyà sá òní gbé ní kéke pínpínpínpín. Yóò dàgbà yóò sì kọ. Ẹni ọ̀rọ̀ tó ń bẹ ńlẹ̀ báyìí. Iléeṣẹ́ ọlọ́pàá wọ́n mọ̀ ti dóòlà ọmọ òòjọ́ kan. Èyí tó jẹ́ wípé bí ọ̀rọ̀ rẹ̀ ti ṣe rìn àti bí ó ti ṣe rí ọmọ òòjọ́ one day old baby. Lẹ́yìn ẹ̀bẹ́ ọwọ́ bá tún tẹ ọlọ́kadà kan ẹni agbẹ́wìrì kan tí òun máa jí ọ̀kadà nípínlẹ̀ Yobe. Ni ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ tí ọwọ́ sì padà tẹ́. Lẹ́yìn ọ̀rẹ́ yìí ó gbé àkòrí tó nípọn púpọ̀ púpọ̀ dání. Ọlọ́run yóò kúkú máa ṣọ́ wa gbogbo àwọn tí wọ́n sì ń wojú Olúwa náà. Ọlọ́run ó kọjú ayọ̀ sí yín. Yóò sì dá yín lóhùn. Àwa tí a ti bí náà Ọlọ́run ò ní pa wọ́n máa lọ o.
0: Àmì o.
1: Kó wọlá ojú ìní kó sì sílẹ̀kùn ayọ̀ fún gbogbo wa.
0: Àmì Ọlọ́run. Ọlọ́run ò sì ní jogún ọmọ bíi ibi ọmọ fún yín.
1: Bẹ́ẹ̀ni.
0: Torí àgbéjùnú ní bí ọmọ.
1: Ọlọ́run.
0: Àgbésí ní bí ọmọ. A ò ní bí àgbésí lọmọ.
1: Àmì àṣẹ ìdìbàdì.
0: A ò ní bí àgbéjùnú. A ò ní bí táńpé ń bí èyí. Àmì àmì àmì. Kí gbogbo ẹni tó bá rá nírú pé níjà ọmọ bíbí bẹ́ẹ̀
1: ọlọ́run
0: ọmọ tí tutù ojú tutù ọkàn bá ní fi rírọ́pò
1: fún ọ. Amina.
0: Ok, Daily Post rèé lápá ọ̀dọ̀ tèmi ń bí níbi tí wọ́n ti ní ọwọ́ ṣìkún àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Kánò títí àwọn afurasí agbóògùn olóró kan. Lára tí wọ́n sì rí gbà lọ́wọ́ wọn gẹ́gẹ́ bí oògùn olóró ni oògùn Tramadol. Àti kukuye. AKA igbó.
1: Ọ̀dọ́ràn mọ́ràn.
0: Bẹ́ẹ̀ni. tẹ́lẹ̀ ìyàwó sọ́jà lágbè tán tó tún sì ń gbẹ́rẹ́ daily post ni
1: gbẹ́rẹ́ òdàlápá bí yìí
0: ó
1: lọ́wọ́ bí
0: tẹ́lẹ̀
1: àwọn bí tẹ́lẹ̀ máa lò náà ni àwọn bí tí ẹ máa ń náà náà ni
0: nígbà tẹ́ ẹ ti kúkú àánú àwẹ̀
1: astagfirullah ṣé orí ìṣọ̀bà gbọ́ mo sọ fún ẹ lẹ́ẹ̀kan mo ní má jẹjẹ sí kó yé sí ọ̀rọ̀ wa lónìí ẹni lọ́jọ́ àràfà àdúrà wa ọgbà
0: ṣé wọ gan bọwọ fún àràfà
1: àdúrà wa ọgbà ṣé bí wà ló pòwe ṣé wà kọ́ ló sọ àbí òun kọ́ ló sọ̀rọ̀ alíkiri kan
0: ìdíje ẹni mo sọ ọ̀daràn mọ́ràn tó yàn ìyàwó sọ́jà lálẹ́ tó wá sí ń gbẹ́rẹ́ ó sì ń gbẹ́rẹ́ kòjú bẹ́ẹ̀ lọ
1: mo sì ń ṣàlàyé pé
0: àlàyé pé kí ni
1: ó sì ń gbẹ́rẹ́
0: ní
1: láàyè tẹ mọ
0: tẹ ń gbọ láàyè tẹ mọ
1: ẹja mọ n tà ń ṣe lónìí
0: ẹ mọ n tà ń ṣe o
1: ẹja mọ n
0: tà ẹjọ ẹmu tí ni o
1: òrùn ti ràn ta ẹja
0: mọ n tà
1: ẹja mọ n tà ọ̀dà ìròyìn eléyìí láti ìpínlẹ̀ katsina láti mú arí wọn ní àwọn kọ agbébọn wọn gbẹmí èèyàn mẹrin ọ̀tọ̀ọ̀tọ̀ lásìkò tí wọn tún kọlu agbègbè kan tó ń pè ní dukul ìyẹn ní ìpínlẹ̀ ti katsina ìní ìṣẹ̀lẹ̀ alágbára náà lókèdè tún ti wáyé abálu àti àbábọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ọwọ́ wọn padà tún tẹ àwọn afurasí mẹ́rìnlẹ́ni ogún 24 lẹ́yìn tí wọ́n yabo ibùba wọn nínú igbó kìjikìji ní ìpínlẹ̀ imo ibẹ̀ ni wọ́n ti padà mú àwọn mẹ́rìnlẹ́ni ogún 24 tanyanya that is god.
0: ó dá olópò kan náà rèé olóko eléyìí ti fẹ́ dàbí olófò ẹ̀dá o
1: ìṣẹ̀dá o
0: ní ìlú àbújá olópò ni ṣùgbọ́n wọn ni wọ́n gbé e ọwọ́ tẹ́ lórí kínni wọ́n ní àwọn tí wọ́n gbà á síṣẹ́ níṣe ni ó fi oògùn ní ó fi sínú tí wọ́n ń jẹ
1: ṣé èso oògùn oorun
0: ẹni agbójú okùnlé ọ̀jẹ́ ni agbá o afàparò sábẹ́ à ń gbin kàlọ̀ ọmọ aráyé ó wáá jẹ 150,000 àwọn kan olówó iyebíye tí ó jẹ pé owó rẹ ń lọ bí 150,000 naira
1: ìṣẹdá
0: 150,000,000 naira luxury items drugging employees ó fún oògùn bóyá oògùn akumọlóorun ni o ló yẹ fún wọn o kó lè bá a rí wọn jí ní dúkìá kó torí kì í ṣòun nìkan ni ó hùwà kọ̀tàn ẹ gbọ́ẹ̀gbọ́ẹ́ ròyìn ẹ kọ́ńbò ni.
1: ok ọwọ́ padà tẹ dírábà kan lẹ́yìn tí wọ́n ní ó wa ọkọ̀ àjàgbé ń wàkúwà eléyìí tó fi lọ kọlu àwọn bọ́ọ̀sì kan tó sì padà tún ṣe ẹnìkan tí òun ń ṣe iṣẹ́ oní pos tó padà tún ṣe é léṣe ní ìpínlẹ̀ èkó ìní ìṣẹ̀lẹ̀ yẹn náà ló tún padà ti wáyé ìdùmàrè ṣàánú wa mọ̀já bá wọn ṣìrìn o àbúrẹ́ kó sì máa dájú lórí wa.
0: àmì àti àṣẹ ìdùmàrè bẹ́ẹ̀ lèmi náà ń wo ìròyìn kan bí daily post ló gbé ìròyìn yẹn jáde ṣùgbọ́n kí n tó mú yẹn mò ń wòrò ìkan bí tójú ti yè lápárò fi ríran ojú ìwé kejìdínlọ́gbọ̀n ìwé ìròyìn the nation ló wà níbi tí wọ́n ti sọ pé ìjọba ìpínlẹ̀ kwara náà ni ó ti pàṣẹ àgbékalẹ̀ àwọn ẹ̀rọ ìgbàlódé ara bàbá lóore tá a mọ̀ sí drone láti máa fi wo ìṣe sí àti bí ó ṣe máa kọlu àwọn ìgárá ọlọ́ṣà tó ń ti àwọn agbésùnmọ̀mí kí ló ṣẹlẹ̀ látàrí bẹ́ẹ̀ wọn ni àwọn agbébọn ni o wọ́n jí àwọn èèyàn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ gbé láàfin.
1: ọlọ́run olódùmarè
0: bẹ́ẹ̀ ni ní bàrò ìjọba ìbílẹ̀ bàrò tẹ́yìn ní ìpínlẹ̀ kwara lọ́hùn ní ìròyìn ti ṣẹlẹ̀ dàgbé
1: ní ti àwọn aya orí adé àti àwọn mọ̀lẹ́bí ń bẹ̀nu.
0: ṣùgbọ́n daily post ń tóun gbé jáde ni wípé ikọ̀ ọmọ ogun lẹ nàìjíríà wọ́n ṣe dẹ́ndẹ́ iṣẹ́ o ní ìjọba ní ìpínlẹ̀ taraba kí ni tí wọ́n sì ṣe ni wípé àwọn ẹni afurasí méjì kan tí wọ́n jẹ́ ìgárá ọlọ́ṣà bandit ní ìpínlẹ̀ taraba ni wọ́n ti já rìsíìtì àlùkìámọ̀ fún wọn pé ẹ̀yin tẹ́ ẹ lò tó nu ayé ẹ gba tíkẹ́ẹ̀tì tẹ́ ẹ fi wọ jáànámọ̀ yín lẹ́rọ̀ wọn ni kódà ìbọn AK-47 kalashnikov kàlá kan lọ́ọ́ jẹ wọn rí eléyìí náà gbà padà lọ́wọ́ ẹyọ kan ni afi ti aya ta re ba muna doko loko abe bo ti le okori adakun olapati ko lapati
1: iseda o
0: e ma doju ubon ka wa o
1: abi fin pin yawo ti e latare olohun o sanu fun a ni ipile ti rivers won ni omo iya meji erelewele lagbo awon ele iriju ewele lo
0: ewelewele
1: mi ati awon eyan marun mi ni won ti gbe idajo kale wi pe ikule ri ese afi ki emi o bo lenu won o na ni o ma je idajo ire ese won bi won ti gbe mi lori eni ti solution agutan kan ni ipinle ti rivers ewe iroyin punch lati moneri ama iroyin eleyi iroyin to ni se pelu idona ni gege bi ajo akoro injole wa nigeria bo ti gbe kale wi pe ile ise olopa npinle oyo pelu fowosowopo awon ogboju ode ninu gboorun mole awon ti amoruko ti gbo je awon ti amoruko todan je tan fi wo be won ni won pada dola awon eyan kan ti won mo si igbekun leyin ore yin be awon iko agbebanun ajinigbe aha ya o to ya ke se yi ti ke se torire ke se torire sugbon le jade bayi lati apa mi
0: a gbo ekun
1: re e jo jade o jade ni otu oki loke ogun eni eleyi
0: otu
1: ben
0: o da to iroyin kan na tun ni eleyi o nibi ti won ti ni owo ti awon orilede nigeria mejo ti won ni owo ba won ni orilede ghana lasiko ti ile ise olopa mo nbe
1: ghana
0: tọ bẹrẹ sí ni ṣe ikọlu alagbara si awọn ọdaran won ni mejo naa mo orilede nigeria lo dabi eni pe won lẹbọ lẹru o ti ọwọ si ti tẹ won bayi punch lo punch iroyin naa
1: ọlọrun o ṣọ ni yoo si ṣaanu fun wa
0: ba mi
1: o ti doju ẹ nsẹyin
0: ka wa gbe
1: nisẹyin ka to ma wo nu awọn ẹkun rẹrẹ lọ bayi ka doju e sodo oluwa de si
0: agba o
1: eti o kan le fagobe ni ko dola ko to dola ki mo reran
0: ta gba wo ni o wa peran fun oni
1: se to ba gberan de se ni gba
0: agba wa gberan de wa agba
1: so gbagi
0: o da o boju je ni sa
1: kile o yo la boro do boju olorun keju be lo
0: olorun keju be lo
1: olorun keju be lo
0: olorun ke mi
1: adiye mi se te ke mi fa
0: boju adiye mi lo lo fa le olorun nda easter
1: ero bi o ba fe bi o ba fa di end december to ba fe ni gba easter to ba fe ran ni gba leya so ti buruju
0: agba o se nti soro ju
1: eyin na ni e ko loro ju me se ebi wa ti e na ni

0: akin kaabo pada si tesiwaju to je gba nko gberoyin fun ti osan oni eja wa wo ka tele bo ti se nlo tori loju opo ti iwe iroyin Daily Post foto san yi gaga ba ti se ri ile ise olopa eka ti ipinle Yobe labe idari ile ise olopa ti eka A Division to nbe ni Damaturu Ledumare ti lo lati do la omo ojo kan gege bi ati wo ni sakun pelu oju no wi pe bi ojo melo lo omo yo tu won leleyi obo lo eje tuntun to sese nbo latoju orun mani won ni omo eleyi omo ojo ni nibi ti won ge kale si wi pe to tori re ba bo se o bo ba re eyan do la re ni kalalawa abule kan ni jebe ni ilu Yobe won ni ile ise olopa lati akata eni to ja lukoro won be sp Dungun Abdul Karim o sipaye oro inu atejade to fi sode lana ti se ojo aje Monday according to gege bo ti wi won ni kete ti ile ise olopa tete gbo si iseleun won tete lo sibe ibe na na si ti gbe omo yi lori papapa won gbe lo si akata special baby care unit to nbe nile wo san joba tin be nibe iyen general hospital to nje ti Damaturu nibi te tin shawe wo si ara omo na won ni won tete bere cinema fun ni itoju to ye ati eyi to ye ko bere cinema gba nje akon babo bi ko se ti o so mo won ni se bo ni akoni ababo won ni lowo elero ni na ni obade ama lowo yi alafia ti to ara omo na ti se omo ojo leyin ebe ti won se itoju si lara tan won bu aso lu lara won fi solu we won si bere si ni gbogbo itoju to le fun o na na fun ko si ye lekata be na na ti wa pada gbe omo yi lo si eka ti awon ni welfare yen social welfare lati bere si ni ma se abo fun lo nje leyi ti iwadi o ba bere si ni gbera tan lati topase ni to se se ko je iya omo na ati pe ki gan ni to ro mo to fi gbe omo ojo le ha ha in to lowo nwa to loro nwa ti won iri tedumare wa fun ohun to si pada gbe jule leyo so ka nbe ama wo ile ise olopa lati akata won na ni leyo so ka nbe ni owo tu pada ti awon afurasi meji kan eleyi ti won ni awon ti won ti ma mo ni sise eni okada jiji ni ijoba ibile ti Gulani ati Jakusko ijoba ibile mejeji in la won ma nda laamu awon lokada ni ma han le mo leyi ti won ni okada kan o ti won ji gbe lojo 25 osu karun leyi to je ti Alhaji kan Alhaji mama eni odun 37 ti Kaliyari Fulani settlement ti nbe ni joba ibile ti Brusari won ni pelu ebe won ni ikada yi ni ajigbe nga won si jigbe ni Guiskura Road lowo ago merin aborole awon sisele to aboyi won ni owo won pada ti awon afurasi ni Jeskuro Road bakana leyin ebe won ni won pada bere si se apatenu jewo ni ile ise olopa to salaye wipe owo pada ti enikan o Muhammad Garuba ti abule ti Brusali Brusali village to nbe ni joba ibile ti Gulani okada to na to jagba oni 400,000 naira ni owo re to leyin ebe isele won lohun na to wa lojo keta le ni ogun osu karun leyi ti forisa afurasi na to ji okada na to na pada bere si se apati enu jewo leyin pe alagbara to dun si akata le ise olopa pelu ifowosowo pa awon iko vigilante owo pada te Garuba leyin ore yin oun na sapatenu jewo wipe oun te ni o oun ti okada ni o ese oun jeje oun ti okada ni o we play
1: oga oda to Daily Post lo gbe iroyin eleyi nibi ti ile ise olopa ni ipinle Kano ti so di mimo wipe owo awon te awon kan o ti won je eni afurasi nipa kashi owo ogun oloro nibe na si ni won ti ri awon ogun oloro kan bi tramadol ati kukuye cannabis sativa tamo si igbo ti won ri ko ni akata odo won lohun nibi ifimu file kaakiri gege bi otele moye oro na iroyin yi lo di fifilede nipase eni ti se agbenuso le ise olopa nbe csp abdullahi Haruna Kiyawa. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún ṣe kà sóde, wọ́n ní ikọ̀ ìríjú ọlọ́pàá. Iná ni wọ́n gbé iṣẹ́ náà bóde o nípasẹ̀ ti ikọ̀ ti àwọn kò gbérégbè tó jẹ́ wípé alákànṣe ni wọ́n ṣe. Wọ́n ní tòun ti àwọn ọlọ́pàá ti ẹ̀ka ti àgọ́ ọlọ́pàá ti Gezawa. Wọ́n ní lẹ́yìn tí ìfitónilétí tó ti kàn wọ́n lára nípa àwọn kọ̀lọ̀rọ̀sí kan tó jẹ́ pé òwò burúkú báyìí làwọn ń ṣe láàrin ìlú ní tí wọn kúkú ń fà náà nu tí wọn fi ń ṣìwàhù láwùjọ ọmọnìyàn. Àní nínú ọ̀kan lára àwọn iṣẹ́ ìríjú eléyìí tí wọ́n ṣe, àwọn méjì tí wọ́n jẹ́ ni afurasí Abdulsalam Muhammad àti Murtala Sanni. Òun náà ni ọwọ́ tẹ̀ ní òpópónà Nasarawa GRA. Àní àwọn ọlọ́pàá sọ̀rọ̀ pé àwọn mú wọn pẹ̀lú àpò ṣakaṣaka kan ni léyìí tí wọ́n sì fura wípé oògùn olóró náà ní ń bẹ nínú àpò ọ̀hún. Lásìkò ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ìbéèrè pọ́ wọn fún, ọ̀kan nínú wọn náà ló wá ń ṣe àpatẹnujẹ́wọ́ wípé lóòótọ́ àpò tẹ́ rí lọ́wọ́ àwọn oògùn olóró tramadol ní ń bẹ ńbẹ̀, tó sì jẹ́ wípé ẹni tí ó rán àwọn táwọn jọ ń ṣiṣẹ́ rẹ̀ eléyìí ti fẹ̀yìn gbégbá mọ́lẹ̀, ó ti mú skrúbì ojúbà ìhòòhò ti sá lọ. Bẹ́ẹ̀ wọ́n ní nínú ìwádìí bó tún ṣe tẹ̀ sọ́wọ́ iwájú nínú àpò ọ̀hún ni wọ́n tún ti ṣe àwárí ìdì lóníranran ìwé ìwé 23 oògùn tramadol yìí o, léyìí tó sì jẹ́ pé nínú ìdì kankan wọ́n ní bíi mẹ́wàá mẹ́wàá bẹ́ẹ̀ ni wọ́n bá tí wọ́n ti ṣù. Wọ́n ní tọ́ nínú ọ̀rọ̀ tó kà bóde náà ló ń bá ìròyìn jáde pé ní 23 oṣù karùn-ún ọdún tá a wà yìí ní nǹkan bíi 5:15 lọ́wọ́ ìrọ̀lẹ́ náà ni ikọ̀ ìrújú tàwọn ọlọ́pàá ò ti lẹ́yìn tí wọ́n sì wọ́n ń gbẹ́rẹ́ pàkọ́ nípa àwọn ẹni afurasí ọ̀hún. Lọ́wọ́ wọn tẹ àwọn méjì o ní òpópónà Nasarawa GRA ní ìpínlẹ̀ Kano. Àwọn ẹni afurasí ọ̀hún náà ni wọ́n sì bá àpò ṣakaṣaka ní ọwọ́ wọn léyìí tí wọ́n fura sí pé oògùn olóró náà ní bẹ́ẹ̀ léyìí tó sì jẹ́ pé lẹ́yìn ìgbà náà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ pọ̀ wọ́n fún ọ̀kan nù wọn ló ṣe àpatẹnujẹ́wọ́ wípé oògùn olóró tramadol èyí tí ọ̀kan lára àwọn tí ó gbé fún àwọn ṣùgbọ́n tí onítọ̀hún ti fi ẹsẹ̀ fẹ òun náà ni ó wà nínú àpò ṣakaṣaka ọ̀hún. Kí lẹ fo lè ṣe èyí kì í ṣolè ṣá ṣùgbọ́n ẹgbẹ́kẹ́gbẹ́ a máa ba ìwà rere jẹ́. Kí lẹ fi wọ̀nyí ṣe ná ẹlòmíràn sọ wípé òun kàn ṣáà ti ẹ̀fẹ́ háì náà ni bàbá ti wá fà á tí wọ́n la tí wọ́n fin tí wọ́n fin tí wọ́n fà á tí wọ́n mú ojú á wá tínrín èyí á mọ woru
0: kókó àṣọ wà dàbí ilé alájà kan
1: yàrá wípé tá a fi pálí ìṣáná kọ́lé sórí iyẹ̀pẹ̀ bí
0: èmi ò tí ẹ mọ̀ pé ó lè kéré tó bá ń gan
1: bí pálí ìṣáná náà pé mo lè gbẹ́sẹ̀ lé mi lè tánpà tánpà wo tánpà tàkó ṣubú
0: wọ́n mú ni àbáfà
1: wọ́n ń la ni wọ́n sì ń fin
0: ga o sójà suutì ni
1: ẹ̀yin náà láàbì
0: yẹ mọ̀
1: pé òwò àṣekú òwò àṣekú
0: ọlọ́run ṣàánú fún wa
1: àgbà owó mọ̀ kankan pa ẹ̀
0: sẹ́mi suutì ni yẹ́mi náà ṣe bá ń mẹ́rẹ̀ sọ́nìgì suutì oǹgì
1: ara pọ́gìlá
0: ok ìṣẹ̀dá o má jẹ́ bá wọn ṣìrín o àbòrẹ́ kókẹ̀dẹ̀ máa dájú lórí wa èèyàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ̀mí ti bọ́ lẹ́nu wọn báyìí lẹ́yìn tí àwọn ikọ̀ agbébọn tí wọ́n tún kọlù wọn ní agbègbè kan tó ń pè ní dukku community tó ń bẹ níjọba ìbílẹ̀ ti mutazu ní ìpínlẹ̀ katsina. Àkọlẹ̀ tá a rí pẹ̀lú èyí tí a pò lójú òpó tó jẹ́ ti ìtàkùn ti abẹ́yẹfù tẹ́lẹ̀ tó di x báyìí lọ́jọ́ ajé Monday láti pàṣẹ ikọ̀ kan tí àwọn máa rí sí ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò bàkàtì sáni àbíbò ni a ti pè wọ́n. Wọ́n ní àwọn wọn bẹ̀rẹ̀ sí ní là á kalẹ̀ according to wọ́n ṣe àlàyé wípé àwọn ikọ̀ agbébọn akọlù nìyí ní ayabo agbègbè náà ní òwúrọ̀ kùtùkùtù leif kùtùfẹ̀ eléyìí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn tako tako tako ẹlòmíì tí ò tí jí gan wọ́n ní ìró ìbọn yìí ó tájí o tí oníkálukú sì bẹ̀rẹ̀ sí ní fẹ́ máa búdè láti sàsálà fún ẹ̀mí oníkálukú. Lẹ́yìn ọ̀rẹ́yìn ẹ̀mí padà bọ̀ lẹ́nu àwọn èèyàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ nigba ti ile we tan ngba won ma salaye o pe gebi ati wi wi pe awon iko yi ti kolu agbegbe duko community ti nbe ni matazu ijoba ibile ni ni ipile kasina yi pelu bi ati gbemi eyan merin ninu ikolu tutun ayanra yi ogunlogo awon olugbe lapa bebe be loni kaluku ti bere sini sa o ko ni agbegbe yi wi pe to eyin kojumo ribi gbogbo ara la musa logun e eleyi bayi awon o le duro de mo o bo ti e je wi pe won o le so ni pato wi pe oruko awon eyan ti won gbe mimi leleyi lawa asiko gba ti won ko iroyin sile o ama o nta rigbo na ni wi pe emi eyan merin o tun pada bo ninu ikolu tuntun mi to sele ni abule tan pe ni dukul community iyen ni ipile ti katina ni sele na lo kede tun ti waye Olorun oro dowo re o
1: dowo re
0: sanu o ko si ma fi so re ko ma fi so wa
1: okay ami ase edumare daily post lo gbe iroyin eleyi gban kogbi si ni ilu abuja lo gbe wa lo
0: okay
1: olulu le nigeria ani ile ise olopa ile wa nigeria soro wi pe nipase ti eka ti olotelemuye won won ni ona ni owo won ti te john cosmos govi kan lori pe o lowo ninu ile de apopo huwa daran lati fo ile ati lati se amojuto lilo awon ogun kan eleyi ti o je awon ogun ti o loronu ti o si le ni ipalara ba eniyan ko wa tan sibe o lati tun baduki a je nawon igbese ti arakunrin gbe pelu awon kan o ko wa pari sibe ewe lati jani lole ni pelu won jale awon kan lowo ye biye nkan so to seye biye na ni won gbe ni ilu abuja atejade oro eyi ti odibi buwolu latodo anthony okon nti se dcp wonbe anthony okon placid lo soro wi pe awon apilese iwadi preliminary investigations no lo si paya re fun wa wi pe eni afurasi ohun yen John Cosmos Govi to je wi pe o lo si ile eko olopo alase ni kutonu kutonu ni orilede olominira ti bene yen Benin Republic won ni ona lo gba ise o gege bi olopo ninu ogba ibi ti isele yi ti sele leyin yi to je wi pe awon meji kan ototo na lo ti jo ni ajose en ti oruko won je Peter ati Moses awon eleyi ewe ni won ti fi eyin gbegba amole bo ba burutan iwo nikan ni oku o soro won ni iwadi fi han o pe eni afurasi ohun o na ni o ti fi imufile to si ti foju wole daadaa gbogbo bi nkan se ma nlo ni inu ogba ti ayika ti inu ile ohun bi kaluku se rin si bi eto abo be gan bo se ri afi aparo si abe a ngbin ka eni to sumo ni tori ni tan ni seku pa ni kori kosun lo pa jimo omo akoki ladifa oni o tu obi nkan se nlo ko to di pe ise la bi ohun esugbowo re sise lojo keta le ni ogun osu kerin odun ta wa yi ni awon lopa soro sowo waju pe nu wadi to te sowo waju to si fidi re mule oni nje mo pe onje ni eleyi ti won se ninu ogba ohun lasiko gba na won ti fi awon ogun kan sibe ogun ti ma munrin ti ma mu kara ore ni wojolo awon ogun irewesi ogun akunmo lorun to je pe ose lanu le to la eju le kedereri ti won fi ma se oniruru nkan loju re ti iwo ki o si le se ohun ko hun ani leyin igba ti ogun yi to bere ise lara re na ni eni afurasi ohun ni o se atona awon meji ti a ni won ti salo Peter ati Moses wo inu ogba na bariba ani nbe ni won ti bere si ni bankan je ara ti won koko baje o na ni ero amaworan ti alore amaworan ni ta mo si CCTV won wa wonu letan gbogbo ti nbe nbe to je nkan lowo ye biye won ko owo lori sirisi ati awon kajo to jina tan yan yan ago owo nu ni o to je torun owo to je pe won se ye biye won ni ogun ni ye lonka ta ba ni ka wa gbe owo le pe e lo lo bade a dojo million naira ni 150 million naira bi film awon yin ka kodri gba kan nu 150 million bo se teso waju won ni iko riju ta won lopa ewe won ni na ni won seburu awon eni afurasi yo ni asiko gba ti won fe gbianju ati salo ti won fe gba opopona ti wagwalada lo si ona Eko lasiko igba ti ise yi to nlo won ni ero ibanisoro iPhone 17 Pro Max kan to je ti eni ti won fi onje ati ogun bukun loorun ni won ri mu ton si rigba lowo enikan ninu won be kasa nkan se o ni awon lopa ewe soro wi pe didro ti awon duro wiwa ti awon wa gege bi olopa ta won si wa gege bi leto abo gbogbo sekise to ba ti jemo awon iwo odan lori sirisi o na ni awon setan lati koju oro si be si ni gbogbo eni to ba ngbe pelu awon eniyan to je pe onise bi odaran ni won se towo ba ti nte won toju ti mu tenu won bayi ni won fi ma ko ata ofin je mo pe iPhone 17 Pro Max yen won ni leyin igba ti won ri igba tan eleyun won lo re se ayewo nipa re wi pe eja mo bo se lo o se se ko ye pe awon ipe kan ti waye ti a fi mo boya awon eni bi ti nlo abi won sa ti dogbon si je mo pe ngba mi be lo mi ba ti ri nkan ni nkan ba po se ye bi ojo ese yoyo si mu ti ni nkan ku nbe si
0: beni
1: yo sa ri tesi bo pa pa pa igba mi lo bi se ba pe ni eni kan pe se sugbon ojo gbogbo nto le ojo kan to lohun ki la fo le se laye ta wa ko pe egbe buruku n ba wa rere je a fe doke oja eku kale

0: Ọdá adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
1: Ó múrò pé fẹ́sàn kankan.
0: Ìwo ń bẹ̀. Kí ló gbọ́?
1: Kó tó di pé ó ṣẹnu mẹ́rin.
0: Ṣé bóòlù mo ṣe ṣẹnu mẹ́rin wípé tọ̀ lẹ́yìn òní o, àárọ̀ la Ọlọ́run ó dẹ́mi wá sí ká lọ yídì, ká sọdún ayọ̀, ká wọṣọ tó dáa, bí ò bá sì tí ìsásọ tó tan náà, ìtọ́ bá wà lẹ̀, ká lọ kó dúró re, ká fọ kó dúró re, kò sí ètí alò tí ó jẹ́ wípé aṣọ láàfi gbalada bẹ́ẹ̀ náà o. Inú ẹni kọ́ mọ́ kínú rẹ̀ ó dùn sí tọmọlà kejì mọ́ ro tọmọlà kejì láì da ká sì ṣe àdúrà fún orílẹ̀-èdè wa kọ́lọ́n kó là wá kó sì gba àdúrà wa amen.
1: Amen.
0: Àwọn afurasí agbébọn kan ni ìròyìn ti gbébòde báyìí wípé wọ́n mọ̀ ti jí àwọn aráàlú bíi mẹ́tàlá kan ní abúlé kan tí wọ́n ń pè ní Tangaram ní Wasagu district níjọba ìbílẹ̀ ti Danko Wazaku ìyẹn ní ìpínlẹ̀ Kebbi ni ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé láàjìn gùdùgbò náà ni ìṣẹ̀lẹ̀ yìí lọ́mọ̀ ṣẹlẹ̀ àwọn olùgbé yìí gẹ́gẹ́ bí wọ́n ti wí o wípé àwọn ajínigbé yìí ní ayabo abúlé náà láàjìn lọ́wọ́ aago kan lọ́jọ́ ìsinmi Sunday eléyìí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn takotakotakotako pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ ẹni orí yọ ó mọ̀ dílé mọ̀ ni abálò àti àbábọ̀ wọ́n padà sọ wípé wọ́n jí èèyàn mẹ́tàlá gbé o níbi ẹnu bodè ìpínlẹ̀ Zamfara sí Kebbi o ngbà wọn mọ sọ̀rọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ti Kebbi lọ́jọ́ ajé Monday àwọn náà fi ìdí ìṣẹ̀lẹ̀ náà wọ́n fi múlẹ̀ pẹ̀lú bí wọ́n ti ń ṣe àlàyé wípé àwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀tàlá ọ̀hún tí wọ́n jí gbé yìí gẹ́gẹ́ bá ti wí ṣáájú ní ẹ̀sìn ń bẹ́ o ní àkàtà àwọn ikọ̀ ajínigbé yìí ṣùgbọ́n ìgbìyànjú ń lọ lọ́wọ́ láti rí wọn gbà padà láàyè láìsí ní fi ara pa pínpín Ọlọ́run ó ṣe ń rọrùn. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá níbẹ̀ SP Bashir Usman ó ṣe àlàyé wípé ìwádìí tí àwọn ń ṣe lábẹ́nú yóò máa ṣe àfihàn wípé àwọn èèyàn tí wọ́n jí yìí náà ni wọ́n jí ọkùnrin olùgbé lábúlé náà dípò bí wọ́n ti ń ṣe àlàyé tẹ́lẹ̀ ṣáájú àti ìròyìn kan ti ń jà rìnrìn àmọ́ o lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn tí wọ́n jí gbé ní abúlé ti Tangaram níjọba ìbílẹ̀ ti Danko Wasagu òun náà ni ìgbìyànjú ń lọ lọ́wọ́lọ́wọ́ láti padà rí wọn gbà padà kódà ó ṣe àlàyé wípé pẹ̀lú ìgbìyànjú èyí tí wọ́n ń sà lẹ́nu bodè méjèèjì ìyẹn bodè ti ìpínlẹ̀ ti Kebbi sí Zamfara náà ni wọ́n ti ń ṣe iṣẹ́ papọ̀ ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ ohun tó ṣojú rẹ̀ ṣùgbọ́n tí ó ní bí òun ó bá ṣe àlàyé orúkọ òun kí wọ́n bóun fi pamọ́ torí kò ṣojú mi wọ́n ní kì í lẹ́jọ́ jẹ́ ń kóòtù pínpín kì í sọ kì í pẹ́ ń kóòtù pínpín ó ṣe àlàyé wípé torí bí ọ̀rọ̀ yìí ṣe nípọn tó n tí àwọn agbébọn ohun tí wọ́n gbé dání ajínigbé ohun tí wọ́n gbé dání èyí mọ̀ ṣe kéré mi kì í sì ṣe wàsá kódà wọ́n yípo agbègbè ohun tán yányán ni tí ìgbìyànjú àti sámà wọn èèyàn náà lọ́wọ́ tó sì díran tó ẹlòmíín mórí wọ gbó lọ pẹ̀lú ìgbìyànjú àti sá mọ́ wọn lọ́wọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n padà gbé àwọn èèyàn mẹ́tàlá ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n padà tún jí wọn gbé nínú ìkọlù tuntun tó ṣẹlẹ̀ ní ẹnu bodè eléyìí tó wà níbi tí èèyàn ti lè wọ ìpínlẹ̀ ti Kebbi láti ìpínlẹ̀ ti Zamfara wá ṣùgbọ́n o ìṣẹ̀lẹ̀ náà wọ́n ní ìgbìyànjú ń lọ lọ́wọ́ báyìí wípé kí wọ́n lè dóòlà àwọn èèyàn eléyìí tí wọ́n padà jígbé náà kí wọ́n lè dóòlà wọn padà kúrò ní àkàtà àwọn ajínigbé láyọ̀ àti àlàáfíà ìṣẹ̀dá yóò sì bani ṣe ní rírí o lágbà lọ́wọ́ ọba dániwáyé.
1: Àmì àṣẹ Ìdùmàrè tó èmi náà tún wòrò nǹkan bí báyìí níbi tí wọ́n ti ní ikọ̀ ọmọ ogun ilẹ̀ Nàìjíríà tó jẹ́ ti ikọ̀ ìrújú Operation Wild Stroke. Wọ́n ní òun náà ni wọ́n ti já tíkẹ́ẹ̀tì ọ̀run àrèmábọ̀ fún àwọn ìgáradì àmọ́ra ọlọ́ṣà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ kan lásìkò ìkọlù eléyìí tí wọ́n bá wọn fi ìjà ọta ìbọn pẹ́ẹ́ta o ní ìjọba ìbílẹ̀ Dùngá ní ìpínlẹ̀ Taraba. Ikọ̀ ìrújú ọ̀hún wọn ni náà ni ọjọ́ 24 oṣù karùn-ún ọdún tá a wà yìí òní wọ́n gbé iṣẹ́ ṣe lẹ́yìn ìsínígbẹ́rẹ́ pàkọ́ tó wáyé nípa bí ọta àbọ́n ṣe bẹ̀rẹ̀ sí nídùn ìró ìbọn tí wọ́n ní ó ń dún nínú igbó kan eléyìí tó súnmọ́ ibi pátákó ajúwe ti ẹ̀ka àbọ̀ sí Dùngá ní agbègbè ti Àkátì. gẹgẹ bi atejade oro to bode lojo aje Monday nipasẹ ogagun Umar Muhammad to nsise gẹgẹ bi igbakeji adari eka fun ti ifitoni leti lese omo ogun le Nigeria won ni ona ni won loju ese ni won korajo papapa pe asiko to eja lo re ko lo awon koloran si ni awon ibuba won nibi ti won ba si ti won tin sise laabi atejade ohun te sowo waju wi pe iko omo ogun le Nigeria ona ni won ba koju oro si awon adihamora yi dide ti won debe e wa ma wo bi ota abon se nfo lai huye pisa won skuki ni o ka to wi ka to fo meji ninu awon eni afurasi odaran yi ona ni won ja ticket le lowo ngba iwo na gba ti e eyi te se laye to alukia mo ya orun nikan si ni arimabo jagun jagun lo loju gbara baba ta lo le mu basin ban yoda baba ta ni osore ade enje fun ara won kini nlo ba ninu igbo ara e ba ni so fun pala kori to fariga eru kun be lode birin ba kanrin okan ate won le lara won ri tun won ri gba lasiko ti ota abon bere si ni kolora won koba koba ohun na ni ati ri ibon kalashnovik kala kan lo je AK-47 ati awon ota ibon lorisirisi e ma won ota oloja ele tan ma gbe ko je pe bo ba se yin alayin telera won ni to nti adipo odindi ota AK-47 ibon AK-47 yi ero bani soro meji ati awon kan bi angara ta le pe ni eru won ti won di mora ko to di pe olojo de won ni eni ti se ogagun chukwemeka Michael Akaliro won ni to je ti 6th brigade awon lopa commander won ni tawon soja lo gbe osuba kare laye fun iko mogun le Nigeria fun bi won se lo ogbon atinuda won ati imose won ni ise ati ni waranse sa bi won se kolo awon eni koloran si buku won yi o wa ran awon soja o awon mogun lewa wi pe se ri ori owo te wa nibi pepele to ga yen mora yin to ha yen na ni ejo ha yo tempo yen o gbodo wale rara
0: ko gbodo
1: lo sin lo ni ibamu pelu ase ti oga agba nle se ologun le Nigeria to ti pa pe gbogbo iwa kiwa gbogbo enikeni eyan keyan egbe kegbe ogba kogba isukisu ti won ba kora won jo gege bi odaran e ma mu obale bi orin lagbaja to so wi pe to ba ta fele fele sabale akaliro bakan na soro oni pe e ogbo awon nkan kan nbe bi esan gidi fun awon omogun le Nigeria be si ni e ogbadun re pupo gbogbo gba ki ugba te ba ti jade ti e si se awon aseyori ikoju awon ota bayi pelu ota ta ko sinu boda fun yin pe e fi mo ta won fele fele lo si oran Ashanti won fi mu da gbogbo awon eyan gbogbo ni ipinle Taraba lojo ni pe a wa fun yin sepesepe ni o ko ni si wahala o se ri gbogbo awon koloran si odaran awon obaye je pomo re baluwe ni gbogbo na la ran lo si orun Ashanti bi owo ota ba ti ota ba tin ba ota oni eto abo to si peye e foko bale amamu wale eto abo to peye na ni yo si ma wa fun yin lore kore Daily Post lo gbe gban ko biro na
0: oluwa de sibo ni se kamorile
1: jamu kan si ma ti rele baun mo tun wo kan na ni apo odo mi nbi o lorilede Ghana nibi won tin pe o ni se ka fefere won ni ileise olopa ti Ghana lowo won ti te omo orilede Nigeria mejo to n ti awon 66 mi ototo ti won je ni afurasi mi be lori wipe awon ewo odaran lo niranran na ni won hu ni apa abe lorilede ohun Punch Metro lo so di mimo lati pase oro to jade ni ojo aje Monday lati ileise olopa to orilede Ghana wipe ko ri ju tawon awon ti won kolu gangan na ni awon ologun oloro won ta won gbe won la won fi won fa won mu won si tun fe lorisirisi be na tun ni awon ewo odaran lo ni ranran ati o je wi pe iwa jagide jagan lawon orilede to paala ati awon agbegbe ojare to paala si ara won gege bi agbegbe amona won ni awon ibi ta sin wi o je awon ibuba ati aye ti won tin hu odaran ni atejade oro na lo n toka o wipe ise iriju akoko ile eto kokko waye ogunjo osu karun odun ta wa yi ni ni agbegbe ti paga iyan ni bi enu bode orilede Ghana ti Burkina Faso oni ele lo si je ki owo awon fi te ogoji awon ni afrasi ohun le ta ti ri okunrin 28 ati obirin 12 ti won fi je 40 mo wa fi kun wi pe awon ni afrasi ohun le ta ti orile ta ti ri omo orilede Ghana metali ni ogun 23 Ghanaians ati omo orilede Nigeria mejo 8 Nigerians ati omo orilede Burkina Faso mefa Burkina Babes ti won je mefa be ati omo orilede Mali kan Malian ani ati omo orilede Togo kan la kojopo eyin ara won ni ara won ti won ri loni ranran bi eri ma Germany show ona ni awon isu ati idi lorisirisi loni ranran to je pe ogun oloro ni nbembe ba si ni tata garan ta mo si okada marun e ti won tun fi nlo lati ma fi gbe awon ogun olore lo ba awon customer awon ni won tun gba lowo won ogoji awon ni afrasi 28 okunrin 12 obirin 23 omo orilede Ghana Naija mejo lapapo sa won je ogoji won fi kun o wi pe awon tun ri alupupu abi tata garan mokan la ototo le to si je wi pe lara on ti won ri nbe na tun ni awon ogun oloro lo ni ranran koda awon siga ti se ti le tohun to je pe o tin de contraband nu ni won tun ri ninu eru won won ni awon ta wi isa o won ti gbe won re ile ejo giga o a be ni ni orilede ohun le ti onidajo Ernest Pascal Gemazi ti o si gbe idajo na kale ni ojo yi kan na gege bi awon lopa se so won ni awon eni afrasi 16 ni won be ni akata awon lopa lati mo won bayo ti won si tu pada fi oju ba ile ejo ni ojo 4 osu kefa odun ta wa yi nigba ti awon 22 to ku ti awon eleyun ti aiwadi sin lo lowo nipa bawo ni won se lowo si iwo daran gbogbo ti won hu Punch Metro lo so di mimo pe ni ojo kokanla osu keta odun ta wa yi awon alase ti ijoba orilede Ghana lowo won te omo orilede Nigeria meta le ni adorun 93 Nigerians lori awon esun ka ma lu jibiti lori ayelujara aka yahoo yahoo ati awon iwo daran bi ka ma finish owo koto human trafficking si fi won se fara wonu awon ise bi eyipo ni Accra ti se orilede olulu orilede Ghana nigba ti won si gba awon meta le ni adorin 73 other Nigerians eyi ti won ni won ti fi won sabe lilo ogun oloro tulasi ti won si tun fi ya je won ata won ti won silo fun awon ise kise gbogbo lawon omo olomo ti won wo na ti je punch lo gbe
0: to
1: banko gbini bo se nsele ayin ni nsele nla tohun
0: adupe o
1: okunrin o soro lana po fun mi ni eran abi o pa bi owe lana a sa pada fun resi alagba
2: Mankeli emi ori resi to nso
0: Mankeli
2: mori but mi sugbon won mi o
1: ki akaro ogun ni oju lo firi
0: oju lo firi
1: be
0: sugbon beran o beran
1: oju a ma rodun
2: oni ka fi pade
0: Ke yo ma dabo wa o loni ati lojo gbogbo
1: ami
0: o
1: e ma gbagbe pe lago meji ale oni na ni lajule itan yo tun te siwaju ireki onibudo latowo loye di ofagunwa olare waju opele oro adewusi loruko mi elephant solo yin re mo king ti kiki ayo lere kushu eko eswa
3: Balaba ni baba ori lori o ma je aji se bi oyo laari
4: aji se bi oyo laari
5: o fun mo jere iwa topolo lo nlo

0: ẹlọ́dún àwọn oníṣòwò wa tí ó súnmọ́ rìnjìnà náwó díẹ̀. Fún àlàyé sí kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 0080.
1: Sade, kí ló dé sí láyé ní domi ṣàkùnrin tábìlì rẹ báyìí?
2: Mo ń kó àwọn àkókò yín domi mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
1: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
2: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nù domi. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
1: Mo ń lọ lé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò yín domi tèmi náà jọ.
3: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó máa Indomie moment yìí kọjá rẹ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ, kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfun yáfun. Lọ sí www.indomie.ng/myindomiemoment.
4: Ọdún Iléyà ti dé, ayẹyẹ àti ìgbàládùn ti wá bẹ̀rẹ̀ wa yìí.
5: Ìyẹ̀gbádùn ẹ̀dínwó tí ò lẹ́gbẹ́ lórí gbogbo ọjà Itel lásìkò pọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ ọdún Iléyà yìí.
4: Ra fóònù Itel City 200 ní 139,900 naira péré.
5: Tàbí kó yára wá ra Itel A200 Plus fún 129,900 naira péré. Kó o sì tọ́jú ẹ̀dínwó 5,000 naira sápò.
4: Pẹ̀lú àwọn ẹ̀bùn mìíràn tó máa gbà lójú ẹsẹ̀ bíi power bank àtàwọn ẹ̀bùn látọ̀dọ̀ Itel ní tààrà.
5: Yára wá ra tirẹ̀ báyìí. Ìpolongo yìí yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ 15 oṣù karùn-ún sí ọjọ́ 15 oṣù kẹfà.
4: Itel, gbé ìgbé ayé tó rọrùn.
6: Here you go there.
7: Mom, you didn't add milk.
6: No need to. Taste it and see why.
7: Wow, but how?
6: Is it milky?
7: Yes.
6: Is it creamy?
7: Yes.
6: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
7: I love it, Mommy.
8: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further. Milo!

0: súnmọ́ ọ.
1: regina
0: náwó díẹ̀.
1: fún àlàyé sí kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 800.
2: Ṣade, kí ló dé sí lánàá ní domi ṣe wá kan orí tábìlì rẹ báyìí?
3: Mo ń kó àwọn àkókò yín domi mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
2: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
3: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nù domi. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
2: Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò yín domi tèmi náà jọ.
4: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó máa Indomie moment yìí kọjá rẹ̀ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ, kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yíyá fún yíyá fún. Lọ sí www.indomie.ng/my-indomie-moment.
5: Here you go, dear.
6: Mom, you didn't add milk.
5: No need to. Taste it and see why.
6: Wow, but how?
5: Is it milky?
6: Yes.
5: Is it creamy?
6: Yes.
5: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
6: I love it, Mommy.
7: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.

0: sún owó ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga. Ṣé tí wọ́n bá sí pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
1: O ní láti jẹ́ méjèèjì, ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà, kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
2: Ní tìbúdò òru orílẹ̀-èdè Nàìjíríà, ó lé ní 600 agbègbè tí MTN Foundation ti dé ní pẹ̀kẹ́ wọn. Pẹ̀lú ètò ìdàgbàsókè àwùjọ, kí ni a lè jọ ṣe pọ̀? Ọ̀pọ̀lọpọ̀ agbègbè ni owó jẹ́ ètò ìlera tó kúju owó àti ìdásílẹ̀ ibùdó àyẹ̀wò ara ti wà nípasẹ̀ ètò yìí. Ǹjẹ́ o jẹ́ mọ̀ bóyá agbègbè rẹ ló kàn láti jàǹfààní yìí? Fi orúkọ ibùdó ètò ìlera alábọ́dé kan àti ilé ẹ̀kọ́ girama ti ìjọba sílẹ̀ lójú òpó www.mtn.ng/wcwdt tàbí kí ẹ fi àtẹ̀jíṣẹ́ MTN sọwọ́ sí 421. Ìforúkọsílẹ̀ àwásọ̀pin ní ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún yìí. MTN.
3: Many Indomie wrappers on your table.
4: I'm collecting my Indomie Moments wrappers. I want to win something big.
3: Something big, just like that.
4: Yes, by collecting 10 unique moments inside the Indomie wrapper, anyone can become a winner.
3: I'm going normal. I want to start collecting my own Indomie Moments wrappers.
5: That's right. Don't miss out on my Indomie Moments promo. Collect 10 unique moments and stand a chance to win amazing prizes. Visit www.indomie.ng/my Indomie Moments.

pẹ̀lú lílo dédé ìdáàbòbò wákàtí méjìlá Dettol ṣe àtìlẹyìn fún àdáyébá àwọn oníjà kòkòrò fún bí wákàtí méjìlá. Dettol ń ṣe ààbò fún ẹbí rẹ lòdì sí bí ọgọ́rùn-ún kòkòrò ti ń fa àìsàn. Dettol be 100% sure.

àkíyèsí pàtàkì. A fẹ́ kí ẹ mọ̀ wípé ìtàn àròsọ pọ́nbélé ni ìtàn yìí jẹ́. Nítorí náà, ohun ènìyàn gbogbo tí ẹ bá gbọ́ jẹ́ ti àwọn tí a yàn gẹ́gẹ́ bí ẹ̀dá inú ìtàn àròsọ yìí lásán, tí kì í ṣe ti ẹnikẹ́ni tí ó ṣe é ṣe kí irú ìṣẹ̀lẹ̀ inú ìtàn àròsọ yìí ó ti ṣẹlẹ̀ sí. Bẹ́ẹ̀ sì tún ni àwọn ìró ohùn tí a lò láti fi yàwòrán ìṣẹ̀lẹ̀ nínú ìtàn àròsọ yìí jẹ́ akitiyan àti ìgbìyànjú ọgbọ́n àtinúdá olùdarí àti onímọ̀ ẹ̀rọ ìsohùnpọ̀ láti fi gbé òye ìṣẹ̀lẹ̀ náà yọ lásán ni. Kì í ṣe wípé ó ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni níbi.

ọmọ ènìyàn kò gbọdọ̀ dé sàkání mi. Kí ni ọmọ ènìyàn jẹ́? Ó jẹ́ àkekè tí ó wà fún ìpalára, paramọ́lẹ̀ lábẹ́ koríko, ẹni ìbànújẹ́ fún àwọn ẹ̀dá alààyè. Ènìyàn dúró bí ẹni tí ó fi ojú ìdá rẹ̀ gbo ilẹ̀. Ó ń lo ọlá tí Olódùmarè fi kún rédérédé. Ta ni tó yín, ẹ̀yin ènìyàn? Kí sì ni ìlú yín sí àwọn ẹja? Ẹja kékeré, ọ̀tá ènìyàn. Títóbi, ọ̀tá ènìyàn. Bí ènìyàn bá tilẹ̀ ń pa ẹja tí wọ́n ń jẹ ẹja, a kò bá tún bínú jù bẹ́ẹ̀ lọ. Nítorí ọlá tí ẹlẹ́dà fún wọn ni. Ṣùgbọ́n ìyà tí ogunlọ́gọ̀ wọn fi ń jẹ ẹja kí wọ́n tó pa ẹja lòdì sí ìlànà tí ẹlẹ́dà ṣe fún wọn. Nítorí náà, èmi nìyí, èmi arọ̀ gidigba tí ń ṣe olórí ẹja inú omi. Òní ni ayé ti rẹ́pìn, pípa ni wọn ò pa ọ́. Irú ikú tí o bá fẹ́ kú ni mo fẹ́ kí o yàn. Yálà kí n pa ọ́ báyìí ni, tàbí kí n ṣe ọ́ bí ẹ ti ń ṣe àwọn ẹja. Kí n fún ọ ní nǹkan tí yóò pa ọ́, tí yóò máa pa ọ́ díẹ̀ díẹ̀. Èyí ni mí pé kí n fún ọ ní iṣẹ́ líle ṣe. Mọ̀ dájú pé kò sí ọ̀nà àti là fún ọ. Èmi ní iṣẹ́ alákòóso àwọn nǹkan tí ń gbé inú omi, erin mi, àwọn ejò pàtàkì àti àwọn ẹranko ńlá inú omi. Olókùn nìkan ṣoṣo ni ó jẹ́ aṣáájú mi nínú àwọn ẹbọra.

0: báyìí ni ẹ̀dá burúkú ìwé yìí èmi náà sì fún ní èsì mo ní kábíyèsí bí ó tilẹ̀ jẹ́ pé inú ń bí yín síbẹ̀ mo ní láti kọ́ sọ bí inú mi ti dùn tó láti mọ̀ yín lónìí ẹ̀yin tí ẹ wà gẹ́gẹ́ bí olórí ẹja inú omi mo sì fẹ́ kí ẹ mọ̀ pé bí èkúté kò ti lágbára níwájú ológbò bẹ́ẹ̀ náà ni n kò lágbára níwájú yín bí àgbọ̀nrín kò sì ti lè ṣe nǹkan kan níwájú kìnìún ni n kò lè ṣe nǹkan ṣùgbọ́n n kò fẹ́ kí ẹ ní èrò pé gbogbo ọmọ aráyé ni ó ń ṣe ibi sí ẹja lóòótọ́ olódùmarè fi òye dín kí àwọn ọmọ ènìyàn onírúurú sì ni gbogbo wọn èmi tí ẹ mú yìí kò ṣe ibi sí àwọn ọmọ ẹja rí n kò sì bá irin mi ní ìjàpọ̀ bẹ́ẹ̀ ni àwọn jomijòkè kò ní ẹjọ́ kan pẹ̀lú mi bí ẹ bá pinnu àti pa mí ẹ má ṣe pa mí lónìí ṣùgbọ́n kí ẹ kúkú fún mi ní iṣẹ́ tí wọ́n ṣe tí wọ́n kú lé lórí kábíyèsí. Nígbà tí mo sọ báyìí ó ní òun fún mi láyè àti ṣiṣẹ́ kí n kú lé lórí ṣùgbọ́n iṣẹ́ tí ó kọ fún mi ṣòro tó bẹ́ẹ̀ tí n kò lè ní èrò méjì ju pé òjijì ikú ń rọ̀ dèdè lórí mi ó ní.
1: Iṣẹ́ tí o ní láti ṣe fún mi ni èyí kí ilé ọ̀la tó ṣú o ní láti mọ ilé kan tí ó ní ìyàrá méjìlá tí ó sì ga ní ẹsẹ̀ bàtà méjìlá sí iwájú ilé mi yìí bí o kò bá lè ṣe é wọ́n pa ọ jẹ lálẹ́ ọ̀la.

kò rí i pé ikú gan ni èyí jẹ́ fún mi. Ọ̀rẹ́ mi, ẹkún ni mo bú sí. Mo sì bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ kí ó má ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n kò tilẹ̀ ṣe bí ẹni pé òun rí mi. Ó ní kí wọ́n tú okùn apá mi, kí wọ́n mú mi lọ sí ilé ìyá òun, kí n lọ sùn níbẹ̀ mọ́jú. Ikú rẹ̀, ikú lẹ́lẹ́yìn.

0: Wọ́n fún mi ní yàrá kan ní ilé náà. Wọ́n sì fún mi ní oúnjẹ. Mo jẹ́, mo sì fi ẹ̀yìn lé ilẹ̀. Bí mo ti sùn tán, ni mo rí tí ẹnìkan fi ọwọ́ kàn mí. Kí ó sì pè mí ní orúkọ mi. Ó ní.
1: Ìrèké oníbùdó tanná.
0: Eléyìí yà mí lẹ́nu. Mo sì tanná. Nígbà tí mo máa wò ó, ó di ìyá mi tí ó ti kú. Mo sì múra kí n dì mọ́. Ó ní n kò gbọdọ̀ ṣe bẹ́ẹ̀. Mo pa gbooro sí i kí n dì í mú. Ṣùgbọ́n òfo ni mo dì mú. Lẹ́yìn èyí, ó bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ sọ. Ó ní.
1: Ọmọ mi, ìrèké oníbùdó. Mo rí ìyá tí ó ti ń jẹ ọ́. Láti ìgbà tí mo ti fi ayé sílẹ̀, mo sì fẹ́ kí o mọ̀ pé o kò ní ṣègbé sí inú ìyá wọ̀nyí. Ní ìgbẹ̀yìn ayé rẹ, ayọ̀ ni yóò jẹ́ ìpín rẹ. Má ṣe bẹ̀rù àrọ̀ gidigbà, ipá rẹ̀ kò lè ká ọ. Àwọn ogun ọ̀run bọ̀ lẹ́yìn mi nísinsìnyí. Wọ́n ó sì ṣe iṣẹ́ tí ó fún ọ kí ilẹ̀ tó mọ́.

0: wa so fun mi pe owo je ki ma lo bi mo ba le se ise kan ti o ku ti ohun fe fun mi oni eranko kan wa ti oruko re nje ewure iberu ti o ma njo awon lenu lagbegbe ibe ati odo isu ni ewure iberu ti ma nwa wi pe ohun si nfe ki n ba eranko na oja bi mo ba le segun re ki ma lo o da ojo meje ti ija naa yo bere sugbon laarin ojo meje naa ile iya aro gidigba ni won o ma gbe bee ni aje ni iya naa o si ti wi fun ki o pami je ki o to di ojo ija naa mo gbo nigba ti o n so fun sugbon ko mo pe mo gbo. Iyàrá mi dojúkọ àgbàlá ìyá àrọ gidigba. Mo sì ti ń ṣe àkíyèsí àwọn ìkòkò mẹ́fà ńlá kan níbẹ̀ láti ìgbà tí mo ti dé ibẹ̀ pé a bà mí ni wọ́n. Nígbà tí ó di alẹ́ ọjọ́ tí olórí àwọn ẹja sọ̀rọ̀ ìjà yìí fún mi, mo rí ohun kankan. Mo fi ẹ̀yìn lé ilẹ̀ nínú iyàrá mi. Mo sì ń wo obìnrin àjẹ́ yìí. Ó wọ inú ọ̀kan nínú àwọn ìkòkò wọn ni lọ. Lẹ́yìn tí ó ṣe èyí tán, mo rí ejò ńlá kan. Ó ti inú ìkòkò náà jáde. Ejò yìí rìn kiri títí, ṣùgbọ́n kò wá sí ọ̀dọ̀ mi. Lẹ́yìn náà ni ó tún wọ ìkòkò tí ó súnmọ́ mi jù. Nígbà tí ó sì máa jáde, ó di ìyá àrọ̀ gidigba bí ó ti rí tẹ́lẹ̀. Lẹ́yìn èyí, ìyá náà tún wọ inú ìkòkò mìíràn. Nígbà tí ó sì ṣe bẹ́ẹ̀, mo rí kìnìún kan jáde láti inú ìkòkò náà. Ìgbà tí ó tún ṣe, kìnìún yìí wọ inú ìkòkò tí ó wà lẹ́bàá ọ̀dọ̀ mi. Ó tún di ìyá àrọ̀ gidigba padà. Bẹ́ẹ̀ ni obìnrin yìí ń dán àwọn ìkòkò wọ̀nyí wò tí ó ń di onírúurú nǹkan. Ṣùgbọ́n inú ìkòkò ti ẹ̀bá ọ̀dọ̀ mi ni ó ń wọ̀ kí ó tó yí padà. Gbogbo bí ó ti ń ṣe ni mò ń wò nítorí òṣùpá wà lákòókò náà. Nígbà tí ó di alẹ́ ọjọ́ kejì, mo mú obì tí ilẹ̀pá fún mi ní ìlú àwọn òkú. Mo fi sí ẹnu, ẹnikẹ́ni kò sì lè rí mi. Mo gbé ẹni ní ibùsùn mi. Mo jáde, mo tẹ́ ẹ sí abẹ́ igi kan ní ìta. Lọ́jọ́ náà, obìnrin náà fẹ́ pa mí gan ni. Ojú mi báyìí ló ṣe yí padà tí ó di ejò, tí ó wọ iyàrá mi lọ, tí ó ń wá mi kiri. Ó wá mi títí kò rí mi. Nígbà tí ó jáde nínú iyàrá mi tán, mo wọ ibẹ̀ padà. Nígbà tí ilẹ̀ sì mọ́, mo mú obì kúrò lẹ́nu. Ó wò mí títí, kò mọ èyí tí òun ìbá ṣe. Báyìí ni mo bẹ̀rẹ̀ sí sápamọ́ ní alaalẹ́, tí òun náà ń wá mi kiri, tí kò lè mú mi títí ọjọ́ kẹfà fi pé, tí mo dé láti bá ewúrẹ́ ìbẹ̀rù jà bí ilẹ̀ bá mọ́. Lóru ọjọ́ yìí, ó yí padà, ó di ejò. Nígbà tí mo sì rí i pé ó ṣe bẹ́ẹ̀ tán, mo yí ìkòkò àgbo tí ó máa ń padà sí kí ó tó tún di bí ó ti wà tẹ́lẹ̀ dànù. Ó wá àyè títí àti yí padà, kò lè ṣe é mọ́. Nígbà tí ilẹ̀ mọ́, ó fà wọ inú igbó lọ. Ọmọ rẹ̀ bẹ̀rẹ̀ sí wá kiri, ṣùgbọ́n kò rí i. Ó béèrè lọ́wọ́ mi, mo sì wí fún un pé èmi náà kò rí i. Bí àkùkọ́ ti ń kọ lọ́jọ́ náà ni ìyá mi dé. Ó sì mú idà ìdẹ kan fún mi. Ó dáhùn, ó ní.
1: Ìrèké oníbùdó, múra bí ọkùnrin lónìí o, ṣe bí akọni ọkùnrin. Jẹ́ kí ọkàn rẹ le bí òkúta tí ẹnikẹ́ni kò lè borí. Rántí, ìrèké oníbùdó. Ewúrẹ́ ìbẹ̀rù kìí ṣe ewúrẹ́ ayé, ohun ọ̀sìn olórí ìbàdàn. ìbàjẹ́ ni èṣù ọba ìlú ọ̀run àpáàdì ni olóòtú rẹ̀ ìwo mọ́kànlélọ́gọ́ta ní ìbẹ́ lórí ewúrẹ́ náà nígbà tí ó bá yọ lọ́kọ̀ọ̀kan gbogbo ìwo wọ̀nyí ni yóò gbiná bí iná náà sì kan omi kì í kú yóò túbọ̀ máa jó ni ṣùgbọ́n gbà fi òróró yìí pa ara kí o sì dúró dé iná ara rẹ̀ kò ní í jó ọ bí ó bá dé bá a jà kí o sì wá àyè kí ìdá yìí kàn án lára kí ó kan ẹ̀jẹ̀ rẹ̀ bí o bá lè rọ́jú ṣe èyí ìwọ yóò borí ẹranko náà ṣùgbọ́n bí ó bá di pé ipá rẹ kò ká mú òbí tí o gbà ní ìlú òkú kí o fi í sí ẹnu kí wọ́n má bàa lè rí ọ ẹlẹ́dàá rẹ yóò dúró tì ọ lọ́jọ́ òní o.
0: Èyí ni ìyá mi sọ fún mi. Lẹ́yìn náà, ó bá inú ihò ilẹ̀ lọ. Nígbà tí ó di agogo kan, àrò gidigba ké sí mi pé, ó yá kí a lọ sí ibi ìjà náà. Mo sì múra. Òun lọ níwájú. Èmi ń bọ̀ lẹ́yìn. Ó mú àgùntàn kan lọ́wọ́. Nígbà tí ó ṣe, àdé ibi tí wọ́n kọ́ òkìtì kan báyìí sí gbogbo ibẹ̀ tẹ́jú lọ pẹrẹsẹ ibẹ̀ tó ogún ìṣẹ́jú ní òrùwọ́ àti ogún ìṣẹ́jú ní ìbú gbogbo ibẹ̀ jẹ́ yanrìn nígbà tí adé ìdí òkìtì yìí àrọ̀ gidigba pa àgùntàn tí ó mú lọ́wọ́ ó wa ihò lórí òkìtì náà ó da ẹ̀jẹ̀ àgùntàn náà sí lẹ́yìn èyí ó mú màrìwò ọ̀pẹ ó nà án mọ́ ilẹ̀ ní ẹ̀ẹ̀mẹ́ta ní ẹlẹ́ẹ̀kẹta ó kígbe ńlá ó pe ewúrẹ́ ìbẹ̀rù

0: Κόνο ετό.
1: Α. Τσεκμπίλ. Λαού Ακμπάρ. Hey, Ολόνου εσύ. Αλχαμδουλίλλαχ. Αμδά ο Ασούκρα. Α. Ένι το μπα ο Αλάγιε
2: ni
1: ρόγιου σοδούν. Ωρο γεν ο Αδαβί ένι τσι αράνι. Το άσουν λόγω αλέ. Το σε πέ κορόρον σουν.
2: Αδού εγώ καλό κουτί ο μαζί.
1: Α. Kí wá ni ẹyọ àdúrà kan tó ń tọ̀ wọ́n máa ṣe?
2: Kọ́ lọ sá sáànù kọ jẹ́ kóhun
1: kọ́. A ní Ọlọ́run fún mi ní àlàáfíà.
2: Àlàáfíà ni ọmọ tọrọ.
1: Kóhun lè ráàyè sùn díẹ̀. À ó yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Aláwọ̀ Ọba Àlékè Ọlá Ọba tí ń ṣẹ̀rú dọmọ fún ni.
2: Àwọn ọ̀pẹ́ ò tiẹ̀ gbọdọ̀ lẹ̀
1: mọ́lẹ̀ báyìí. Ìgbà wo náà la ṣe ọdún iléyà kan náà?
2: Ibi ni bí àná yìí.
1: Ṣọ́bọ́ ọdún iléyà mi ìdè kàbí ìlókù ọ̀la yìí.
2: Ilẹ̀ ọ̀la lọ́mọ tán yìí.
1: À gbogbo agbára gbogbo ọlá gbogbo ògo ọwọ́ Ọlọ́run ló wà.
2: Àdúpẹ́ bàbá.
1: À jẹ́ pé bíléyà bá ti dé ìdè kàbí kájọ máa ṣe àbí bẹ́ẹ̀ kọ́.
2: Bẹ́ẹ̀ni gbogbo ògbóró ti ń ṣe wìtìwìtì báyìí.
1: Wọ́n ní ẹni ó wà láyé láàyè ní rojú sọdún.
2: Ní àlàáfíà.
1: Ọpẹ́ lọ́wọ́ àmúlàgà tó mẹ́yìn dúró lókè ẹnu.
2: Ọpẹ́ ńlá.
1: Ọpẹ́ lọ́wọ́ Ọlọ́run Aláwọ̀ Ọba Àlékè Ọlá.
2: Kábíyèsí bàbá.
1: Tó jẹ́ ká máa bẹ bí abẹ, òun náà ló tún jẹ́ ká máa wà bí ẹ̀wà.
2: Títóbi rẹ Ọlọ́run.
1: Ọpẹ́ lọ́wọ́ Elédùmarè Ọba tó jẹ́ kí a máa ṣe déédéé, ká máa ṣe dáadáa, tí ò jẹ́ káyé gbàgbé kálukú wa.
2: Àkóbẹ́rẹ́ fọlọ́run o.
1: Mélòó mélòó omi tó ti kọjá lọ lábẹ́ afárá, ẹni tó kàn ló mọ̀ ni.
2: Ẹni ó kàn lọ mọ̀. Kí dáadáa ọmọ kàn wá.
1: Mélòó mélòó àwọn èèyàn tí wọ́n ti di àgbégbìn.
2: Bí iṣu.
1: Àfihàn wọn.
2: Bẹ́ẹ̀ni àfi
1: gbogbo. Ṣùgbọ́n a fi ń dá ọlá ògo ọpẹ́ padà sọ́dọ̀ Ọlọ́run Aláwọ̀ ní Ọba Àlékè Ọlá.
2: Bẹ́ẹ̀ni má jẹ́ ní ọpẹ́ ìwọ ọkàn.
1: Pé ẹnikẹ́ni ò tiẹ̀ gbàgbé wa, ẹ mọ̀ pé ẹni tó bá jẹ́ àlàyé ọkàn láyé ìgbàgbé.
2: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
1: Kò kì í pẹ́ rárá tí àwọn èèyàn fi máa ń gbàgbé ẹni tó bá kú. Ó jẹ́ kẹ́rù Ọlọ́run gan-an kó bá yan.
2: Títóbi Ọlọ́run.
1: Mélòó mélòó la fẹ́ wí, mélòó mélòó la fẹ́ sọ. Mélòó mélòó àwọn tó ti sá kó lọ.
2: Bẹ́ẹ̀ni
1: o. Mélòó mélòó.
2: Ojú ẹ̀yìn mọ́.
1: Tó ṣe pé àárí wọn mọ́ mélòó mélòó. Àwọn tó wà látìmọ́lé ọlọ́pàá mélòó mélòó. Àwọn tó ń gba ìwòsàn ní ọsibítù bá ti ń sọ̀rọ̀ yìí. Ọwọ́ Ọlọ́run, ọwọ́ Ọlọ́run, ó máa kàn yín lára, àlàáfíà yín yóò sì dé padà.
2: Ọ̀rọ̀ jáde àsẹ́tẹ̀lé.
1: Àìmọ̀núrò la lè dúpẹ́ mélòó mélòó la fẹ́ sọ mélòó mélòó.

0: mélòó àwọn èèyàn tó wà lẹ́wọ̀n. mélòó àwọn èèyàn tó wà nínú àtìmọ́lé ọlọ́pàá. mélòó àwọn èèyàn tó ń já kiri káàkiri. tó ṣe pé wọn ò tiẹ̀ mọ ipò tí wọ́n wà. torí bẹ́ẹ̀ ló fi yẹ ká máa dúpẹ́ pé òkun lọ́wọ́ aláwọ̀ ọba àlékè ọláọba tí ṣerú dọmọ fún ni. ibikíbi tẹ́ bá ti ń tẹ̀lé wa lórí ètò wa agbó ìfẹ́ special splash 105.5 FM ilé funfun bálafẹ́lẹ́ lẹ́m̀bàdàn ẹ̀jẹ̀ a máa dúpẹ́ iléyà idil kabi ọdún iléyà mìíràn látúnṣe lọ́la ó tiẹ̀ tún wá forí sọ àjọ̀dún àwọn ìwé mo ṣì ń bọ̀ lórí ìyẹn o àjọ̀dún àwọn ìwé tọdún ìyábí ọlákọ́ni may 27 mo fẹ́ ra àwọn baba mama tẹ bá ń fẹ́ mú ọmọ yín lọ sí pápá ẹjọ́ lọ ni o ẹ̀dákun ẹjọ́ lọ ni o èyí tó wà nílẹ̀ àti ìrìnyànjú ọlọ́run ó dẹ̀ràn wá lọ́wọ́ ẹ̀dákun o ẹ má fọmọ yín sílẹ̀ ẹjọ́ ànísọmọ nu àwọn ọ̀pọ̀ àwọn aláṣẹ wa wọ́n ń gbìyànjú síbẹ̀ náà ọlọ́run ọba á ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú ògo ọlọ́run tó ètò wa àkànṣe ni fún ọdún iléyà idil kabir fún ti ọjọ́ òní mo sì mọ̀ wípé gbogbo ohun tí a fẹ́ gbéyẹ̀wò ní alẹ́ tòní ó máa jẹ́ ìṣítí tí ó ṣe gbogbo wa ní àǹfààní. adúpẹ́ lọ́wọ́ lámìdé pẹ̀lú mélòó ọlọ́run aláwò àṣebàárẹ̀ láìsí ẹ̀yin bàbá kò lè sí àwa. kásámọ̀ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ọdún iléyà mìíràn èyí tí ó tún ti dé o idil kabir fún tọdún yìí lágbára lọ́wọ́ ọlọ́run ọ̀pọ̀ ọdún là á ṣe láyé o nínú ọlá ńlá pẹ̀lú ìdẹ̀ra ni o ẹ ṣàmí àní kéko ọmọ aké bíi eku nínú ilé kálukú wa ládùúgbò wa nílùú wa ibi yòówù tá a bá wà kí ẹyẹ náà máa ṣe kínni kó máa ké bí ẹyẹ kí ọmọ ènìyàn kó máa fọhùn bí ọmọ ènìyàn ohun tí ó bà wà nínú jẹ́ ọlọ́run ọba òní jó ṣẹlẹ̀.
1: kásì fi kún gbogbo àwọn tó ti rẹran lóògùn ọlọ́run kò ní kúkú tó dọ̀la o gbogbo ẹ̀tọ́ lọ́run tí ìbò láti rí náà lọ́sàn-án owó okun ti wà lẹ́ẹ̀ran ló kù báyìí.
0: Owó kí ló ti wà nílẹ̀ ẹ má máa tàn wá jẹ mọ́ ebi inú ilé yín ni mò ń wò yìí àgbò tẹ́ ẹ rà lọ́dún yìí kà sí ara ọ̀rẹ́ mi kan ó ń pariwo láti bí ìjẹta ó ní wọ́n jí àgbò ohun tóun fẹ́ pa fún léyà ó wá ń sọ fún àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n ń bọ̀ wá gbádùn ọdún pé má wulẹ̀ wá mọ́ o bó ṣe wá sọ mi fẹ́ dárúkọ ọ̀rẹ́ mi yẹn bó ṣe wá sọ kò tẹ́mi lọ́rùn torí téèyàn bá ní mọ́ọ̀nì ìgbàgbọ́nú ọlọ́run wọn ni kì í dojú ti ni a lè rí ẹni tó súnmọ́ ẹni tá à ń sọ yìí tó kàn gbọ́ pé tó wọn ti jí ẹran lágbájá gbé o yóò ó sì lè lọ́ra méjì rọ́pò rẹ̀ kò sí ohun tọ́lọ́run ò lè ṣe tó adúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó fún wa lára yìí dá o béèyàn bá tiẹ̀ fẹ́ jẹ́ atukọ̀ ètò lórí rédíò tóun rẹ̀ bá há kí ló fẹ́ ṣe ọlọ́run náà ni àtúnbá níbẹ̀ àbí ọ̀pẹ ni fọlọ́run aláwò rabi ọdún iléyà idil kabir náà ni àkànṣe ètò agbófẹ́ special yìí nítorí ọdún iléyà ni inú mi wá dùn ara mi yá gágá bí ara akẹ́kọ̀ọ́ aṣọ lóde ìnáwó wípé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ nínú ẹ̀sìn islam náà ni a gbé wá ní ọjọ́ tòní mojúbà ìgbìmọ̀ aláṣẹ rédíò alálùbáríkà yìí a sì gbọdọ̀ gbàgbé bàbá wa tó jẹ́ olùdásílẹ̀
2: kábíyèsí
0: nígbà bá ti júbà ìgbìmọ̀ aláṣẹ tán kábíyèsí ọlọ́ọ̀ba a túbọ̀ máa wà pẹ̀lú yín o ọba murtado akande mfr
2: kábíyèsí o
0: ìgbà ilé yín a máa lé sí i àwo ilé yín ọlọ́ọ̀ba ò ní jẹ́ kó pẹ̀lú yín ẹ ń gbà yìí lójoojúmọ́ lágbára lọ́wọ́ ọlọ́run iwájú lẹ̀ máa lọ ẹni padà sẹ́yìn mo kí olóòtú àgbà fẹ́tò yìí túnde ọláwúwo àti bọ̀sùn aláyẹ̀dẹ́ àti ọ̀rẹ́ mi augustus pé tó wọ́n lẹ́ni ọdún bá ti bá láyé kó sáà máa yọ ṣẹ̀ṣẹ̀ àbí gbogbo mùsùlùmí ayé báwo ni o ṣe ti múra lẹ̀ fún ti ọdún iléyà tọ́lá
2: o ti sẹ́ ti o ti se ti
0: muslimi aye bawo la se sodun leya tola ye
2: o ti gbo ti se ti se
0: odun leya to tun foriso ajodun awon ewe le nigeria fun tola
2: idono suru la yo
0: awon lo si liberty won lo si gbogbo e sugbon ma gbagbe oro ti mo so le kan
2: ta fura o ka ki sara
0: eh eh ani ke mo omo yin lowo lo ni
2: won ma mo den gere won fowo won sa bi ya bayi seri
0: bo ti e je pe okunrin ni lere si tu to nsoro yi mo mo pe oju obirin ma ri mewa to ba ro bi omo
2: ko rorun o
0: ko rorun o lagba lowo olorun eyi to si wa lorun wa ta ti mo ba sese iyanu olorun o ma sele
2: amen
0: iko kan awon omo ati akeko ti won jigbe lo won pada sile
2: won amen amen amen
0: lagbara lowo olorun be lo se ma ri
2: amen ka fowo adua
0: ah muslimi aye aku odun aku

0: kódún ètò ìdá alágajù ẹwà.
1: Àkànṣe náà ni ètò agbo fẹ́ special àti alẹ́ òní. Nítorí náà ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni ó ròyìn ètò wa talẹ́ yìí fún yín. Kẹ́yìn náà kí ẹ máa tẹ̀lé wa bí ètò náà ṣe ń jáde sórí afẹ́fẹ́. Ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ Imam Abdulhamid Daoud Adéròmọ́lá lórí ìbéèrè tí mo takùtó sí ọ̀dọ̀ wọn lẹ́ẹ̀kan. Ohun tí mo dẹ̀ bí wọn náà ni pé etí jẹ́ ti ọdún léyà Eid al-Kabir ṣe gbé ilé tó ṣe gbé eru.
2: Alhamdulillah, adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run púpọ̀ olóòtú ẹ ṣe. Ẹ rí wípé nígbà tí mò ń sọ lẹ́ẹ̀kan wípé iléyá àwa là ń pè ní ọdún iléyá lọ́dọ̀ wa. Òrùtọ̀ ni orúkọ tí wọ́n ń pè ní ibòmíràn. Ẹ wá bèrè nísìn wípé kí ló dé tó fi gbé ilé rù. Anabiwa Ibrahim alayhi salatu wa salam tọ́lọ́ bàbá àlíkẹ́ ọlá ní ọlálà Ibrahim ọlálà ni àlá tó wá lá. Anabi ti jó yé wa pé gbogbo àwọn tá a bá ń pè lánàbí ọlọ́run tí wọ́n bá lálà aláyẹn ṣe àlá o ìyọ́lẹ̀ ránṣẹ́ wa ni wọ́n ń pè yí táwọn èèyàn ń pè ní wáàyí revelation tí máa wá ń bá
1: ìyọ́lẹ̀ ránṣẹ́
2: bẹ́ẹ̀ ni òun gangan ni yorùbá ẹ̀ ìyọ́lẹ̀ ránṣẹ́ wa tá a mú wá báyàn látòjú oorun
1: ìfinihàn
2: bẹ́ẹ̀ ni pétọ́ lágbájá afẹ́ran ní nkankan àmàlà ni ó jẹ lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àmàlà àwọn ànẹ́bí ọlọ́run lọ́dọ̀ tiwọn wáàyí ni èyí tá à ń pè ní yọlẹ̀ ránṣẹ́ ọwọ́ alálà yẹn gẹ́gẹ́ bá alukoran sọ pé bàdà bisimilahi rahmani rahim a'udhu billahi minash shaitani rajim bisimilahi rahmani rahim wa idh qala ibrahima li ibnihi nígbà tánà ibrahima.
3: Inni ara fi manami anni azbahuka fanzur madha tara qala ya abati fa'al ma tumar satajiduni insha Allah
2: minas-sabirin. Anabi Ibrahim sun o alala loju orun wipe ohun dunbu omo ohun ilala pe ohun dunbu omo ohun yi Anabi Ibrahim wa fe mu adehun to la àlá tó láwọ́ fẹ́ mú ṣe ọ wá jí lójú oorun ọlọ́bọmọ rẹ̀ ìhá bùnẹ́yà irọ́ ọmọ mi.
3: Ìní ọ̀rọ̀ fìlmẹ̀ náà mi á ní àdìbáhùn kàfẹ́ǹdù máa dá tààrọ̀.
2: Ọ wá lọ sọ fún Ibrahim pé Ibrahim lọ sọ fún ọmọ rẹ̀ Ismail pé irọ́ ọmọ mi mo lálà lójú oorun pé mo dúnbù rẹ̀. Ọmọ wa sọ pé fáńsùrù máa
3: ṣàtàrọ̀
2: ohun tó lálà rí yẹn lọ ṣe bẹ́ẹ̀.
3: Kọ́lá ya abati fa'al ma tumar satajiduni insha Allah
2: minas-sabirin. Ọmọ nílẹ̀ bàbá mi ń tó ọ lálàá rí hun lọ ṣe é pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run ọba mi ló ní sùúrù ẹ̀dá. Eléyìí fi hàn wípé àwọn ọmọ tí wọ́n tẹ̀lé àṣẹ òbí wọn nù wọn ò ju àwọn ọmọ òde òní tí bàbá wọn máa hú kọ́ tí bàbá ọmọ pé tí wọn máa nawọ ọwọ lásán ni bàbá náà pé bá ń gbó mi.
1: Bá ń gbó mi àbó orí tí mo hù kọ́ ni.
2: Ó ti gbá géèmù lọ lórí fóònù.
1: Láyé social media tá a wà yìí.
2: Ó ti gbá géèmù lọ lórí
1: fóònù
2: kò rí nǹkan kan mọ́. Dìgbòdìgbò pé ó ti ẹ̀gbọ́n tí bàbá wí. Ká tó wá sọ pé bàbá sọ pé lágbájá o ọ̀yà wa bá ń lọ bá kà dáàdi ilẹ̀ ti ṣú mi ò lè lọ kankan mọ́ sìn pípa ni ọmọ sọ bàbá sọ fọmọ ẹ̀ pé òun fẹ́ pa.
1: Kò sì sá lọ kó tó dìgbà tí bàbá ọpọ
2: mọ. Rárá kò sá lọ ohun tó sọ bàbá ni pé ọ bá mi ló ń sùúrù ohun tó lọ ni ò ṣe lọ ṣe bẹẹ. Ìtàn wa fi yé wa pé Anabi wa Ibrahim alayhi salatu wa salam ọ wa mọmọ rẹ lọ sáàyè tí wọn ń pè mú náà lénìí àyè tá à ń pè mú náà ibẹ̀ Anabi Ibrahim mú Ismail lọ. Àmọ́gbà tí Ismail débẹ̀ ó dì í lọ́wọ́ ó dì í lẹ́sẹ̀ gẹ́gẹ́ bá àánẹ́ ṣe máa ń di ẹran nígbà tá a bá fẹ́ pa ni.
1: Bó ṣe ọmọ mi ni yóò ti já pàtì tí ó fẹ́rẹ́ gé.
2: Àánú Ọlọ́run ti ń bẹ lórí wa náà ni. Lọ́lọ́run fi padà fi nǹkan mi rọ́pò tí ọba fi nǹkan mi rọ́pò ni kò ní rí bẹ́ẹ̀ fún wa lé ni. Ọmọ kí a kú
1: mọ́ bàbá.
2: Àti ìdèbí ìbéèrè tẹ́ bèrè bàbá.
3: Àìdèbí ìbọ̀ máa wà gbó.
1: Mo fẹ́ kẹ́ tètè
3: délé ni. Wọ́n máa lè zàmánì náà ìbò sí wa náà.
2: Tọ́ à ń bú gbà ni ẹgbẹ́ orin tá a fà bá ń gbé wá. Àmọ́ gbà yẹn ìgbà kọ́ àwa lọ́wọ́ wa ni láì fi yẹn wà torí pé gbogbo àwọn ọyẹ́lẹ́gùsí awon ya latarodo ana awon ye lelubo awon mo ti won to lanahun awon no ya professor leni gbogbo awon tan professor teni nto kini won ya won ti didakuda aje pe ke se gba owo awon
3: ni afa
2: o je lo bi bere ti won bere to bi gbele ru gaje ntete lo be igba tani bi ibrahim wa yun omo yi ti pe ko won odu ti odu odududu ko du olorun baba like ola pada fi agbo o pada fi ropo fun anabi wa ismail tolorun so nuna kwan gbo fa dainahu bisibihini asim olorun la fi agbo ropo pada fanabi ibrahim ko pa instead ko pa ismailu agbo lo pa on to fu wa gbe leru lodo yoruba ta fi npe ni ile ta ba npe ni alahadihia lodo larbawa itumo kenu awon kan ni ta fi npe na de aya ni pe akoko ta ma ndu erin akoko duha ni ayoru kon ja lati be la fi npe na alahadihia e warun ti yoruba fi npe ni ileya awon so wi pe ngba ta nabi ibrahim to pa omo re titi opa mo tolorun fa gboran se si o wa mu lo pe omo mi oya dide le ja lo ile ya lo ba ni so be o ninu te ti won la won fi n pe rodun ile ti ya o inu okenu isko kenunu tumo ni o
1: oda ke pa ni be bo se ma bere kan lowo yin sugbon an lati lo se eka ipolowo oja bo se fe ki awon ton tele wa kakiri orilede agbaye na kon ma fi yesi wi pe bo la se sodun leya lala ise lala idese an bo de pa yen ko to di pa bo se abala asiri boju ba yeju ko won ma se yo gbe soke splash la wa ni badan mido ati kore e se gan
4: Splash FM 105.5.
5: Guy, why you dey smile like this? Wetin happen?
6: Cause I don't win trip to go abroad.
4: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.

0: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
1: They say the more the merrier, and Guinness just proved it.
2: Mm-hmm.
1: Yeah, your bold, black Guinness Foreign Extra Stout is now a bigger 440 ml can.
2: Oh, really?
1: Uh-huh. That's an extra pour of rich, full-bodied Guinness goodness.
2: Nice! More stout, more flavor, more vibes to share with your friends.
1: Now you can enjoy more Guinness with the new 440 ml can.
3: Drink responsibly. Not for sale to persons under the age of 18.
4: Gbogbo ọjọ́ ní ìbẹ̀rẹ̀ ọ̀tún. Ìbẹ̀rẹ̀ ọ̀tún láti ṣàgbogbo ipá rẹ. Ṣàgbogbo ipá rẹ lójú òpópónà. Ṣàgbogbo ipá rẹ lẹ́nu iṣẹ́. Kódà ṣàgbogbo ipá rẹ láàrin àwọn tiẹ̀. Bó ṣe ilé ijó, ṣàgbogbo ipá rẹ lábẹ́ bó ti lè wù kórí. Ibi tó bá le là ń bá kíkanjú. O ṣẹ̀ṣẹ̀ nílò láti máa gba àṣẹ láti gbé ìgbé ayé tó nítumọ̀. Ìwọ gangan la fi rán. Gbé ìgbé ayé tó nítumọ̀. Live it 100 MTN.
5: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, síbi èdú kan, àti iyọ̀.
6: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí èdú ṣe kú gbogbo ilé báyìí?
5: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
6: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.
7: Honorables, ní sáà yìí tí ohun gbogbo ń yára bí àṣá, ó rọrùn láti pàdánù àjọṣe rẹ pẹ̀lú àwọn ènìyàn tó ṣe pàtàkì sí ọ. Ìdí rèé tí Trophylaga ṣe ṣe àgbékalẹ̀ ètò àsopọ̀ fún àwa honorables. Ṣàwárí àwọn honorables ẹ lọ́jọ́bọ̀ Thursday. Ó jẹ́ àmì ìfara ẹni jìn ìpè láti jọ gbé Trophy Premium Lager kan sókè. Káàsì ṣe pẹ̀kín rẹ̀ kí ara wa lẹ́ẹ̀kan sí. Nítorí láàrin gbogbo rẹ̀, àwọn honorables a máa dúró gbọ̀n lẹ́yìn ara wa. Ṣàwárí àwọn honorables ẹ lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ yìí. Trophy Premium Lager, ọtí tí a pọn fún àwọn àkókò ọ̀wọ̀. Kì í ṣe fún ẹni tí kò tí ì pé ọdún 18.
8: Flash FM 105.5.
9: Agbo Ife Special ni Splash 105.5 FM. Ogun akọkọ rédíò àdáni ń bàdàn.
10: Agbo Ife Special.
11: Ẹ máa bá wa ká lọ jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé. Inú wa dùn, ara wa yá gágá bí ara akẹ́kọ̀ọ́ aṣọ lóde ìnáwó nítorí ọdún léyà Eid al-Kabir ó tún ti wọlé dé o. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ta wà lálàáfíà o. Ẹni tí àlàáfíà rẹ̀ dàbí fíafíà, Ọlọ́run á fọwọ́ lé ìlera yín, ẹ sì máa dìde padà. Ẹ̀yin tẹ́ wà nílé ìwòsàn tó ń tọ́jú yín, ẹ̀yin tẹ́ wà nílé tara yín. Ọlọ́run ọba fún yín ní ìwòsàn pípé. Chief Imam, ẹ ń sàn kankan lẹ́ẹ̀kan ká kó papọ̀ mọ́ bó ló ṣe yẹ ká ṣọdún láláì ṣẹ̀.
12: Naam, ní kí a tó lọ fún polówó ọjà, à ń sọ nípa bí iléyà ṣe gbé ilé rù.
11: Bẹ́ẹ̀ni.
12: Mo ti sọ dí àkọ́kọ́. Ìdí ẹlẹ́ẹ̀kejì lọ́dọ̀ àwa Yorùbá tá a fi ń pè ní iléyà, òun náà ni wípé ọdún kan téèyàn ó ṣe ni tínú ilé ọ̀yá tára ọ̀yá. Torí wípé ọmọ tá à ń yọ ẹran lé lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò bọ́ nu kòkò yẹran fúnra rẹ̀.
11: Àwa náà ti máa wá ń tako tó béèrè sáwọn àlejò wa láti ọdúnmọdún sẹ́yìn wípé iléyá tí à ń sọ̀rọ̀ rẹ̀ tó jẹ́ ọdún Eid al-Kabir tí à ń sọ yìí gan. Ṣé ilé ibi tá a yá gbé tá à ń gbé bóyá wà nìbàdàn ní ìsìn bóyá ọ̀tọ̀ níbi tí ìlú wa wà àbí ibi tí wọ́n ti forí wa sọlẹ̀ tí wọ́n ti bí wa sí ilé wo ni wọ́n sọ àbí ìyín ilé ọ̀hún ilé náà ni.
12: Ẹ ṣeun bàbá Ọlọ́run jẹ́ mi yógun.
11: Àmì sáà.
12: Gbogbo ibi tá a bá ti wà náà nílé lákòókò ìgbà yẹn.
11: Ìyín ilé ọ̀hún ilé. Ìyín
12: ilé ọ̀hún ilé náà ni. Ìbáṣe ilé tá a yá gbé, ìbáṣe ilé tá a kọ́ fúnra wa. tori pe bi ta n gbe lowo asiri ba ti bo gbogbo bi teyan ba tin gbe lakoko gba tin lo teyan ba gura teyan ba sanwo e ohun lo ni lakoko gba yen toro sanwo e
11: ni shoki imam se n gbo mi dada sa Abdulhamid Daud Aderomola bo la se sodun tola yi teyan o si ni dese bo la se ni ajosepo pelu ara wa ti olohun o ni kon ti to da se dede ti olohun o fi ni ko a se dede si bi oruko wa wi pe e tun fun won la a fun won laaye kon raaye sodun e wo gbo ton se rada rada
12: e seun kuko olotu a ri pe alqur'ani gbogba ti o ba so fun wa inu suratul mulk olohun ni ohun da oku ohun da laaye o wa lohun fi den wa wo ni ka wo ta ni o se dada
13: ayyukum ahsanu amala wa huwa al-azizul ghafur
12: olohun dan wa wo ni awa ta seku lori le ipe lalaafia ta si lowo lowo ta si nle wo san ta si lahamo adanwo lo fi se fun wa adanwo ki lo fi se na ni wi pe o fe mo ta ni o se daada lu wa
13: ahsanu amala
12: iwa se ba se wa sodun ta fi ni dese olohun ti la kale
11: oda
12: akoko be ni wi pe gbogbo en tin ba nje muslimi ba ba tin ji la ro la nkan akoko ni ka ko lo kirun alo sin lohun
13: inna salati
12: afa akosasiko elekeji inu e ohun ni pe ta ba ti kirun tan ka mura ka gba yidi lo ka lo kirun fọlọhun odi meji eleketa be wa ni pe ka dari pada wale ngba ta ba ti ko yidi ka wa pe ran fọlọhun ba wa
13: ni ola
12: inu ta ba wa wale ta lo ki ta pada wale ta wa pe ran lai je wi pe ngba ta n bo ni yidi a ji anse ti yen tori pa won kan tun be baun te ba ti ruku
14: eya
12: anseti ti o jini o ma wa ko nirun ki
14: oluwa mi
12: ibi ta ba din di fun
11: awon yen gan la n pe ni kana ko ri eya
12: awon nu
14: awon
12: giran awon yo sonu ti won o tun dese ama la ni so sonu ta fi ni dese ni pe ma ji anseti yen lati idi
11: so
12: ma ko ba to n ba ta ma yo wo lapo yen to ba tin bo wa
11: ma lo ye eran le ya o
12: si ma lo pe awon kan ti lo yidi tan eran le ya won loku ti wo wa lo ji
15: ma lo tu eran le
12: ma se be awon yen ti won se ma se eso ti won ti la ba lo ki won le ta loku le ma lo ji eran le ran gbogbo eno ba se yun to ba lo hun sodun odun ko ni se o
11: ata
12: si be ni sodun isi nkan mi no olo ma se wa le isu
11: seri bi ta ba eto wa de yi mo gbadun yi gan o ẹba wa dìde láàrin ìṣẹ́jú mẹ́fà àwọn atako tó ìbéèrè mẹ́fà sí ẹnìkejì yín àfàwọ̀ àgbà nígbà tẹ́ bá wá padà dé ẹ wàá ṣẹ̀rí ọ̀rọ̀ kó tó di pé ayọ̀ǹda yín ẹ ṣe gan-an ni. Abiola Adekanbi bá mú imam lọ síbi tá a máa mú àwọn àlejò wa lọ ṣe lè ráàyè bẹ́yẹn ok ọ̀dà. Oya
15: papa
11: láàrin ìṣẹ́jú mélòó kan péré ọ̀dà ṣe ti ṣetán

0: So láìṣe àní-àní, àkókò ti ń pè wá lẹ́jọ́ lọ díẹ̀ díẹ̀. Ìbéèrè àṣírí ní ìpele bójú bá yẹjú kóhùn ó má ṣe yẹhùn náà ni a wà báyìí. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí mọ́ láàárọ̀ wà sí àwọn náà ti wà ní ẹgbẹ́ ọ̀dọ̀ mi ní àyín. Ìbéèrè àkọ́kọ́ leléyìí, ǹjẹ́ mùsùlùmí mùsùlùmọ́ ó lè jẹun kúrò nílé kó tó lọ kírun Eid al-Kabir ọdún iléyá bí irú ti ọ̀la yìí ní yídì? Ṣàlàyé ìdí ẹ̀.
1: Ó
0: lè jẹun. Ìbéèrè kejì, ìyàwó ni Islam kọ sí àṣà kíkó ẹran iléyá há sí ojú pára nílé ìdáná tí wọ́n máa yan fún odidi ọ̀sẹ̀ kan nígbà míì tó fi máa pẹ́? Ìhàwo ni Islam kọ sírú àṣà báyìí, ṣó dáa ni?
2: Bẹ́ẹ̀ni, torí pé ilé àtàfinẹ́ ká pa
0: á. Sọ̀rọ̀ sókè dáadáa.
2: Lẹ́yìn ìdáwà ṣe pa á, ta ti gbalada lórí rẹ̀, gbogbo irun kọ̀ọ̀kan tá a bá gbalada lórí rẹ̀, ihu rẹ̀, eegun rẹ̀, gbogbo nǹkan tó wà láàyè lá gbalada lórí rẹ̀. Ọlọ́run tó wá fẹ́ ká dunra wá nù náà. So dídá fi kó pamọ́ nù. Ká wá máa jẹ́ kí ká wá máa hawọ́ mẹ́rin, ká bún àwọn èèyàn náà. Ká má jẹ́ kí ìta kó pamọ́ kó ju ìta hà lọ.
0: Ìbéèrè kẹta, ǹjẹ́ ànábì Ibrahim sọ fún aya rẹ̀ pé òun ti bá Ọlọ́run Allah dámájẹ̀mú pé tí Ọlọ́run bá fún òun lọ́mọ, òun ṣetán láti fi ọmọ náà rúbọ fún Ọlọ́run Adẹ́dà?
2: Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n kò sọ pé òun ò fi rúbọ, òun ò fi jọ́sìn fún
0: Ọlọ́run. Ó fẹ́ fi jọ́sìn fún Ọlọ́run, àbí?
2: Bẹ́ẹ̀ni.
0: Ìyẹn ni pé kò bá ìyàwó rẹ̀ lójijì.
2: Bẹ́ẹ̀ni.
0: Ó ti sọ fún tẹ́lẹ̀.
2: Àwọn méjì jọ ń wá ọmọ tipẹ́tipẹ́. Kódà ìgbà tó fẹ́ rí ọmọ gan, ó sọ gbà. Ìgbà táwọn mọ̀lẹ́kà wá fún un nírò. Ó wá ní àlìdù wa ní àjú sún wa hádà bá àlì ṣe ọ̀kan. Ó ní ṣe èmi ò tún wá bímọ tí mo ti wọ menopause tí ọkọ mi náà ti darúgbó. So àwọn méjì jọ ń wá ọmọ tipẹ́. Ìgbà tó wá múrò wá bá sọ gbà. Ọlọ́run tó bá ti fún mi lọ́mọ yìí. Nítorí sọ pé ká mọ Bọ́lọ́run dámájẹ́mú.
0: Ó dáa.
2: Ọlọ́run lè fún wa ní nǹkan.
0: Ó dáa.
2: Ṣé wàá tààbà dá máa jẹ́?
0: Ìbéèrè kẹrin, mo sọ lẹ́ẹ̀kan pé ọdún iléyá Eid al-Kabir ó ní nǹkan ṣe pẹ̀lú ilé tí à ń gbé. Ṣé ìlú abínibí ni ilé tí à ń sọ tó jẹyọ nínú iléyá, àbí ilé tí à ń gbé ní ìdálẹ̀ ibi tá a ti ń rí tajé ṣe?
2: Ilé tá à ń gbé ní ìdálẹ̀ ibi tá a ti ń rí tajé ṣe náà.
0: Àbí ilé nílé jẹ́?
2: Ilé nílé jẹ́.
0: Ìbá ṣe bi tí wọ́n bíyàn sí orírun rẹ̀, àbí ìbá jẹ́ bi tí a wá ń gbé ta ti ń ṣiṣẹ́?
2: Ibi tá a wá ti mọ̀ pé yóò ti dùn.
0: Ìyín ilé, ọ̀hún ilé. Ìbéèrè karùn-ún, báwo ni ayé ìbá ṣe rí láyé òde òní tó bá jẹ́ pé àkọ́bí ọmọ ẹni náà la fi ń paléyá lọ́dọọdún? Kí ló lérò pé ó máa ṣẹlẹ̀ ná?
2: Tó yẹ Ọlọ́run ti mọ̀ púpọ̀ ní bọ́mọ ìdáwọ́dámọ̀ láàmú náà ni.
0: Kí ni ìbá ṣẹlẹ̀ ná? Àwọn ọmọ ó ti fọ́ dáadáa, kálukú ó ti sá lọ. Ìbéèrè kẹfà ló káàdì gbogbo ẹ̀ ńlẹ̀. Mo mọ̀ pé ó ṣe pàtàkì pé kí a fi ẹran iléyá ṣọwọ́ sí àwọn ẹbí ìyàwó mùsùlùmí. Ta ni a ó fi irú ẹran bẹ́ẹ̀ ránṣẹ́ sí àna ẹni? Ṣé ìyàwó lọ́ọ̀dẹ ọkọ rẹ̀ tọkọ sì pa ẹran iléyá, ṣé ìyàwó ló máa mú ẹran lọ bá àwọn òbí ẹ̀ ni, àbí a máa rán èèyàn lọ́tọ̀? Ohun tí ò yé wa là ń bi yín o.
2: Ọkọ gangan ló ní àṣẹ lórí ìyàwó rẹ nínú Islam. Ọkọ gba kódà tó yẹ pé.
0: Ta ló máa fi ẹran yẹn ránṣẹ́ sí ọkọ ni fúnra rẹ̀?
2: Tó bá yẹ kó ọkọ wa lágbára, ó máa gbàṣẹ, ìyàwó máa gbàṣẹ lọ́wọ́ ọkọ rẹ̀ kó tó gùn.
0: Tó ẹ bá mi pé bàbá ká ṣẹ̀rí ọ̀rọ̀ kó tó di pé a máa lọ sí ìpele òkò tó ìfẹ́ fún àǹfààní ẹ̀yìn tí ẹ̀ ń tẹ̀lé wa lórí ètò agbo ìfẹ́ special ní ìkànnì ọmọlúàbí The Integrity Station Splash 105.5 FM ilé funfun Báláfẹ́lẹ́lẹ̀ Ìbàdàn òkò tó ìfẹ́ ti alẹ́ yìí. Ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ la fẹ́ gbé yẹ̀wò. Ẹ ṣe tí ẹ̀ ń gbọ́ wa. Inú mi dùn, ara mi yá gágá. Bí ara akẹ́kọ̀ọ́ aṣọ lóde ìnáwó Imam Abdulhamid Daoud Adéròmọ́lá wọn ti dé o. Ìbéèrè àkọ́kọ́ tí mo béèrè lọ́wọ́ ẹnìkejì yín, òun náà ni iléeṣẹ́ ṣe tán sà. Mi ò gbóhùn yín dáadáa o.
3: Bẹ́ẹ̀ ni sà.
0: Ó lọ báyìí, ìbéèrè náà lọ báyìí. Njẹ Mùsùlùmí Mùsùlùmọ́ le jẹun kúrò nlé láàárọ̀ kó tó di pé wọn lọ rè kírun ọdún léyá Eidel Kabir ní yídi ìró eléyìí tá a tún fẹ́ ṣe lọ́la.
1: Ẹ ṣeun olóòtú.
0: Àbí kò sí nǹkan kan tó di wa lọ́wọ́ láti má jẹun.
1: Tó bá ti jẹ́ wípé ìrun ọdún iléyà ni a ní jẹun tá a fi lọ sí yídi.
0: A ní jẹun ódìgbà tá a bá padà dé.
1: Ódìgbà tá a bá padà
0: dé. Kí làṣírí tó wà ń bẹ̀ sà.
1: Ẹ ṣeun gẹ́gẹ́ bí Súnà. Ìlànà òjíṣẹ́ ńlá níbi wa Muhammad tá ń tẹ̀lé
0: ó
1: ṣe gbé kalẹ̀ nìyẹn. Ẹni tó bá wá jẹ́ pé ó pa ẹran èyí tó dáa jù ni pé tó bá dé inú ẹran tó bá pa ni kó kọ́kọ́ jẹ. Àwa tí a bá pẹran táwa bá dé a lè jẹ nǹkan míì bí èso.
0: Ọ̀dà bàbá ìgbàgbọ́ onímọ́ni tá à ń sọ yìí mò ń béèrè lọ́wọ́ ẹnì kejì yín pé ǹjọ́ sọ fún ìyàwó rẹ̀ pé òun ti bọ́ lọ́rùn aláà ọba àlekè ọlá dá májẹ̀mú pé tí ọlọ́run bá fún òun lọ́mọ òun ṣetán láti fi ọmọ náà jọ́sìn fún ọlọ́run aláà.
1: Eléyìí àwọn èèyàn máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà wípé ànábì ibrahim sọ bẹ́ẹ̀ wípé òun májẹ̀mú yẹn lòun ṣetán láti wá
0: mọ̀ṣẹ́.
1: Àwọn èèyàn ló máa ń sọ bẹ́ẹ̀ nínú àwọn ìtàn.
0: Ọ̀dà ó ti tó tẹ́ mi lárúsà.
3: Ìkejì pé ìyàwó ni Islam kọ sí kíkó ẹran ha para.
0: Arànpá ti yanjú yẹn lẹ́ẹ̀kan.
3: Ìkẹta ni ìtaàbò ìkejì.
0: Ok ìbéèrè kejì àbí. Ìyàwó ni Islam kọ sí àṣà kíkó ẹran léyà ha sí para fún ìgbà pípẹ́.
1: Ẹ ṣeun.
0: Tí ó fi máa gbẹ lókè.
1: Ẹ ṣeun.
0: Tí náà máa fi mọ lábẹ́.
1: Eléyìí náà wà níbàámu pẹ̀lú ìlànà ẹ̀sìn ànábì wa Muhammad sallallahu
0: alaihi wasallam
1: ẹ̀sìn tọ́lọ́run gbé ran ẹ lọ́wọ́ torí pé ọdún kan wà tó ṣe pé ànábì sọ fún àwọn èèyàn pé ẹran ọdún iléyà yàn gbọ́dọ̀ jọjọ́ kẹta lọ tẹ́ fi pin tán.
0: Ètí jẹ́.
1: Ìgbà tó dọ́jú kejì àwọn sàbí bèrè pé ṣé bá a ṣe ṣe lọ́dún tó kọjá lọ láṣẹ lọ́dún ìyá ànábì ni rárá. Ọdún tó kọjá lọ yẹn ọgọ́rọ̀ nú àwọn sàábà àwọn sàábì ànábì àwọn companions ẹ̀ gbogbo wọn ni wọ́n lọ sójú ogun wọ́n fa àwọn ìyàwó àtàwọn ọmọ wọn lẹ̀ àwọn tí wọ́n lójú ogun yẹn láǹfààní àti pẹran. Àwọn tó wá pẹran kí wọ́n má ba ẹran pamọ́ sínú ilé kí wọ́n lè pin kárí lóbi náà gbọ́dọ̀ jọ ọdún kẹta lọ. Àmọ́ ọdún kejì yẹn ó ní kí wọ́n jẹ́ ká fi ṣe sàárà ká tún pamọ́ ńbẹ̀.
0: Ọ̀dà ẹ ṣe ìmáàmù. Adémọ́lá Ọlágbẹ́njọ́ bàbá Ìbàdàn. Ọ̀dà pẹ́lẹ́ kẹrin.
3: Ìkẹrin la bàbá.
0: Mo sọ lẹ́ẹ̀kan sà wípé ọdún iléyà ní nǹkan ṣe pẹ̀lú ilé tí à ń gbé. Mo wá fẹ́ béèrè lọ́wọ́ yín lásìkò yìí pé ṣé ìlú abínibí ni ilé tí à ń sọ gan-an ni tó jẹyọ nínú iléyà àbí ilé tí à ń gbé ní ìdálẹ̀ ibi tá a ti ń rí tajé ṣe.
1: Tẹ́ ẹ bá gbàgbé mi náà sọ lẹ́ẹ̀kan pé Yorùbá ní pè ní la fi ń pè ní iléyà. Mo sì sọ ìdí méjì tí Yorùbá fi ń pè ní iléyà. Gbogbo ibi tá a bá ti wà nínú ẹlẹ́ẹ̀kejì bẹ̀ ni pé gbogbo ibi tá a bá ti wà tó jẹ́ ilé tá ń gbé ilé nílé jẹ́. Kí ilé wọ́n ṣàyà kára wọ́ yá kọ́dẹ̀ wa ní òtún yá.
0: Ìbéèrè karùn-ún àbí? Ìbéèrè eléyìí ọ̀la tanbọ́gi o. Báwo ni ayé ìbáṣe rí tí ó bá jẹ́ pé àkọ́bí ọmọ ẹni là ń pa ta fi ń ṣe lé yá lọ́dọọdún kí ni bá ṣẹlẹ̀ náà.
1: Aláàánú lọ́lọ́run ṣá eléyìí lágbára ọlọ́run náà ò lè jẹ́ kó ṣẹlẹ̀.
0: Kí ni bá ṣẹlẹ̀ gan.
1: Tọ́ bá jẹ́rú ẹ̀ kò ní sẹ́ni kẹ̀kẹ́ tí ó dóńdó ẹ̀sìn yìí mọ́. Kò ní sí yẹn tí ó fẹ́ kò sẹ́ni tí ó fẹ́ dún bẹ̀ mọ́.
0: Ìbéèrè kẹfà ṣé kí n tẹ̀síwájú. Mo mọ̀ pé ó ṣe pàtàkì pé ká fi ẹran iléyà ṣọwọ́ sí àwọn ẹbí ìyàwó Mùsùlùmí lọ́jọ́ ọdún iléyà. Ta ló máa wá ń múrú ẹran bẹ́ẹ̀ lọ sí ilé ìyàwó? Ṣé baálé ilé náà ni àbí ọmọ wọn náà látún rán sí wọn?
1: Ilé ìyàwó tẹ̀ ń wí yẹn kò tí ì
0: kí
1: a síbi tó.
0: Tẹ́ bá pa ẹran iléyà lọ́la ń sìn. Ṣé mọ̀ pé àwọn inú ilé tíyàwó yín ti wá kan tó wá fẹ yín ẹ ṣàfihàn nǹkan ṣọwọ́ ta lẹ́wọ̀ arán lèmi fẹ́ mọ̀ kó níròyìn lèmi má wádìí fi yín di kókó
1: ni. ọ̀dà bẹ́ẹ̀ ẹran ilé á gẹ́bí wọ́n sọ pé ká jẹ́ ń bẹ̀ ká fi ṣe sàárà fẹ́ni tó béèrè
0: àtẹni
1: tí ó béèrè
0: tí ó mú ẹran yẹn lọ ni mo fẹ́ mọ̀.
1: Ọmọ ń bẹ ńlẹ̀ tá a ràn.
0: Kì í ṣe ìyàwó la ràn pé ó yá lọ fáwọn bàbá àti màmá ẹ àfojúdi ńlá gan
1: ni. Èyàn ọba mu àníran yà kó lọ bá àfi bí ọmọ ọba dédé lókù.
0: Ọ̀dà
3: ó ti tán.
0: Ọ̀yá bàbá.
3: Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah o awon imam wa dupe lodo olohun pelu ogun olohun ile ya todo ti bona ajo si laye ati laye wa
0: amin
3: ki afa agba na ka ma po loro ninu bere me fe fa afa wa agba ti abilere won gbianju ngbati afa wa agba keji na de ana gbianju me fe fa na won agba na me fa
0: ah ah takbir
3: allahu akbar
0: ni papapa ki a to yonda yin ke ma wa lo nisin eh alagba kimo pasola so 5x10 inu oja agbagi tutun new ife road nbadan ni alagba kimo pasola wa so 5x10 mo wa e ma gbagbe oruko yin akimo pasola ati pe ma ba yin chat lori whatsapp ah won ni se rechargeable lamp lefe ni abi pillow meji ah won fe fun 11 ni
1: eh kiloda
0: pillow meji oda alagba kimo pasola awon alejo wa ta fin sami ajodun odun leya ti yo waye lola won ni pillow meji la won ni fe si o alagba kimo pasola so 5x10 no oja agbagi tutun ni ife road nbadan ibe na ni won tin soro aje won ta be sheet pillow ati curtain oju ferese ati tenu ona rechargeable light ton man charge yen ati curtain soju ferese ati tenu ona orisirisi awon nkan elo isele loso ni alagba kimo pasola nta ni so 5x10 oja agbagi tutun ni ife road nbadan Abitaya and Motor Parts, Olakunle Bus Stop, Adebayo Alawo Akala Expressway, nbi ti traffic light to tin pass moto ka to de logudu lapata Nbadan. Awon na nse atileyin fun wa lati gba to ti pe lataye alalusoke. Abitaya and Motor Parts, won ta orisirisi parts moto. Yala o je titun tabi tokun bo. Gbogbo on te ba fe fun moto yin fun maruwa atokada. O wa ni be digbi koda owo re o gaju ara lo o tokun bo wa agara yun brand new o wa ni be bakan na aha Abitaya and Motor Parts Olakunle Bus Stop iye ti won ta oja won ko gaju ara lo nitori na te ba ti gba ona Adebayo Alawo Akala we e ti ribi ti ina oju popo ti n pass moto esa ti mo wipe Abitaya Motor Part le de yen awon berin dije tire moto boya tuntun ni ati tokun bo tire moto ati ti maruwa ati tokada agaran tuntun ati tokun bo o wa nbe ledinwo te ba fe orisirisi engine oil oni gallon to tobi ati gallon kekeke ti alabode ati orisirisi oni kekekeke won eku ina ni won ite Abitaya Motor Parts ni Olakunle Bus Stop won ma nta oja ledinwo gan le rose ma ro lo sibe keti keti hydraulic oil brake oil engine oil power steering fluid gear oil ati bebe won ta battery oko battery maruwa ati battery motorcycle ati jack lorisirisi ti dori gbogbo awon nkan elo ti moto maruwa ati okada nlo gbogbo oja ti won ta ni Abitaya Motor Parts ni Olakunle Bus Stop Alawo Akala Expressway ka to de logudu lapata Nbadan bi ti na tin pass moto eyin jo anu ati anu na la won fin ta gbogbo nkan pa ba bare ina ni pe alagba abiodun oladokun to je oga ile ise Abitaya Motor Parts Olakunle Bus Stop ti aso yi won tun ko awon odo aye ode oni won se ndi tire laarin iseju meji 2 minutes only tori be la awon to nkeko yi awon odo kekeke awon na ti po nbe kaluku na ti nsoro aje die die Abitaya Motor Parts Olakunle Bus Stop Alawo Akala Express ese o iwaju ni opa ibiti yin yo ma resi o MD Telecom shop igbalode bi ton tin ta orisirisi phone yo de oni to se pe iwon eku na ni won te ni MD Telecom shop igbalode bi ti awon lokada ti ma ngbero gbagi logbere idi osan badan ni MD Telecom wa won ta Android phones Samsung iPhone Infinix ati awon orisirisi phone igbalode to tun sese jade lowo yi to wo re ode won pupo techno ati awon orisirisi phone tawon yen nife si o tun ti de ni rabaji gan mg telecoms ni ogangan bi ti awon lokada ti man gbero gbagi ni ogbere idiosan ni badan awon orisirisi nkan elo ta nlo lati gbadun phone wa ta npe ni phone accessories o tun wa ni digbi ni mg telecoms bi pouch charger power bank screen guide memory card ati bebe lo koda isi bai na tun wa san die die isi bai o le san le meji e meta alaanu mekuno ina ni baba yi sugbon quality ina ni onta ni ikade atokun mido mido won ni ka fun yin ni eleyi woli ruben ai kore celestial church of christ okay rapada parish aka sele gospel number 49 adiosun son 2 apete nibadan baba e se o iwaju le ma lo e ni pada seyin lai lai mo baba wa ninu oluwa eko atileyin oju oni yin ti e ni te ise olorun te gbe lowo ko ni dibaje e se o woli ruben ai kore celestial church of christ okay rapada parish aka sele gospel baba ashe adupe o to adelebare arin akore akoya bi ni soki adupe lo igbimo alase le se wa tan fun laye lati wa
1: alhamdulillah adupe lo do olohun
0: alhamdulillah
1: asi adupe lo do igbimo ile alase radio yi ti won fun wa ni anfani lati wa sibi papa julo olotu eto wa tini aliaji wa lere situ Mr. Mido Mido abi ko baba
0: ko ni baje pupo pupo loke loke ladun ladun
1: olorun oba ni ki ola aba wa gbadura yin
3: amen
0: amen sir
1: ita se iko ni ja se mo
3: amen
1: a tun se pupo e laye awa ni lodun awa na tun ni ni emi lori alaafia lori emi gigun ati nu didun ataraya
3: se pupo
1: olorun je nu wo odun je le wo ya o jara wo ya o wala la hawla
3: wala quwwata illa billah
0: adelebare arinakore akoya ibi ese go adupe o ese pupo dada le ma dele o ese gan ni so eto ntesiwaju pelu bosun alayede nbita eje ka lo si kootu okoto ife ah sugbon ke to gbo okoto ife awon kan sanwo sile eje ka gbo oh

0: ṣàwárí àwọn honorable sẹ lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ yìí. Trophy Premium Lager ọtí tí a pọn fún àwọn àkókò ọ̀wọ̀ kì í ṣe fún ẹni tí kò tí ì pé ọdún méjìdínlógún o.
1: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì síbi èdú kan àti iyọ̀.
2: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí èdú ṣe kú gbogbo ilé báyìí?
1: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
2: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.
3: Gbogbo ọjọ́ ni ìbẹ̀rẹ̀ ọ̀tún. Ìbẹ̀rẹ̀ ọ̀tún láti ṣa gbogbo ipá rẹ. Ṣa gbogbo ipá rẹ lójú òpópónà. Ṣa gbogbo ipá rẹ lẹ́nu iṣẹ́. Kódà, ṣa gbogbo ipá rẹ láàrin àwọn tiẹ̀. Bó ṣe ilé ijó, ṣa gbogbo ipá rẹ lábẹ́ bó ti lè wù kórí. Ibi tó bá lè là ń bá kíkanjú. O ṣẹ̀ṣẹ̀ nílò láti máa gba àṣẹ láti gbé ìgbé ayé tó nítumọ̀. Ìwọ gangan la fi rán. Gbé ìgbé ayé tó nítumọ̀. Live it 100 MTN.

rẹ̀. Ojúlùmọ̀ṣẹ́ ní ìbápàdé pẹ̀lú ara wọn. Tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣe náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rè láti rẹ́rìn músẹ́. Káàṣe fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000. Iléyà eléyìí ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣo ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.

0: lóòótọ́ ọwọ́ ọlọ́run náà ni ètò ààbò kálukú wa àtẹ̀bí wa àti baálé ilé àti ìyàwó àtàwọn ọmọ wa ṣùgbọ́n kinní kan ṣe pàtàkì lóòótọ́ a ní láti farabalẹ̀ gbọ́wọ́ oníjàngbọ̀n ẹ̀dá ṣe farabalẹ̀ fàǹkọ́ọ̀fù ká sì máa ní ìkíyèsára pẹ̀lú bí gbogbo nǹkan ṣe ń lọ pàápàá jùlọ lásìkò tá a wà
1: yìí
0: tó ṣe wípé ìpèníjà àìsètò ààbò níbi tá a bá wà ó jẹ́ nǹkan tó ṣe wípé òun kò ní láyà sókè ọlọ́run ṣàánú wa ọlọ́run la nàìjíríà kọjá olúwa gbà wá kalẹ̀ nígbà tí ẹni ọkàn tó mọ́ àyà funfun gbò tẹ́ ẹ robi sí ẹnikẹ́ni tó wá jẹ́ pé àwọn kànàkùnrí kan wá ń ro ibi sí àwa ọlọ́run gbèjà wà ọlọ́run gbèjà wà wàhálà yìí ti pọ̀ lápọ̀jù ọlọ́run la nàìjíríà kọjá ọlọ́run ẹ ṣàánú wa ó ṣe pàtàkì púpọ̀ ẹjọ́ à ń sọ lẹ́ẹ̀kan tẹ́ ẹ bá gbàgbé wípé ọ̀la ni àjọ̀dún àwọn èwe ilẹ̀ nàìjíríà
1: ìwọ
0: tó bá jẹ́ baálé ilé dáadáa ìyáálé ilé dáadáa mi à ní káwọn ọmọ yín má lọ sí líbátì o ṣùgbọ́n ẹ má fún ọmọ yín lówó lásán pé kó máa lọ ìtaríbá kan lásìkò tá a wà yìí o a ní ṣòfò ọmọ o a ní ṣòfò aya o a ní ṣòfò ọkọ o ẹjọ́ nítorí ọlọ́run ìbínú wa ṣe rí kọ́ ni àwọn ọ̀pọ̀lọpọ̀ inú tí wọ́n ṣe rí o ẹjọ́ abẹ̀yìn tẹ ẹ má máa sọ wípé ọ̀dà náà owó ọkọ̀ rẹ̀ tètè lọ stadium tán ni rárá o ẹ tẹ̀lé ọmọ yín lọ síbẹ̀ o ọmọ tá a dẹ̀ ń wí yìí abiola adekanbi kò ṣe é rà lórí igbá o kò ṣe é rà lọ́jà
2: o
0: ṣẹ́dẹ̀rí tí nǹkan kan ò bá ṣe ọmọ wa nǹkan kan ò sì ní ṣe ọmọ wa ó máa jẹ́ kí ọjọ́ ọ̀la kúrò ṣòṣò fún àwa ẹbí tọkọtìyàwó àti gbogbo mọ̀lẹ́bí lápapọ̀ kò jẹ́ bó ti jẹ́ o fún alẹ́ tòní náà la sọ wípé tójú ti yẹ ẹ́
3: lápárọ̀ òfin ríran
0: ẹ jẹ́ ká lọ sí kóòtù olóòka náà bó tiẹ̀ jẹ́ pé a kàn fẹ́ kọ́ fẹ́ẹ́rẹ́fẹ́ fún ti alẹ́ yìí bí eré orí ìtàgé la fẹ́ fi ṣe é nítorí pé gbogbo wa báyìí a ti fi gbogbo ẹ̀ sí ọ̀la ọjọ́ ọdún iléyà kóòtù olóòka.

0: lẹ́kú ta ló ń kẹ́lẹ̀kú ta ni ọmọ tá a gbọ́ sọ ní ìsìn nígbàtí ọdún iléyàdì kàbí ìtókù ọlá ṣé a tún máa wá ṣe ìgbẹ́jọ́ kóòtù olóòka àbí ẹ mọ tá a gbọ́ sọ ní ìsìn.
1: bẹ́ẹ̀ni
0: kí ló ṣẹlẹ̀ ẹ farabalẹ̀ kí ló dé tó jẹ́ pé ti ọdún iléyàdì kàbí ìbírò eléyìí tá a ṣe lọ́la pẹ̀lú ògo ọlọ́run tó bá ti dé báyìí ìgbà ẹlẹ́mọ̀ á gbọ́ ti àárín ọkọ àti ìyàwó tí ó máa ró gbùdùgbùdù ṣẹ́yìn nìkan lẹ̀ ń bẹ nígboro ṣẹ́yìn nìkan lẹ̀ ń bẹ ládùúgbò ni. alàgbà alàgbà mo fẹ́ gbọ́ tiyín báyìí kí ló ṣẹlẹ̀ inú mọ̀lẹ́bí yín ẹ mọ̀ pé aṣọ bùbá tẹ́ ẹ wọ̀ sókè àti ṣòkòtò tẹ́ ẹ wọ̀ sísàlẹ̀ kò jọra wọn rárá kí ló wá ń bi yín nínú tó bẹ́ẹ̀ torí ọlọ́run kí ló ṣẹlẹ̀ ṣé nǹkan tó ní nǹkan ṣe pẹ̀lú ọdún iléyà tá a ṣe lọ́la yìí náà ni kí ló ṣẹlẹ̀ náà ọlọ́run bò ní jẹ́ kẹ́ ẹ forí ṣọ̀gànà láéláé kí ló ṣẹlẹ̀ madam kí ló lè mọ yín tó fi jẹ́ pé ẹ tún fọ́ aṣọ mọ́ ikùn yín báyìí talẹ̀ ń bájà.
2: ọkọ mi ni mo ń bájà olúwa mi o.
0: o ṣe ń láti bọ́kọ rẹ jà.
2: báwo ló ṣe máa lẹ́ran nìkan lòún máa rà sí ònira aṣọ fáwọn ọmọ mi.
0: ṣé torí ọdún iléyà àtọ̀lá yìí náà là ń sọ ọkọ rẹ ṣe kí ni.
2: ó gbúdọ̀ ra aṣọ ẹran iléyà ló lòún máa rà ṣé kò ní ra aṣọ ni sáwọn ọmọ mi ò ní wa aṣọ lọ yídì ni.
0: ọ̀dà dúró ná ṣé kò yẹ kí baálé rẹ kó gbègègélé kó gbégègélé iye owó tí ń bẹ lọ́wọ́ ẹ̀ tí ń bẹ nú àkáǹtì kó lè mọ iye tí ó ná àbí tẹ́ ẹ̀ bá tún rówó jẹun lẹ́yìn ìtọ́lá tán tàbá ṣọdún tán ṣáàní jẹun ṣáàní náwó.
2: olùwà ṣe ṣe mọ̀ pa máa ṣọdún ni ṣe bóyá kó sì máa
0: wọ́n ní ilé. madam ṣe rí ẹ wò ó èmi máa ń sọ̀rọ̀ kan o inú ikùn oyin tá à ń wò yìí màmá wa ẹ̀yin ìyàwó wa ibẹ̀ ni manufacturing company táwa ti jáde a lè fojú di ẹ̀yin ìyàwó wa torí ẹ̀ ń ṣe kísà nínú ìdílé kálukú wa ṣùgbọ́n kí ló dé tó jẹ́ pé gbogbo bùkátà nù mọ̀lẹ́bí ẹ máa ń dá gbogbo ẹ̀ dá balẹ̀ yín ṣe ẹ fẹ́ pa balẹ̀
2: ni. olóhùn rẹ ran ṣé ẹran nìkan la máa jẹ ni èmi ni mo ra ráìsì èmi ni mo ra ta èmi ni mo ra ròrò
0: ló mo ra gbogbo ẹ. ọjẹbi tó ra ìrẹsì ṣé ọkàn wà nínú ilé gẹ́gẹ́ bí ìyàwó ò ní ran balẹ̀ rẹ lọ́wọ́ àbí kí ló ń sọ gan kí ló ń sọ gan kalẹ ìdè wo bámi wá pàtí ẹ tó lágbára ń bẹ̀hùn pàtí ẹ ọrẹ ní jẹ́ bẹ́ẹ̀ ẹgbá ọ̀dà náà ọ̀dà ọ̀dà bọ́rọ̀ bá lọ́ọ̀dì ìgbín tọ́rọ̀ bá lọ́ọ̀dì ìgbín tí ọdún iléyà eid al-kabir tó bá dé báyìí kò sẹ́ni tí ó mọ̀ pé gbogbo aráàánú mọ̀lẹ́bí kan gbàgbé aṣọ tó wò bá ti ká méjèèjì ká tiẹ̀ pa ẹran kínú wa dùn ká jẹ̀rẹ̀sì ká já
2: máa
0: là.
2: ẹran làwọn ọmọ mi máa mú lọ yídì tán máa wọ lọ yídì ni.
0: ọ̀rọ̀ aṣọ lélẹ́ yìí ṣé bí aṣọ tó wà ńlé mélòó ni wọ́n wọ̀ nú aṣọ tá a ti rà ńlé fún wọn tẹ́lẹ̀.
1: wọ́n kúdọ̀ wọ́ṣọ fún
0: mi. madam madam kí ló máa ń ṣẹ̀yìn obìnrin bẹ́ẹ̀ yẹn náà. o ṣe ní láti lo aṣọ mọ́ baálé rẹ lọ́rùn o ṣe ní láti lo aṣọ mọ́ baálé rẹ lọ́rùn.
2: mi ò ní kó
0: rà fún mi ọmọ tó bí ni mo ní kó rà ẹtí ẹbẹrù gògóńgò ọrùn yín.
1: orí mi ń ṣe èéfín látàárọ ni tí mo sáà fi náà rò pé kí ló dé lọdún kọ.
0: èmi ò ríbi torí ti ń ṣe èéfín rí bàbá díẹ díẹ o bàbá díẹ díẹ o orí yín ṣe ní láti máa ṣe èéfín.
1: nípa wàhálà rẹ ti pọ̀ jù.
0: bẹ́ẹ̀ náà lẹ sọ ní nígbà tá a ṣe kinní lẹ́ẹ̀kan ẹni okùn tí ẹ fi kọ ẹran iléyà lẹ rí ẹ tí ìrówó ẹran iléyà.
1: apá tó rówó ẹran ní ìsìn ọba tó ní tó máa sọ ọmọ
0: sẹ
2: ọmọ ṣòro aṣọ mọ
1: o àìsúfì àyímọ ìkàlẹ fún
0: ẹ wò ó àwa ti wà nínú ìsinmi ọdún iléyà èmi ò lè gbọ ìgbẹjọ kóòtù olóòka kankan lálẹ yìí nǹkan tí màá kàn sọ ni pé bàbá ẹ ní wá owó tì ẹ ní wá ìlera tó péye tì àṣírí yín á máa bọ gbogbo àwa tá a jẹ baálé ilé bẹ ẹ ṣe ń náwó sí owó náà ó máa pọ sí
1: i
0: ọlọrun gan yóò máa ṣàánú yín a mọ wípé ó ṣe pàtàkì láti mú inú gbogbo àwọn ọmọ yín dùn kẹ ẹ sì tún gbìyànjú tirakalakaka láti múnú ìyàwó yín dùn ṣé ẹ wàá mọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ ẹ fi kóyàwó mẹ́rin sínú ilé ń gbọ́ yẹ pé mẹ́rin lọ́rùn wí àwa wí tá ìwé ní ìsẹ́ wa ń pariwo ọ̀dà madam ẹ̀yin náà má bínú kò sí ohun tó burú ńbẹ tẹ́yìn náà bá lè ran balẹ̀ yín lọ́wọ́ kówó lè tó lò ó lè lè
3: aléwà bá rè o.
0: Ishia,
3: Abawa se o sidanu,
0: Bode,
3: Ade gogo bi wa mole,
0: Olofin,
3: ko le je kan fi wa ni ran ni ta wa,
0: Lawoya,
3: Aje ko ya le ka
0: ku wa, Ikolaba,
3: Akola tolaba baba kan na,
0: Lafin han,
3: Afuwa han sowo somo, Aiku ba le oro,
0: Oga,
3: ko ni je kan ri wa gan ni ta wa,
0: Imoba,
3: Aje ki le re baba aloke pe,
0: loke pe Onjo,
3: aje ga ma ju ju
0: ta yo, ijo nko,
3: aje ga ma ju ju idun.
0: Oda na oke o nko,
3: aje ga ma wo iwe idun.
0: Opo odun ina la se laye o. Won ni odundun odundun dundun odun adidun odundun ni kodun ma adun gbogbo omo lodun odundun ni kodun ma ya bo tori idun le we odundun se fe ni torun dun a tun pade to ba di lojo mejo pelu ogo Olorun. E mo,
3: e mo
0: run kan yen. O
3: O dabo
0: orun re
3: la osun
0: opodun leya
3: la o se laye
0: opodun leya
3: la o se laye
0: o dabo

àtúntidé ìyẹn lákòókò yìí láti jẹ́ yìí tí a sì bá a bá ń sọ nípa bí nǹkan ṣe ń lọ báyìí ní tó ní ṣe pẹ̀lú ìròyìn eré ìdárayá lọ́lọ́kan òjọ̀ kan bá a bá ń sọ nípa idán gangan leléyìí eléyìí tó yàtọ̀ sí dọ́kídọ́ ìròyìn eré ìdárayá lákọ̀tún ni eléyìí tá a pè àwọn sí ìkànnì ọmọlúàbí splash 105.5 eléyìí tó kalẹ̀ sínú ọgbálé funfun báláwo lẹ́gbẹ̀gbẹ̀ fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ ìbàdàn àdùgbọ́gbọ́n kan sí àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó ṣó wa lọ fútànà àdẹ̀tún ṣe padà dé ìyẹn láṣàlẹ̀ tìní láyọ̀ àti ní àlàáfíà bá a bá sọ nípa ètò idán gangan bọ̀sọ́ aláyẹ̀dẹ́ ló máa jẹ́ kẹ láǹfààní àti jẹ́ pé kẹ́ gbọ́ wa dáadáa lápá àbẹ̀yẹn àti augustus balógun ọ̀gá wa túnde ọláwo olóòtú ètò alex ferguson ajáni olóko dáná ló kọ mi olóko ilé tó ń dáná ròyìn eré ìdárayá lórí afẹ́fẹ́ lédè yorùbá tiantia the sport actor actor ilé tó wà active ẹ wò wá ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ tí iléeṣẹ́ wa ń bí ẹ wò wá ní facebook bá a bá sọ nípa splash 105.5 ìbàdàn tó bá ti tẹ̀ sí facebook yìí tó fi wà nù splash 105.5 ìbàdàn tàbí ní tiktok at sijani olóko dáná sport actor ó mọ́lẹ̀ ń bẹ̀yẹn náà tiktok ẹ lè gba bẹ̀yẹn náà kẹ fi wà á. mo gbàgbé iléyà cashport iléyà cashport tá a ti ń sọ láti jọ yìí ìní ni o iléyà cashport tá a ti ń sọ láti jọ ìní ni àǹfààní tíkẹ́ẹ̀tì mẹ́ta kó o fi gba 30 ó ṣẹlẹ̀ gbogbo ọjọ́ tá a bá ti fẹ́ ṣe cashport nìyẹn wá play tíkẹ́ẹ̀tì mẹ́ta lẹ́ẹ̀kan náà nígbà tó bá play 30 tó bá play 30 ó ní ó láǹfààní àti gbẹnu sí bàbá sọ nípa ti káàṣìẹ̀ ngó bá ní 30 slot ńlẹ̀ ó ti já sí pé àǹfààní aláìlẹ́gbẹ́nu láti jẹ káàṣìẹ̀ láti jẹ iléyà cashport àti rẹ́ni tó jẹ àgbò àti 500,000 ìyẹn lẹ́ni yìí star 347 star 1004 star 1# tàbí www.cash.ng kò síbi tó gbà wọlé ń bẹ̀ mo já o tán iléyà cashport àwọn èèyàn ti ń gbẹ́nu sí ìdẹ́gbẹ̀ngbẹ̀ owó látàárọ̀ ìrìn lálẹ́ yìí a tó pín owó ti iléyà cashport bó bá lo ussd code tó bá fẹ́ mọ̀ sí bákan mọ̀ bọ̀ ní website www.cash.ng àìtí ìpín 50 million yẹn tán a máa pín lálẹ́ yìí a máa pín 50 million yẹn kì í tán a pín lórí idán gangan náà lálẹ́ yìí bí nǹkan ṣe rí nìyẹn lápá abẹ yẹn ẹjẹ́ abẹ́rẹ́ ni tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè wa nàìjíríà bàbá ń sọ nípa ọmọ tán sọ tán agbábọ́ọ̀lù tá a sọ nípa rẹ̀ yìí ó kọ ẹ̀ a mọ̀ jẹ́ olúwa fẹ́mi javier assis bẹ́lẹ̀ ṣe bẹ́lẹ̀ oṣó ni àbí bẹ́lẹ̀ oṣó agbábọ́ọ̀lù tí wọ́n sì fìwé pè láti wá gbá bọ́ọ̀lù fún ikọ̀ ti super eagles orílẹ̀-èdè wa nàìjíríà ẹni ọdún 24 ni kò tí ì láǹfààní àti gbá bọ́ọ̀lù fún orílẹ̀-èdè kankan tẹ́lẹ̀ kò ì gbá bọ́ọ̀lù fún orílẹ̀-èdè kankan tẹ́lẹ̀ o agbábọ́ọ̀lù inú ikọ̀ ti millwall fc ibẹ̀ ló láǹfààní àti wà báyìí bá a bá ń sọ nípa olúwafẹ́mi javier assis eléyìí tí wọ́n bí ní ọjọ́ karùn-ún oṣù kẹfà june 5 lọ́dún 2001 ìfigagbága ẹ mọ̀ wò pé ta tún lélẹ̀ yìí agbábọ́ọ̀lù yóò ṣe pé láti wá gbábọ́ọ̀lù fún orílẹ̀-èdè wa nàìjíríà ni ìfigagbága àkọ́kọ́ nù ìdíje ti unity cup eléyìí tó wáyé ìyẹn láṣàlẹ̀ ní nílẹ̀ gẹ̀ẹ́sì ní london agbábọ́ọ̀lù ọ̀hún góò
meji eleto orilede wa Nigeria ta fi gbeye lowo orilede ti Zimbabwe agba ball lo gba mejeji wole on lo gba mejeji wole ta ba nso nipa agba ball fun orilede wa Nigeria Femi Asis ntin beni oko enu de mi ba fe pe loko ati oko baba so name nu Femi Asis on lo lanfani yen lati mi ami ayo meji o mi ami ayo alakoko ni iseju marun akoko fi gabaga ohun o mi awon ami ayo elekeji ngbati fi fi gabaga na wo iseju metale ni 63rd minute olomi elekeji fun iko ti Super Eagles bi ta di fi ya jorile de Zimbabwe baba so nipa ti idije ti Unity Cup lati beyen mo ja odogbe ni pe yi ko to lale yi *347*1004*#, tabi www.cashshare.ng. ile ya cashport ati ipinwo yen tan a ma pinwo yen dan dale yi olo tin play cash lati jo yi e je cash so ti play lale e play lale abi o ti gbenu si kalu ti play o ti yin lale ale na bo se yin tosan to yin taaro na agba bolu kan omo ibi orilede wa Nigeria ta ba so nipa Victor Udo ile to je pe laipe yi o na ni se re tenu bodo nu ko bi agba bolu ti Dynamo Sesc boje Jovais ibe ni o gba bolu fo Ken lorilede ti Czech Republic agba bolu ni won kede pe o jolo onipe ni lo Abuja o deni odun mokanlelogun 21 years of age in to pa gangan ko sen to le salaye pe nkan bayi olo lanfani iyen lati pa agba bolu ohun ko sen to le so won ti le so pe nkan bayi lo sokun fa to fi jolo onipe ta ba so nipa Victor Udo bi nkan se ri lapa abeyen niyan eja lanfani ati suso owaju kolo ba fi orun ke agba bolu o ti gba bolu fun ko ti Southampton bakan na o gba bolu fun ko ti Royal Antwerp na lorilede ti Belgium na o gba bolu fa won na re lapa abeyen eja so won owaju lati beyen e wo wa Facebook Splash 105.5 Ibadan in to fi wo wa Facebook nu o ko tun mo lanfani ati mo ba wa share abi ni TikTok at Tijani Olokudana Sport Actor e ja so wo waju baba so nipa agba bolu fun iko ti Real Madrid agba bolu oga agba lara awon legend won ni Dani Carvajal ele to ti finu ke gbe agba bolu ohun le iyen lasiko yi gba won foro wa lenu wo pe baba edakun se be se feyin ti so ti tan na nu abi bi ti bo nigba ti Dani Carvajal ti o mo da won lohun ni bo to ba tan nu ko ti Madrid bayi ke tan fohun o ohun gba bolu lo so waju nto ohun ni o Dani Carvajal lo so be ohun o ti se tan lati kede ifeyin ti o ke mo lo fokan si pe nigba to ti finu ko Madrid ile ohun o retire ohun o ti se tan ati retire o Olorun o ba ti retire ohun ohun o le retire ara ohun o Dani Carvajal lo so be bo ba di pe e ke fi ohun nu ke gbe agba bolu mi e mo je o ya yin lenu ohun o so pe Madrid lo fe fe yin ti si lo to bi odun bi melo kan seyin ohun ma so pe a tohun baba dagba tohun ba ma fe yin ti o inu ko Madrid ni ki won gbegi ohun le re si o pe ibe lo fe fe yin ti si oni sugbon nigba ti Madrid si ti so pe to ibi tohun ba de yi ohun nilo lati fi inu ko ohun le awon kan fi bele lohun se gba ko ohun na fi bele fa won mi ara awon o si ti mo so fo ohun pe ojo ti lo omoge lojo wa le to tumo si pe ohun lo nu ke gi agba bolu mi to ohun ni o ohun o kede ifeyin ti bayi Dani Carvajal lo so be bakana in ti n ti alowo bayi
láti inú kan ti Real Madrid. Mo já o tán lana. Ipe olùkọ́ ni o se mo rí o. Lẹ́ni ti ikọ̀ ti Madrid o ba fi le san owó ti nbẹ lójú ìwé o se mo rí o fún ikọ̀ ti Benfica. Owó ti lọ bi 7 million euro báyìí. Owó yẹn máa fò, ó máa di 15 million. Báago méjìlá báyìí le lò téni lọ tán yányán. Ní tó túmọ̀ sí pé tí ikọ̀ ti Madrid báyìí, tán bá fẹ́ gbé olùkọ́ ni o se mo rí o gẹ́gẹ́ bí olùkọ́ ni wọn. Owó ti lọ bi 15 million euro ni wọ́n san báyìí. Ṣùgbọ́n tí ń tẹ̀ lọ́wọ́ báyìí ni pé wọn àti ìyanjú gbogbo ní tó níṣe pẹ̀lú olùkọ́ ni ó ṣe mò rí o láti jẹ́ olùkọ́ ni wọn pẹ̀lú ikọ̀ ti Benfica. Ṣùgbọ́n gbogbo ògbà ní Florentino Perez, ẹni tó jẹ́ ààrẹ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Real Madrid, àti olùkọ́ ni ó ṣe mò rí o àti ẹni tó jẹ́ agbẹnusọ olùkọ́ ni ó ṣe mò rí o George Mendes, ojoojúmọ́ ni wọ́n ń sọ̀rọ̀ o. Nǹkan báyìí mo fẹ́ o, nǹkan báyìí ni wọn ò fẹ́ o. Lágbájá ó lọ o, pàmẹ̀dó dúó o. Ẹ fún mi ní nǹkan báyìí, ẹ fún mi ní nǹkan báyìí, ẹ fún mi ní nǹkan báyìí. Lára àwọn tí olùkọ́ ni ó ṣe mò rí o tó tún béèrè lọ́wọ́ àwọn alákòóso kan ti Madrid báyìí, òun náà ni pé kí ni ṣé o ti play káàṣì ẹ̀ àti súnmọ́ bí a ti yí koto o. *347*1004*#. Tàbí www.cashier.ng. Mo gbàgbé ìní ni Iléyà Cashport tá a ti ń polongo láti ìbẹ̀rẹ̀ oṣù yìí àbí látòsù tó oṣù tó kọjá gan ni. Ẹ mọ̀ pọ̀ là ń léyà àkú òmúra ọdún ọdún ayọ̀ láàṣì àníṣọdún ìbànújẹ́ lágbára Ọlọ́run. Gbogbo tá a fi sọdún léyà yìí, ìrọ̀rùn ni ó bá dé fún gbogbo wa, kò ní bánira dé fún wa. Ọ̀pọ̀lọpọ̀ léyà láṣẹ lókè ìpẹ̀, èèyàn kan sì ti jẹ àgbò ìyẹn láàárọ̀ yìí àti 500,000. Ṣùgbọ́n 50 million yẹn ò tí ì tán, a tún pínwó. Mo já o tán nù, a tún pínwó lásàlẹ̀ yìí lórí ètò ìdọ́gọgọ bí mo ṣe ń ṣètò yìí. Wa ló ti ń play káàsì ẹ̀ tipẹ́, èyí ì jẹ́ káàsì ẹ̀. Bọ́ play lálẹ́, àwọn èèyàn ń gbẹ́nu sí lálẹ́. Mo gbé sí ọ létí nù. *347*1004*#. Tàbí www.cashier.ng. Olùkọ́ ni ó ṣe mò rí o. Ojú ó di mímọ̀ fún Florentino Perez pé sà. Ẹ dákun, gbogbo tí ń bẹnu kẹgbẹ́ agbábọ́ọ̀lù yìí lásìkò yìí kò tó jagun o. Nígbà tí àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó ní ẹni tó gbé bọ́ǹbù wá sí inú kọmpitíṣàn gbé bọ́ǹbù wá. Ẹni tó jẹ́ pé bazooka ló ń gbé wá, ẹni tó gbé K-47, AK-57, AK-107 wọ́n kó wá. Tí wọ́n sì kó ohun tó ju bẹ́ẹ̀ lọ wá sínú ìdíje lọ́lọ́kan òjọ̀kan sáà tí ń bọ̀. Kẹ wá ní kí òun mú òkúta dání lọ síbi táwọn èèyàn ti gbé bọ́ǹbù wá, ibi tán ti wá gbé bọ́ǹbù jagun kó mókúta, kóhun kókúta sápò lọ. Òun ò ní pẹ́ kú o. Ẹ dákun, tó bá di sáà tí ń bọ̀, gbogbo tẹ́ ẹ kó kalẹ̀ yìí, òun nílò agbábọ́ọ̀lù kun o. Kì í ṣe gbogbo tẹ́ ẹ kó kalẹ̀ yìí náà lòun ó fi ja o. Kọ́mọ lọ lu olúwo ẹ̀ pa sójú ogun. Òun nílò àwọn agbábọ́ọ̀lù míì, àwọn agbábọ́ọ̀lù fi kún tó wà ńlẹ̀ yìí. Olùkọ́ ni ó ṣe mò rí o tẹ̀síwájú. Ó ní tẹ́ ẹ bá lè bóun wá agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn méjì, ìyẹn 2 centre back, òun nílò centre back méjì ẹsẹ̀ yẹn lọ́tọ̀. Òun nílò right full back ẹyọkan, ẹ mọ̀ pé Dani Carvajal ti lọ. Trent Alexander-Arnold ti ń bẹ́ ńbẹ̀ yìí, òun nílò right full back kan sí tí ó fi jẹ́ méjì. Ẹlẹ́ẹ̀kẹta, òun ni pé òun nílò left full back pàápàá jùlọ tí Frank Garcia tó bá lọ, òun nílò left full back o. Òun nílò defensive midfielder eléyìí tí ó mọ bá Orele Tchouaméni tí ó mọ bá pò. Kì í ṣe defensive midfielder tó yẹ pé ọkàn Tchouaméni gún balẹ̀ pé eléyìí ò lè bá nǹkan kankan. Defensive midfielder tó jẹ́ top notch,
to duro dede to ni kimi eh eh to je pe ti ore le chu ameni gan ti ba wo lori aga bayi abi ti ba wo training aya re o si mo ja pe eh eh ogo to ba lo wo to ba lo duro tetere o se se ko bara re lori ijoko gege bi oluko ni o se mo ri o gege bi to se to njo di bi monu o ni esin yen mo esin yen be yato si defensive midfielder won ni lo midfielder to le create chances to eh en to le pin ball to je pe ti atamata se ba wa nbi to wa to didi gadiga ti o fi pass ti o fi wa nbe eh eh won ni lo attacking midfielder to duro dede gugu awon to won so top player lo won fe o won fa awon player leyin odun marun abodun meye odun meta eh eh bi ta won alagoso ko chesin si eh won fi awon player leyin odun meji eh eh a player ti o wo be ti o duro dede lowo kan bayi lo won fe o oluko di o se mo ri o lo so be eh eh eja ati sumo bi ati yi koto ati sumo bi ati yi koto iliya cash sport iliya cash sport eh eh eh leni ni tori ti yin ni o eja ku onu ko ti egbe agba bolu ti Real Madrid bayi eja ku nbe eja ku nbe yen awon ti a Facebook awon ti a wo wa Facebook ti a fi data awon wo wa ko easy lasiko ikeyan kan to le ko ti le lo zu ko fowo se data ko to a ma fi wo yan Facebook e tin bere code cash *347*1004*#. Tabi www.cash.ng. Awon ti a Facebook Obakoya Ismail of Manchester United. Taufik Ademola Makinde Olusola na be Facebook. Okoye Emeka lati Apata. Alataniyi Abdul Hafiz of Chelsea. Odeyemi omo Okure Barikade Sala of Chelsea. Adeola Alade Wahid Omelesin lati Isẹyin of Gunners. Awon ti a Facebook nu Adekunmi Joshua Razak Noreni Alabi Monday Mohammed Olorunfemi Omoniyi Peter. Awon ti a Facebook nu of Chelsea Olo PSG ni o kii of Chelsea o eh eh o si ma awon Chelsea ti won di ololufe ko ti PSG awon ti wa subu Arsenal nu yo ya gbogbo yin lenu yo ya gbogbo yin lenu jo Saturday. Makinde Adenike up Nigeria of Super Eagles eh wale dele eni itan awon ti a Facebook nu Enzo Maresca adehun odun meta pela won alakoso ko ti Manchester City gugu e ti yanju tan yanyan bayi o Enzo Maresca e si mo gbagbe pe leyin igba ti won confirm ke Pep Guardiola nlo nta won alagoso ko

0: 0004 *1#. Tabi www.cashshare.ng. Baba sọ nípa ti olùkọ́ ni Esu Maresca ní Cotman City. Wọ́n ní owó ti lọ bí £200 million. O ní bẹ́ẹ̀ ńlẹ̀. Wọ́n ti sọ yẹn ń lọ bí ọjọ́ bíi mélòó kan. Ṣùgbọ́n £200 million yẹn kì í ṣe £200 million lásán o. Báwọn bá tún rí owó ṣàṣìlẹ́gbẹ̀ẹ́ táwọn ta pléyà. Gbogbo ẹ̀ náà, òun náà yóò wọnú ara wọn ni. Àní ikọ̀ yóò gbúdọ̀ jó àjó rẹ̀yìn. Pep Guardiola ó ti fi adùn, ó ti fi tọ́ àwọn lẹ́nu wò. Kó mọ dùn lọ náà ni, kó mọ dùn lọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n Esu Maresca tèmi wò yìí, kì í ṣe pé kò mọṣẹ́ o. Ṣùgbọ́n wàhálà tí ó dojú kọnú kan ti Man City yóò ju èyí tó dojú kọnú kan ti Chelsea lọ. Ẹni iṣẹ́ àwò. Ẹ mọ̀ pé àwọn gbà sí inú kan ti Chelsea kò ní provide tó wúwo kankan tí ń gbé bọ̀. Gbogbo tó ṣe inú kan ti Chelsea yẹn ìyàlẹ́nu. Ó bá àwọn olólùfẹ́ Chelsea lójijì ni. Ó bá àwọn, kì í ṣe pé Chelsea jẹ́ small team o. Ṣùgbọ́n ojú táwọn olólùfẹ́ Chelsea tí wọ́n fi wo Maresca bí o pé kó ṣàṣìkò wa lọ Champions League. Ṣùgbọ́n kó wọn lọ Champions League tó tún gba FIFA Club World Cup. Ojú tó fi wo Maresca, wọ́n sáré di fáǹsì ẹ̀ lọ́wọ́ kan ni pé ó dàbí ìgbà tó jí pé di chúsí wọn léléyìí o. Ìyẹn àkọ́kọ́, ìyẹn wà ń bẹ̀. Ojú tí wọ́n fi mọ wónú kan ti Man City pé big coach ni. Ó ti gba FIFA Club World Cup fún Chelsea. Ìyẹn àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, gbogbo mùkútù tí wọ́n ń jẹ láyé Pep Guardiola tó jẹ́ pé tí wọ́n bá gba líìgì wọ́n sáà gba nǹkan kan ni sá. Gbogbo yẹn náà wọ́n mọ fọkàn sí láyé Esu Maresca o. Bí Esu Maresca bóyá ọdún mẹ́ta tó tọwọ́ bọ̀ òun tí nǹkan ò bá yíwọ́ bóyá ni Esu Maresca lè parí ọdún mẹ́ta òun. Torí bí Pep Guardiola bí ṣe ń gbafe bẹ́ẹ̀ náà wọ́n ṣe mọ fọkàn sí lọ́dọ̀ Esu Maresca. Ọláníyàn Kábír Oyè wọlé Kérémbèwù nù. Bàmí Kérémbèwù ìyẹn top striker náà ni. Gbogbo òkè Adú ó bàjẹ́ tì. Kúnlé Adéọlá Upgunners. Ẹjẹ́ àfinú kan Man City lẹ̀ bí ìṣẹ́jú bíi méjì sásìkò yá Yekoto ti káàṣì ẹ̀. Nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Manchester United, àwọn alákòóso kan Man U ti yádanú o. Wọ́n láwọn ò ṣe mọ́ o. Wọn ò ṣe mọ́ o lórin tó ń kọ. Kí ló dé tí wọ́n ṣe yádanù? Agbábọ́ọ̀lù fi ń kọ ti Nottingham Forest tá a bá ń sọ nípa Elliot Anderson. Mi fi da wọn yẹn. Eléyìí tí ikọ̀ Man City ikọ̀ Manchester United ẹ mọ̀ pé wọ́n ti ń yanjú ọ̀rọ̀ ti Ederson láti inú kọ ti Atalanta. Ṣùgbọ́n ojú wọn sì wà lára bàbá ń sọ nípa Elliot Anderson náà. Ṣùgbọ́n báyìí wọ́n ní àwọn ò ṣe mọ́ o. Ǹjẹ́ kí ló ṣẹlẹ̀? Kí ló hápò? Wọ́n ní ijó ní tí àwọn Nottingham sọ pé £100 million àwọn ti ẹ̀rù bí wọ́n ń ṣeré ni. Àfi gbígbà táwọn yan àwọn èèyàn lọ ọbẹ̀ náà bá ó ní tá a sọ ń jò ní kì í sọ̀rọ̀ ẹnu lásán. Ó ní bẹ níbi ẹwọ́gbò òwe yìí 100 láta. Wọ́n ní Man U 100 ni sọ pé méjì ni àbí ẹyọkan yìí náà ni £100 million. N tó fanu táwọn alákòóso kan Man U ṣe ní ẹ̀wò. Irú £100 million yìí tá a bá sa wẹ́wẹ́ a tó fi gbé àwọn agbábọ́ọ̀lù. A fi gbé àwọn agbábọ́ọ̀lù kì í ṣe ibẹ̀ yẹn nìkan ni Man U ti nílò agbábọ́ọ̀lù. Mayu nílò agbábọ́ọ̀lù láyè mí iná nígbà táwọn bá wá ra pléyà kan ní £100 million ní ìsìn. Ẹ dákun àyí ṣe pé àwọn làwọn gba líìgì kì í ṣe pé àwọn làwọn gba ìdíje ti UEFA Champions League débi tábà ní owó pọ̀ ńlẹ̀. Irú Arsenal ní ìsìn lẹ́nu líìgì tó gbà yìí ó ti pa bíi £200 million wọlé àti ìsí owó ìdíje UEFA Champions League mọ́ o. Bó bá tún lọ gba Champions League ní ìsìn ó tún lè ṣeéṣe kó tún máa pa bíi another £200 million àbí kó lé díẹ̀ yáà mọ pa bíi 400. Ṣùgbọ́n àwọn ní ìsìn ipò kẹta àwọn gan bíi wọ́n á kinní kan làwọn pa. Inú wọ́n á kinní kan ọ̀hún ikọ̀ Man U sì jẹ gbèsè. Ẹni kí n sáàwò bó Man U sì jẹ gbèsè. Ṣùgbọ́n ní Man U ló lọ ni. Ṣé ẹ rí tán bá ní tíìmù ó ní bí wọ́n ṣe lè ná owó kì í ṣe tà ìlú lọ. Tíìmù lè ní owó ṣùgbọ́n nípa ti financial fair play. Ó léye tí tíìmù lè pa nínú owó tán lè ná owó tán bá ń pa wọlé. Irú ẹ̀ ni ti Man U yìí. Man U ló lọ́n tòótọ́ ṣùgbọ́n lórí ti FFP wọn lè náwó ẹnìyà o. Ǹjọ́ ni fúbọ́ ti mọ náwó ẹnìyà o látàyè FFP bí ọdún bíi mẹ́wàá sẹ́yìn ní ìsìn. Àbí ju bẹ́ẹ̀ lọ pẹ́sẹpẹ́sẹ díẹ̀ ó ẹ̀ lè náwó ẹnìyà o. n to so kun fa ma yu nu ma ona ti ma yu tun wa gba je gbese ni pe awon agba bolu kan wa ti ko ma yu lo gbe to je pe ngba won gbe won abe fe charity brother mi o blessing to je pe gba ma yu lo gbe won bi kan pe elomi ni 50 million pounds ki ma yu ni to a fun yin ni 20 bayi na a to fun yin 10 to ba di bi si osu bi mefa sisin a wa mo san 10 yoku to ba di sat nbo iru awon owo be yen bi iru awon owo be kele kele kele kele kele kele ti ma yu san ku awon iko ti an si je won lowo won tin wo di ma yu bayi ti ma yu je lowo Aziz Rafiu Adekola awon ti an Facebook nu iru awon iko ege agbabolu baun baun ti ma yu je ngbese won tin sin ma yu lowo pe awon na ni lowo awon na ni lowo geography lati laba owo up Liverpool ni Facebook awon na ni lowo e ba wa mowo ma yu ti yadanu o back na poscosi agbabolu fun iko ti ma yu eje aye koto ti ka si e bosun bosun alayande bosun ti wole obasa ti bosun bosun alayande bo ba ile alaye ba ti lo glasses yen bayi eyin ti ri awon igo to ni wiper to ba ti lo go to ni wiper bayi ko gbo nkan kan ta ni 50,000 yi ogo dakun o ti play ka se ti pe koja ka gbe ka pe number re ko mo gba go lohun o dakun o dakun o dakun o o ti so agbomo le o ko tun fele na ra gbogbo o ti yo ba eyan sa ni bo agbo nikan je ta ni number yi o eto lo bere number yen 4811 lo pari number yi ogo o ti jade o ti dagbelewo grab your copy now ogo alakoko nu baba ile pewi lele keji alakoko ti o ti dun tan baba ile pe lele keji togo ba ti gbe to ko si nkan ta fe se si o lapo odo ti wa nbi o ti wa ni ka pe number ti e to ni number ni pe ko gba ago o ye to lo bere number yen 4811 nile yakola a ti o ba ti gbe lele keji o ti e so po ti lo o gbe o ogo gbe elo e ka le o e je ba gbohun soke splash fm lati pe yin lori ka se e
1: okay e ka le o
0: e ka le ki lo ko yin ibule wa yi sa
1: oladi meji loruko mi
0: o oladi meji kini sa
1: Akinola.
0: Lati agbegbe Bosa.
1: Mesa de Orita Challenge.
0: Orita Challenge to si lewa. Splash FM mo tin pe yin bayi ti ja ni loko dana loko mi. Gba o le ti play cash e.
1: O ti pe.
0: E ti je gan o.
1: Ni
0: jeri. Ona ti si ona ti la bayi. Congratulations eyin le je 50,000 lale. E
1: ma se gan aku odun.
0: Aku odun aku yedun. Emi wa o so popolopo.
1: God bless you my ami,
0: brother. Ami ami. Ja baba be baba robe tese si tan ni se le danu. Ke se mi sa.
1: O ti lo ni.
0: O ti lo nu. Congratulations sir.
1: Ese o.
0: Eh customer ke wa ma pe yin se gbo sir.
1: No problem.
0: Eh bo wo yin o se teyin lo. Augustus Ibalogun ti ni wa ma lo. Lola odun ola leya la tun danfani ati pade lori eto ti idan gangan. Ko si kini be pe se o lo jebu lodun yin ni ise si gba lodun yin nu a pade lola lori eto yin eto wa idan idan gangan leleyi to yato si dokidan a tun lanfani ati pinwo ka se titi ola ohun Ọ̀ṣọ́ aláyẹ̀dẹ ló jẹ́ ẹgbọ́ wa dáadáa lápá abẹ̀yẹn ọ̀gá wa tún dé ọláwo olólòtú ètò yìí. Alex Ferguson ti Jani Olókodáná ló kọ mi. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì ti Splash FM. Ẹ ṣe ó dàbọ̀.
2: Splash FM 105.5. At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 Naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Felele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijem Agbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
3: Do you know that you have the right to quality broadcasting? The National Broadcasting Commission says any person, group of persons, or organization aggrieved by the content of a broadcast or the conduct of a broadcast station may lodge a complaint to the station and or write to the Director General, National Broadcasting Commission, number 20, Ibrahim Taiwo Street, Asokoro, Abuja, or send a mail via info@nbc.gov.ng. Please ensure that your complaint includes name of the broadcast station, title of the program, date and time of broadcast, and essence of the complaint. Also, remember to include your name, address, telephone number, email, and append your signature. Note that your complaint must reach the NBC within 14 days of the queried